Ẹni lórí lórí ń bọ̀, ẹni lórí lórí ń bọ̀, ẹ̀ ń jẹ́ ìdẹ́, ipa tí ẹ ń bọ̀ ṣe wọ́n wá pa mọ́ ọ̀dẹ́ ọkà jìí ó ṣe, ẹni lórí.

gbogbo fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbà onílé àti àlejò bá tún jọ láǹfààní láti gbó ara wa lónìí ògo fọ́lọ́run lókè ọ̀run mo gbàdúrà nínú ilé yìí lórúkọ Jésù pé ìpọ́njú ò ní wọnú ilé yìí mo gbàdúrà lórúkọ Jésù wípé ikú òjijì kò ní wọnú ilé yìí mo gbàdúrà lórúkọ Jésù wípé àjàkálẹ̀ àrùn kò ní wọnú ilé yìí mo gbàdúrà lórúkọ Jésù fún gbogbo ẹni tó ń sàmí lórúkọ Jésù ẹni tọ́nà rẹ ti dàrú kò ní dá tiyín rú ẹni títí ẹ ti bàjẹ́ kò ní ba tiyín jẹ lórúkọ Jésù àánú sọ̀rọ̀ lórí yín bẹ́ẹ̀ ló máa rí ẹ bá ń dúpẹ́ ẹ já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún òní ẹ já yín ẹ já yín ẹ já yín ẹ sọ pé olúwa ó ṣe nítorí àánú rẹ tó dúró títí láéláé ẹ sọ pé olúwa ó ṣe nítorí orí ọ̀fẹ́ rẹ mọ́mí ẹ sọ pé olúwa ó ṣe lórí ọmọ mi ẹ já dú ọpẹ́ lọ́pẹ́ ọpẹ́ ọpẹ́ lọ́pẹ́ ọlọ́run olórin yẹn sọ pé ọpẹ́ lọ́pẹ́ rẹ láyé mi ó jésù ìjìyà ayé yìí bá ti gbé mi lọ ẹ̀jẹ̀ jésù la fi ra mí padà ògo ni fún ọ jésù ọpẹlọpẹ rẹ bí ọba sí ọpẹlọpẹ rẹ mọmì níbo lè bá wà níbo lèmi ìbá wà mo sọrọ kan lọsẹ tó kọjá mo ní kẹ flashback nínú ọdún yìí èèyàn mélòó lẹ rí ní january ṣùgbọn báyìí tí wọn sọ pé ó ti kọjá lọ mélòó lẹyìn lè kà mélòó lèmi lè kà tẹ ẹ bá wà rántí gbogbo àwọn yẹn mo ní kẹ rántí gbogbo àwọn tẹ ẹ jọ jáde iléèwé ẹ lo bí ọdún mẹwàá sẹyìn ọdún mẹẹẹdógún sẹyìn mélòó nà wọn ló kù láyé lẹ fi mọ pé orí ọfẹ ọlọrun bẹ lórí yín èyí ṣe pé ẹ gbọn jù wọn lọ èyí ṣe pé ẹ mọ sí i èyí ṣe pé ẹ lágbára èyí ṣe pé nítorí yín kàn ṣe nǹkan kan fọlọ́run ní kọ̀kọ̀ ṣùgbọ́n nítorí àánú rẹ ti ń bẹ lórí yín àánú yẹn ń ló jẹ́ kẹ́ ẹ wà láàyè ẹ já yín ẹ já yín ẹ já yín ẹ sọ pé olúwa ó ṣe o ẹ máa sọ pé olúwa ó ṣe aláàánú olóore olùrànlọ́wọ́ gbogbo forúkọ olúwa jésù olúwa wa mọ́mì ẹ sọ fọlọ́run láàárọ̀ yìí olúwa gbogbo àṣìṣe tó lè mú kí n má rí ọ láàárọ̀ yìí fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí nù gbogbo àṣìṣe tó lè mú kí n má rí àánú gbà ẹ̀jẹ̀ jésù bóyá mo kú lára mi óyá àdúrà óyá àdúrà óyá àdúrà ẹ̀jẹ̀ ń gbóhùn àdúrà yẹn ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mọ́mì bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀ tó bá sì rúkọ̀ mọ́ sílẹ̀ yóò rí àánú gbà ẹ sọ pé olúwa dárí gbogbo àṣìṣe mi jẹ mi gbogbo ọ̀nà tí mo ti gbà kùnà àtẹ̀mí àtọmọ àtẹ̀bí ẹ̀jẹ̀ jésù dárí jẹ olúwa wẹ̀ wá mọ́ ó nìkan lẹ́lẹ́gẹ̀ pẹ̀sẹ̀ rẹ̀ ó nìkan lè kì í gbẹ̀san ó nìkan láàánú ó nìkan ló lè gé tí ènìyàn kó tún mú etí yẹn padà síbẹ̀ ó nìkan ló lè dárí fídíò onísun ẹ̀jẹ̀ ó nìkan náà ló lè dárí jẹ olórí àgbélébù ẹ máa sọ fún olúwa dárí jẹ mi gbogbo àṣìṣe mi ẹ̀jẹ̀ jésù ẹ wẹ̀ mí mọ́ láàárọ̀ yìí jésù olúwa wa ẹ wá gba àdúrà kan yín mọ́ mi ẹ sọ fọlọ́run báyìí láàárọ̀ yìí ẹ sọ pé olúwa mo gbé ọ láàárọ̀ yìí ni má jẹ́ kó pẹ́ kí àwọn ọmọ mi ó tó rí ọ̀nà má jẹ́ kó pẹ́ kọ́ náà ó tó là fáwọn ọmọ mi ẹ̀mí mímọ́ má jẹ́ mọ̀ pé orúkọ Jésù gbà mí pé olúwa má jẹ́ ó pẹ́ kí ọ̀nà ó tó là fáwọn ọmọ mi oyè sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ orúkọ Jésù ẹ̀mí mímọ́ má jẹ́ kó pẹ́ kọ́ náà ó tó là fáwọn ọmọ mi àtẹ̀mí àtàwọn ọmọ mi olúwa má jẹ́ ó pẹ́ kọ́ náà ó tó là fún wa olúwa má jẹ́ ó pẹ́ kọ́ náà ó tó là fún wa má jẹ́ kó pẹ́ kó tó lànà fún ọmọ mi má jẹ́ kó pẹ́ káwọn ọmọ mi ó tó rà nù gbà má mi má jẹ́ ó pẹ́ kán ọmọ mi ó tó rà nù gbà má jẹ́ kó pẹ́ olúwa káyé àwọn ọmọ mi ó tó dìde olúwa má jẹ́ ó pẹ́ káánú ó tó sọ̀rọ̀ fún ọmọ mi jésù olúwa wa olúwa ní àgbàdua mẹ́ta yẹn lórí àwọn ọmọ ẹgbà ẹlẹ́ẹ̀kejì yìí ẹ kórúkọ jésù nígbà mẹ́ta olúwa sàánú mi bá mi fi ọ̀nà han àwọn ọmọ mi ẹ ń bá mọ̀nà ẹni ọlọ́run bá fọ̀nà lọ́mọ̀nà o kì í sọgbọ́n o mo ti rí àwọn tí a gba first degree jáde ní sukuu tó jẹ́ pé wíbarù ọ̀kadà àti mọ́lúwa ni ọ̀fín tì mo dẹ̀ ti rí ẹni tó gba olódo níléèwé tó wá jẹ́ wípé níléèwé ọ̀hún láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ olúwa di olú ọmọ ẹ jẹ́ gbàdúrà olúwa bá ń fi ọ̀nà han àwọn ọmọ mi olúwa má jẹ́ ó pẹ́ káà mọ́ mi ó tó rọ́ olúwa bá ń fọ̀nà han ọmọ mi fi ọ̀nà han èmi àtàwọn ọmọ mi ó yá àdúrà dá bàbá lórúkọ jésù ẹni tó dá ayé àti ọ̀run ẹ bá ń fọ̀nà han àwọn ọmọ mi àtẹ̀mí àtàwọn ọmọ mi olúwa ẹ bá ń fọ̀nà han wọn bàbá láyé kan tí mo wà yìí ẹ bá ń fọ̀nà han àwọn ọmọ mi ẹ̀mí àwọn wòlíì ẹ bá ń fọ̀nà han àwọn ọmọ mi olúwa bá ń fọ̀nà han àwọn ọmọ mi lórúkọ jésù bá ń fọ̀nà han àwọn ọmọ mi lórúkọ jésù bá ń fọ̀nà han àwọn ọmọ mi ẹ̀mí mímọ́ ẹ fọ̀nà han àwọn ọmọ mi ẹ má jẹ́ ó pẹ́ káàmọ́ mi ó tó rọ́nà ẹ má jẹ́ ó pẹ́ kọ́nà ó tó là fún wọn ẹ má jẹ́ ó pẹ́ kọ́mọ́ mi ó tó dìde ẹ má jẹ́ ó pẹ́ kọ́mọ́ mi ó tó rọ́nà jésù olúwa wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain
ni ogbogbo agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e go sa adura yen e gbe ororo kan lowo leyin tin ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti nwa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin ino mi ti dun be se gbadura yin e je wa gba eleketa oluwa ogun to gori amu bi mi ma je gori omo mi gbogbo ta wo bi mi ga te mi ga to gori wa emi mi mo ma je ko gbo yen o lagbara lori omo mi gbogbo awon omo to ti nu mi jade oluwa gbogbo ogun to gori temi ogun to gori amu bi mi ma je o gori awon omo mi o wa bebe fun omo re mami e poruko Jesu e gbadura.

báyìí ran wa jà má jó gori ọmọ mi má jó gori àwọn ọmọ mi má jó gori àwọn ọmọ mi ẹmí mi má má jẹ kó gun yẹn ó gori àwọn ọmọ mi Jésù Olúwa wa bẹ́ẹ̀ mi má se darí mi láàárọ̀ yìí ni mo ti ń se yẹn o mama ẹ má sọ̀rọ̀ jáde bí mo se ń pe àdúrà yẹn o bí se pe àdúrà mọ́ jumọ́jú láàárọ̀ yìí nìyẹn o ẹ má gbàdúrà yẹn o ẹ gba eléyìí ẹ gba ẹlẹ́kẹrin yìí bẹ́ẹ̀ se má sọ̀rọ̀ ẹ má wí pé ọfà má jẹ wọn má jáde lára mi mo gbọ́dọ̀ rọ́jú ayọ̀ ọmọ mi ìwọ ọfà má jẹ wọn má jáde lára mi ẹ ń fún mo má ń sọ kinní kan ìkánú nǹkan tó ń dùn mí jù ní ayé o ni wí pé nígbà tá àánú mi dé mo bá lọ mówó mo lọ kọ́lé fún ìyá mi inú mi dùn pé yẹ́sì ìyá kan sí mo yá wa lọ bí ilé rẹ̀ mo dé bí ilé òun mo dé wẹ́ inú rẹ̀ dùn ó ké wẹ́ kún ó ṣàdúà mo bá kọ́ roma palọ́sẹ̀ kọ́ńté roma palọ́sẹ̀ kọ́ńté mo bá kọ́ méje mo kọ́ sọ́ọ̀bù méje síwájú rẹ̀ mo wá kọ́ two bedroom flat kan lọ́tọ̀ sínú kọ́mpáńdì ẹyọ kan náà mo ní màmí ibi tó máa sùn ní ibi tó máa gbére ẹ ó wà ní májì ìjẹ wa máa gbé nígbà ẹ kúkú bá ń fi rẹ́ǹtì tẹ́ bá ń fi rẹ́ǹtì ń máa gbowó rẹ̀ làbá ní òkè ẹja máa lọlé a dẹ̀ fi ní rẹ́ǹtì lóòótọ́ àṣé màmí ò ní dúró gba owó àkọ́kọ́ mama ó jẹ ọmọ láyé rẹ o ọfà má jẹ ọmọ ó jáde láyé rẹ báyìí ọfà má jẹ ọmọ ó jáde láyé rẹ báyìí owó àkọ́kọ́ kò dúró gba láyé o owó rẹ́ǹtì àkọ́kọ́.

0: on FM 92.9.
1: Bẹ́ẹ̀ bá rántí mọ́ èmi rántí o. Ìlànà tí mo ń ṣètò lọ́wọ́ ṣe mọ̀ pé mo ṣàlàyé pé ó ṣeéṣe kí òjò rọ̀ láti nǹkan bí aago mẹ́jọ alẹ́ lọ. Ṣùgbọ́n nígbà tó di aago mẹ́jọ kọjá ìṣẹ́jú méjì ni fóònù mi dún. Nígbà tí mo máa dé ibẹ̀ mo rí pé ẹ̀gí mọ̀pọ̀ ló ń pè mí bóyá olúmáìtì ìfá mi ti sọ̀rọ̀ o, ó ti sọ̀rọ̀ o. Wọ́n ní bí àwọn ṣe ń bá mi sọ̀rọ̀ yìí, òjò ń dalẹ̀ gidigidi níbi tí àwọn wà lábúlé ẹ̀gbá. Lójú ẹsẹ̀ ni mo ní ọlọ́run ẹ ṣeun o. Ó yá àná ti lọ o, èmi ló kàn. Lénìí ọjọ́ etí Friday, ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2026, ó tún ṣe é ṣe kí òjò sáré fún wúniwúni o. Dáwà ipa ibì kan ní ìpínlẹ̀ Ògùn àti ìlú Òkè láàrin ìsìn sí aago méje àárọ̀ dẹni tàbí kó padà sọ ọ́ di atẹ́gùn tútù. Lẹ́yìn náà ìtọ̀sọ́rù àti kùrukùru yóò jọ máa lọ́kìtì pìmọ́ra wọn lọ́wọ́. Ní kété tí aago méjìlá bá ti lù ó dáa, láàrin aago méjìlá ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ ẹ tún máa retí òjò ìmíì tàbí kó ṣe bẹ́ẹ̀ mọ́júmọ́. Bẹ́ẹ̀ náà ní ọ̀la Sátidé náà o. Ṣé wàá rí ẹ̀yà ará Ìkòyí Ọbálẹ́ndé Lagos Island sùúrù lórè oṣù Dìsọ́nà Ìkẹjà Mushi Bàrígà Òwòrò Ọjọ́ta Maryland Badagry Dẹ́sẹ̀mẹ́bọ́dà Àpápá Ìgànmú Lẹ́kẹ́ Àjá Ẹ̀pẹ́ Àlímọ̀ṣọ́ Ìyànà Ìpájà Ìpájà Yọ̀bọ Ẹgbẹ́dá Ṣàṣà Ìgọdọ̀ Ìkọ̀tún Agége Command Ọmọlé Òjòdúbẹ́gà Abúlé Ẹ̀gbá Wásítógètì Ọ̀tà. Òjò rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, yóò dẹ̀ rọ̀ di alẹ́ ni, kódà ó lè rọ̀ mójúmọ́ tó. Ọpọlọwọ Mr. Pilot ẹ tún pàdé mi lọ́jọ́ ajé Monday lágbára Lẹ́dùmarè Olúmeyídé Ọlálérè Olúmaìtì lórúkọ tèmi akú ìdajì o.
0: On FM 92.9.
2: Ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí, wòlíì Adéníyì Olópọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
3: Ó máa ní fún Ọlọ́run ní òkè
4: rẹ̀. Hallelujah.
3: Adániwá yóò ṣe ọ.
4: Ẹ̀sùn Jésù.
3: Ẹrù jẹjẹ létí òkun pupa. Ẹkùn ọkọ Farao. Ọba tó ń bara ẹ̀ lẹ́rù. Olódùmarè ọ̀dá nìkan ṣèjọba. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Àṣẹ nínú àṣẹ. Gbà nínú agbára. Mímọ́ nínú ọlá. Pépé nínú ògo. Ìwọ nìkan lọ́ba. Ìwọ nìkan lolúwa. Ìwọ nìkan ní páwà lọ́wọ́ ẹ̀. Ìwọ nìkan ló lè tẹ òkùnkùn mọ́lẹ̀. Ìwọ ló lè rán òkùnkùn iṣẹ́. Ìwọ ló lè dé mọ́lẹ̀. Ìwọ ló dá. Ìwọ ló dá Sàtánì. Kò lè gbó ọ lẹ́nu. Ọ̀rọ̀ nìkan ló sọ. Bàbá mi ọ̀rọ̀. Bàbá mi àṣẹ. Bàbá mi agbára. Bàbá mi ìjìnlẹ̀. Òjò àánú rọ̀. Èmi ni Olúwa tó mú ọ lárada. Oníṣègùn láwà ní o. Jésù Abánidárò. Ọ̀rọ̀ rẹ̀ múni lárada. A fẹ́ gbóhùn rẹ̀. Bàbá mi o. Adá gbogbo padà o. Ọba tí ó sọkúdìyè, ọba tó sẹkúndẹ̀rin, ọba tó sẹkúndẹ̀rin, ọba tó sọkúdìyè, ọba tó sọ àìsàn di àlàáfíà, ọba tó sọ ẹ̀kọ́ sílẹ̀ di ìtẹ́wọ́gbà.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: àwọn tó bá súnmọ́ adé olúwa adé fọlárin okun adé mr pilot wọ́n á sọ fún yín pé lára nǹkan tí mo kórìíra jù láyé yìí òun kí n máa travel pàápàá jùlọ èèyàn kan fẹ́ẹ́ ṣe ọjọ́ òbí ní kwara ó wá pé mr pilot wà á retí mi wà á pẹ́ tọ́pẹ́ ó fẹ́ ṣe kinní kan tí ò bá jẹ́ nǹkan tó lẹ́sẹ̀ ńlẹ̀ ó fẹ́ ṣe ìkómọ ó fẹ́ ṣe kómọ ó wá pè mí sábùjá èmi á lọ àbújá lórí ìkómọ bá a rẹ bímọ gan ilé lọ àbújá torí ìkómọ káà rẹ pè mí fúnra wọn báyìí ilé lọ mi lè sọ o tẹ ẹ bá sọ wọ ọkọ bàálù pé mo gbé ọkọ òfurufú o tàbí kẹ ní kí ṣọpà ìyẹn hẹlikọpítà kó wá gbé mi ńlé o yóò dẹ gbé mi padà àdéhùn ni o kìí pé yóò gbé mi sọhùn yóò wá wọkọ padà o àmọ ká máa wọkọ travel káàkiri yẹn kì í ṣe tẹnu mi ò fi gbogbo ara fẹ mo rántí nígbà kan o kò jọ mí lójú rárá nígbà tí mò ń ṣiṣẹ́ àgùnbánirọ̀ nílùú ẹnúgun láàrin oṣù kan mo lè wálé lẹ́ẹ̀mejì sẹ́kọ̀ọ́ láàrin oṣù méjì mo lè wálé sẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀mejì láti ẹnúgun kò tiẹ̀ jọ mí lójú lójú dẹ̀ rí dáadáa lójú náà àmọ́ mi ò mọ tó dé tí kò ríra ẹ̀kàn dé fún ìrìnàjò láti lọ ọ̀bàdàn lásán àti lọ ọ̀bàdàn lásán máa ń romí lójú ọlọ́run lọ́mọjọ́ mo ti dẹ́gbà abẹ́kúta gbẹ̀yìn mo tún wá di bàbá èkó bàbá èkó ẹ máa kú ìdájí sáà ẹ kú ìdájí máa o ẹ káàbọ̀ sí ọjọ́ ẹtì friday ọjọ́ ẹtì friday ọjọ́ kẹwàá nínú oṣù keje ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n jimọ̀ ẹlẹ́ẹ̀kejì rí àwùsùmílà ìmìnà ṣáàtàn ìrọ̀jì ń bẹ́sí mi láì ramọ́nì rahim alihamdulilayi rọ̀bìlì alihami adúpẹ́ fún ọlọ́run ọba tó ṣọ́ wa tó kẹ̀ wá tó gẹ̀ wá tó pọ́n wálé ọlọ́run ọba tó mọ̀ ọmọ pọ́n wálé bó lè jẹ́ pé ọmọ ẹ̀ lájẹ́ ẹrú ẹ̀ lájẹ́ ọlọ́run ọba tó ṣe àpọ́nlé wa tó fi àánú rẹ̀ gbé wa ró tá a fi rí jimọ̀ ńlá nínú oṣù keje july ọdún 2026 jọ̀mọ́ ẹ dákun ẹ darapọ̀ mọ́ mi láti gbọ́ ọlọ́run ọba tóbi ẹ ṣe allah akbar jọ̀mọ́ ẹ ṣe alihamdulilayi fún iṣẹ́ ńlá ànábì wa muhammad sallallahu alaihi wa sallam pé a rí ọjọ́ jimọ̀ mi nínú oṣù keje ọdún 2026 ó tó rẹ ó sì tọ́pẹ́ alihamdulilayi alihamdulilayi rọ̀bìlì alihami ẹ dákun ẹ má dáwọn ọlọ́tẹ̀ lóhùn tí wọ́n ń pe àáfàá yín ní ayédèrú àáfàá ohun tó fà á ni pé nígbà wọn rí pé àwọn àáfàá ńláńlá bí àáfàá ló ọfà wọn ti ń bá wa ṣe wọn ti gbà wá kún àáfàá ńlá mudiru ní mọríkàs lágége wọn ti rí wa bí àáfàá ńlá bí àwọn akẹgbẹ wọn ohun tó ń ká wọn lára nù pé arákùnrin lọ kẹrẹkẹrẹ ìmà ń lọ rèé wọn rí pé àwọn bàbá wa aláìlúwa ọba riliwan oṣù ọlálẹ àrẹmú akí olólówó èkó wọn ti ń ṣàpọnlé wa gẹ́gẹ́ bí àáfàá wọn oríṣàṣà ti gbà wá gẹ́gẹ́ bí àáfàá wọn àwùṣe onígbògbò ti gbà wá gẹ́gẹ́ bí àáfàá wọn baálẹ̀ ìlú láòkè odò wọn ti gbà pé bẹ́ẹ̀ ni àwọn tó kọ́ àwọn ń kéwùrè olóyè kẹ́hìndé kalẹ̀ jáyé ti rí wa bí àáfàá wọn tá ń ṣàdúrà fún wọn tá ń yan lọ́fìlà fún wọn tá ń lọ ilé wọn lọ ṣàdúrà fún wọn láì gbà kọ́bọ̀ ní ṣá o ohun tó káwọn ọlọ́tẹ̀ lára tí wọ́n fi ń pète pèrò pé káwọn bàá lórúkọ jẹ́ kí wọ́n ní ayédèrú àáfàá fake àáfàá ni ẹ má dára lóhun ẹgbà àáfàá yín o kẹ́ ẹ lè ba rọ́nà lọ o bí wọ́n fẹ́ bí wọ́n kọ́ àáfàá gbogbo òlú ọ̀yọ́ rèé títí dé ìbàdàn àáfàá gbogbo ìmáàmù ìbàdàn rèé ìmáàmù gbogbo àwórí pátápátá rèé dandan ìmáàmù ṣàgá náà ìmáàmù èkó náà ni ẹgbẹ́yàn bá joyè olórí àwọn àáfàá lákàkiri àgbáláyé tó tún wá bọ́ sípò ààrẹ president la pé o kì í ṣe gómìnà o president league of imams worldwide ẹja kan sáráṣọ lọ́wọ́ ọba lára ó ń tọ̀ wọ́n imam adéolúwa adéfọlárin okun adé al-imam ẹ sì pariwo ṣéwù sẹ́yìn náà ti darapọ̀ máwọn ọlọ́tẹ̀ tí ń bínú àáfàá wọn ni ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí apá kínní iléeṣẹ́ bond 92.9 sùúrù ṣe pàtàkì nínú ìrìnàjò ayé ẹ̀dá ẹ̀dá kan.
1: Olúwa bá bàbá yìí ló wà bàbá.
0: ohun to je ki nse akawe ti mo se wole lenkan nipa irin ajo pa ma irin ajo ka ma travel awon tun won irin ajo lo ona obadan lana lati gbe owo ago marun ago mefa iba lana inje je pe ago merin ni mi si bonu lo se bonu so e ba kiroko o ala won to fi beru ona mo we ba fu pe be o ba ma ko ni to ba lo mu we ba fu so e ba kiroko be won lo ti sona yen kin ni lati ana ki awon yan wa nbe moju ohun to ti e kan mi lominu re ko lo ma jare awon ati laye wo ba jade nko opo lo pe olohun lati ana ago mefa ana awon kan se ku nbe la ago merin aro yi ni lagos ibadan express won se ku nbe la ago merin aro yi ni lati ana elomi ago meta oru lo ku nbe pe je nda kan lo oyo je nda kan lo obadan den je sare lo kwara o ti ko kwara lataro o wa de agbegbe lagos agamu lagos ibadan express ni gbogbo e ba ha ohun to ba mi lokan je to kan mi lominu re di ba se soro iko se n to le so pato ohun to sele emi je pe boya kini afara ilese ti won ni won se lalapere lo pada dawa la le gbogbo ona eni to lawon ti won lo le lana won foju ninu e

0: Dakar.
1: Bẹ́ẹ̀ni.
0: Aláṣẹ papọ̀ ni. Ìlàláṣepọ̀. Olóòtú fún tààrọ̀ tòní ni Adéyẹmí Adésanya. Òjìkùtù Hai.
1: Bẹ́ẹ̀ni.
0: Ajá
1: ọ̀nà borí dẹ́dẹ́. Adéfẹ́mi òjìkùtù náà wà pẹ̀lú.
0: Ọ̀nà wà pẹ̀lú wa náà ni. Ẹjìnà tí ó fi lọ ṣe jìnà jẹjẹ lówó owó ṣe fagbára lọ ajọṣẹ papọ̀ ni o. Sínú olúbọdọ́ sínú àlọ́ tí ìròyìn fi dọ́dọ̀ wa ń bíbá ìyá mẹ́tò ohun ẹ̀tọ́ láti wá tún gbóná ìkẹ́ ajọṣẹ papọ̀ náà. Àwọn mi gáàdì àbáwọlé àbájáde mo ṣe máa ń kà náà ni o. Ṣèṣọ ayin la ọlọwọ àìsíkò fúráyò fúráyìdè ìbò yín pátápátá náà lẹ́jẹ́ pé àké o. A wá sọ kọ̀ǹkọ̀ sínú láàárọ̀ yìí àwọn nǹkan tó mi lè máa fọ̀ jáde ọlọ́jọ́ bí ọ̀la rè é balahaye marudin adédèjú.
1: Ẹ̀gbọ́n mi ti bẹ́ẹ̀ ṣe àwọn òbí ní tó ṣé ẹ mọ fọwọ́ lẹ́ra ẹ mọ wùwà náà ni.
0: lórí ẹ̀sọ́ ìdáàbò bò nílẹ̀ wa nàìjíríà sọ́dọ̀ ahmed tinubu ṣe pàdé pàtàkì pẹ̀lú wọn lánàá òde ṣe eré àwọn èsì òkò kú àwọn apanijà tẹ bá ti rí wọn ẹrù wọn pariwo torí pé kà ni wọn o.
1: ǹjẹ́ mọ̀ yí pé àwọn ológun ilé wa pàápàá jùlọ mínísítà tó ń rí sọ ètò ààbò mà fún ilé kò ṣe fàáfẹ́ gbà wọn o. àwọn bandits ti ń dún mọ̀rúmọ̀rú ni pé tá a bá ilè ráwọn ológun á pa gbogbo àwọn tá a jí gbé ní ìpa fọnáfọnà.
0: ẹrin bọ́rọ̀wò bẹ́ẹ̀ríṣẹ́wà sọ́dọ̀ ahmed tinubu wọn ń gbìyànjú láti gbà tí wọ́n ti tẹ́wọ́ gbọ́ ọ̀pọ̀ àṣẹ àpábíò abbas ìwádà láìgbàgbé tọ̀npọ̀lọ̀ ó ní agbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún ìjọba tó wà lórí àlefa àwọn òkú adé ilẹ̀ lérí o.
1: ẹ wo ìjọba àpapọ̀ ti dẹ́rìn-ín pa àwọn ológun lẹ́wọ̀ àwọn sójà owó tánbẹ́lẹ̀ náà ń gbà ṣùgbọ́n ti di praise and love level báyìí torí pé kí ni ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ni àwọn sójà ni ó máa gbà tán ti bọwọ́ lù lóṣooṣù kan ìdùnnú dé o ẹ̀rín pẹ̀rẹ̀ kan wọn.
0: ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú náà ni wọ́n ń ṣe ilé ìgbìmọ̀ asòfin mẹ́rìndínlógójì 36 kọ́ apá jùlọ wọn nígbà ìtòrò tiwa ní sẹ́pẹ́sẹ́pẹ́ o lórí ọlọ́pàá ìpínlẹ̀ wọn ò buwọ́ lù ú torí pé síwájú tẹ̀yìn wò sáré o.
1: ṣé ẹ mọ̀ yí pé ká máa fáwọn bandits ká máa fún wọn ní ránṣán kán máa gbowó kán máa sọ pé ká tó tú wọn sílẹ̀ nígbà tí gómìnà ni mí nípìnlẹ̀ sanfàrà jẹ́ gómìnà náà máa sọ láàárọ̀ tèmi ó nígbà tán jí àwọn àbúrò òun gbé òun sọ pé èló ni bandits èló wọn ní àwọn ni 300 million lágbà ìyẹn mílíọ̀nù lọ́nà 300 naira ẹ pa wọn.
0: ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ní ẹ̀ lákàtì tó bákan náà ẹ̀ lágbára tó láti ẹ pé ìdìbò gbogbo ọdún 2027 ẹ̀rẹ̀ kankan lá ní àṣẹta rẹ̀ yẹsan wíkẹ́ alákòóso olùlẹ̀ àbújá ló jẹ́ kò di mímọ̀ o.
1: ǹjẹ́ ẹ mọ̀ yìí pé látàrí gbogbo ẹ̀ kó lè rọ ní ìrọwọ́ ọ̀rọ̀sẹ̀ la mà ti ń taari ọ̀rọ̀ wa bí lẹ́tà tó tiẹ̀ ní àìmọye gba lẹ́tà láti kọ sí anec ẹgbẹ́ òṣèlú sdp ló máa ń sọ láàárọ̀ tó ń ṣe náà kan ń dànù bí omi ìṣọwọ́.
0: dáwọ ló bí ìyàtọ̀ jẹ ọ̀kẹ́rẹ́ bí tàkùn ọba já ojú ò lè ti ọ̀kẹ́rẹ́ bí òṣèlú adc ní tẹ́kọ̀ bá sojú mu fún nídìbò gbogbo ọdún 2027 ntọ́rọ̀ ọmọ tí owó ìrànlọ́wọ́ pẹ̀tró tán ló ti lọ àwọn ó ṣàgbéyẹ̀wò rẹ̀ bẹ́ẹ̀kọ́ bá sojú mu fún àwọn.
1: gbogbo àwọn ká máa rìnrìn àjò kọ́bẹ́ tí ò ní kankan nu tẹ́kọ̀ máa wéṣẹ̀ owó èmi ò gbà yẹn torí ìdí èyí làwọn kí ni làwọn òṣìṣẹ́ ní olúlu àbújá ni wọ́n ṣe wọn nífẹ̀ẹ́ mi wọn ni ewo ti tiẹ̀ wíkẹ́ wíkẹ́ ló sọ bẹ́ẹ̀ o kí ló dé tí alàgbà fi sọ bẹ́ẹ̀ láàárọ̀ tèmi.
0: ọmọdé wọn ló gún bọ lọdọ ìyá àwọn àgbà lọ wọn sọ lọ sísítà mi sógun ìdọdọ ìyá àgbà lọ ẹjọ mi wà kan jẹ alákòóso fún sudan yes abeg your pardon abdullahi amado jẹ kó di mímọ o ó ní ẹjọ ẹdákun ìfúkúlùkù gbọdọ wáyé o láti rí pé ogun tó jẹ kó ń sẹlẹ ní sudan ó di abẹ ìtí gbalárin fi aṣọ.
1: ǹjẹ́ ẹ mọ̀ yí pé kò ní pẹ́ kò ní jìnnà o látàrí ìbò sípò gómìnà tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀sun ọkàn máa ti ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú àkọọ́dì tó ń ṣàtìlẹ́yìn fún sẹ́nẹ́tà adeleke wọ́n láwọn ti ṣí o ọpọ́ àwọn ti ṣí o ti bọ́ sínú ẹgbẹ́ wo ẹgbẹ́ òṣèlú apc láti darapọ̀ mọ́ ẹni tó fẹ́ dupò sípò gómìnà kẹgbẹ́ òṣèlú apc kó lè rọwọ́ pọ́nlá níbò tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀sun.
0: ọjọ́ abínibá wàsàgbà àwọn iléèwòsàn àròtọ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé tàpín ní saint eve specialist hospital wọn ṣe ayẹyẹ ọgbọ̀n ọdún lórí àgbékalẹ̀ ètò ìlera tó bá gbà fún àwọn obìnrin àtàwọn ọmọdé àti àwọn ẹbí ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀kọ́ ọdún.
1: wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àwa ti dà wọ́n dé o gbogbo gbàgbébi tó bá lè gbọ́ wọlé láti dànà dé láti má jẹ́ kó gúnlẹ̀ ní nàìjíríà wa bó o ní oúnjẹ mọ̀ pé àìsàn ẹ̀bólà to gunle si orile Congo won ni o sese ko gbianju orile wa Nigeria ni sepe sepe bayi figure 8 la won ti duro gbogbo to ba fe gba wole la won tari e pada o
0: bi ro ba lo logo odun ojo kososo lododo yo de ba han yan ebu an paro mebru ko te pa sunjo en to je oga agba kan ko ti fake presidency and foreign intervention promotion council BFIPC Adeniyi Adeyemi olohun o ti foju kan oludari awon ise labe are ri o ogbeni fem gaja bi amila ko to de pe won so pe won feso kan lori pon jan sapo ko da won o mo won ri sugben to sumo npe pe ki to ti je ore ehun to ti dologbe lo n paro mo gbaja bi amila o
1: ibo 2027 latari won se na ka buku ti joba apapo na ka ti gbogbo igbese kan ti obi n gbe nje mo pe alaje ati baba ati ko abaka ma ti fo ila ro ti ni nkan ko gbodo se bi to obi o gbogbo be se ndu moru moru mo eh I won so ba tori won ni abiko ni ko to dani ni agbaja kadi ni o
0: lori ki won loko won ta le wa Nigeria won ni en to mo ti wo dan gbodo di abe nti gran fa so ke so lori wa Nigeria ni kan jake jadu agbala yi pe olopa ore ara be ba ri nkan e so fa won olopa
1: ni bo 2027 ah yo lewu gan yo leju lati je ke egbo osolu bidi ko so pon fe gba ko are ti bo ba ya lodun 2027 alagba ye si wi pe lo so o ma ni di baba ifi soro egbo laaro ti
0: ta lo ni po lodo ta lo n tari ko siyan allah la ni o lori dibo odun 2027 to meruba fun ti ipinle oyo lori gomina o se gomina adelabu folarin olaniyan buhari won se pade pataki ni ilu ibadan ni ipinle oyo
1: won ni igi konko ko le da igbo se nje mo yi pe emi ni konko mo da se mo dogba tinuda ati awon to mo ti fun tedo lori eto abo la se jagbe olubori o teto abo to fi peye ta fi bori awon afemi sofo ni ipinle wo ni ipinle yobe gomina ipinle na lo so baba e ma soro gidi o ni ona abayo ta le gba e gbo la aro ti
0: atomoje atagbe ja ma gbianju ka ma gbengi o ka si ma lo gi mi sinu mi jade so ti ye nisin ati oxygen ati carbon dioxide o se pataki joba apapo ti gbe igbese ni orule wa abuja o
1: latari ibo 2026 ni ipinle osun je mo wi pe awon kokon ma ti parapo won ni se adeleke lasadibo fun ni o wole leko si sugba nkan so pe ko ri be o bo le se dibo fun ohun ni egbe oselu kan lo gbe wole bo si ni egbe oselu mi a ni gba won wo lo so awon wo na so pe on fe satileyin won wo so pe be eko egbo labare ti royin ba wora
0: gomina ipinle eko baba je sawol gbogbo ara keke se won ti fami eye won fi da won lola o lori gojo ojo se ri papa lo ni ipinle kan ni gbianju e ko rire
1: ona bayo ma wa laipe lajina latari awon epo robi wa to nwole to njade ona ta le gba ti o fini si pohun kon nbe tawon okan o fini ma jigbe lati mo lata fun orilede mi na e gbo labari laaro yi
0: lori dibo joba ibile ti o wa ni ipinle edo lola ni koni doni gaza to ji won ni egberun mewa awon osise ni o tun ba won tori seto dibo nbe wo ban sise loro de ko ni lo ni rowo rowo
1: babi ala asiri abo babi ala
0: ala ala
1: ami ala babi ala babi ala ko ni sin to jomo ni ipele eko ni be ni ijoba ipele eko le igbo so won ni won tin kale le keji bayi bi won o se fagile ni pe a n toro bada kaakiri oju popo yo dun abiseyin te gun alare fi
0: ile igbo so fe agbale wa Nigeria ti bu world won fon tedo irinwo bilion naira o le pesepese lori ikowojo fun awon olopa lori ifokatan ni ile yepo rire
1: igboro ni ewo be irise wa ti ri isakoso ati gbogbo ohun otun awon akanse ise oju ona to logbere gege ti ara bola me tinu ti won se lowo lowo bayi nje mo pe minister fun oro ise o ma so lara lagba uma yi o ni e fokan bale ipinle ekiti o ti n bo lodo gbogbo oju ona yin lo mo lo serere
0: serere serere lori awon ajo lobolobo lo je pa ti yan ijowa eyin o balu eyin bale oko lu e mo e ba dan daso won ni jagba meji n bo o laarin tani Ghanaian dance oyeye egowo pe ba won da soro yi
1: egbe oselu APM ma nfore laaro teni o ni ewo awa ti gunle lawon ipinle ko papa julo ni ipinle oyo awa lajawe olubori ti bo ba ya sipo gomina bi po are o
0: nko buruko baje ajinigbe meji ri ku ojije ni ipinle ogun idaun la fi n pa won
1: ije mo yi pa arakunrin kan won lo ti se o se le ni won ni ojo gbogbo nto lojo kan bayi na ni to lohun o ije mo pe owo si fun awon agbofiro ma ta arakunrin kan won ni ti o ba jiyan gbe yo gbo rogun rogun yo tun gbowo ko be lewa awon pe ani te tin ba tari video yi sita owo bayi leso asiri ti to o ti wa lahamo awon agbofiro bayi
0: e je mo furo ni suro re wa se wa won ni owo palawa wa ko sejo nibi to ti fe talk of gare to ji gbe lowo ti te opolopo awon olopa
2: M 92.9 Band FM 92.9.
3: Se ni abi owo o nlo abi lo ni ore awon to mo baye se nlo lo nwa leja ibere nfada mu ugbona nda bobo ni emeji ni o gbawosan eni to kege ise da o lewu lati ti gbangban o ti seda faye gba aye yi ni seda ti gbe kale ekun pariwo are o eni to ba to woju ekun ko bo sode iwo na de saye alayo ti seda damo je jade pelu yojo bitters aye dun tin toka si lera to peye so yojo bitters di ayu re lojojumo ki mole ara to da saka faraun ninu aye ebi re abi akara won pa lo kapa eko giri yojo bitters wa lo lomi jeli le capsule atapo pelebe sachet loja ati le itaja ogun kaakiri orile ide yojo bitters ebi seda fi ira to peye.
4: Polongo mi Diana kiri ni tori e wo ko suru iyarun ta fi yarun adike ti ki isuku irun re le nigba to wa ya e si gbogbo ale irun e be ni lapalapa o je kin ran ri kan rin mu mi amo ni kete ti owo mi ba awon eroja turun se Mediana 0 to 10 ta pe le se fun awon omode sese ni mu yo Mediana 0 to 10 ear booster cream iye gbogbon ni aba ma pe ni odogun logo ti mo bere si lo ni ajerun ti ri bi duro fun mo ninu irun awon omo mi lapalapa sa lo be ni won gun toju re ti mo Boda, atule lo Mediana 0 to 10 power koko tuko ni uni wadi ati awon ti won ti fa lo leyin do Mediana 0 to 10 air products ta ki le se fun awon omode wo loni Mediana air products wa ka ti ile itaja oya pe sori 0702 500 7861 0809 1799 333 Mediana gbogbo ti re ni lo
5: gbogbo olugbe ipinle Eko ipinle wa ki se akitan e deku dida lenu lona abikita ajakale arun lo ma nfa o ma ndi awon koto idaminu o si ma ba yi ka je tori na awon osise PSP ti lo ma fo ntelu nikan ni ka je kon ma ko doti yin ka si ma so wo le ki ko dede ojuse en kokan wa ni lati je ki ipinle Eko tubo ma wa ni mimo toni toni apo Eko le ko doti loma lo nilo bere fun ti e bayi bayi lori ero aye lujara www.lomasmartbeans.com o lẹyin to ba gbianju didalenu lona agbofimu egberun lona igba o le adota naira lowo itoran pelu awon osu meta gbaku to ba ni onkohun lodi si awon osise PSP pe loma lofe 0800 00loma 0800 005 2962 tabi 0708 060 1020 email info@loma.gov.ng ikanni ajolu @loma_gov loma one mu ipinle ko mo toni toni
6: fun opolopo awon onisowo ojo kokan na ori bakan na nomba isiro iranse owo gbogbo naira lo se pataki apo ifowopamọ kan wa ti se adinku owo ti n jade lọwọ rẹ stanbic ibtc n se afihan bsmart account eyi to le bẹrẹ pẹlu ₦5,000 fun bsmart tabi ₦1,250 fun bsmart plus ibadin iduro current account maintenance charges ati enterprise online charges fun awọn onibara titun ati kaadi ọfẹ fun awọn iṣowo ti o yẹ kan si www.stanbicibtc.com tabi ki o fi email ranṣẹ si enterprise@stanbicibtc.com tabi ki o pe 0700 333333 lati bẹrẹ lori igbesi ati ilana wa.

0: Sign moment. It's Kibo Creamer.
1: Wow. Let me introduce Humble Citadel Hotel to you. A place of comfort, class, beauty, and original warmth of hospitality. Our hotel offers you a full range of premium services, including a standard gym, a top-class bar, a restaurant with assorted palatable dishes, swimming pool, free Wi-Fi, an expansive parking space, 24 hours non-stop electricity, and many more. Our rooms are cozy and exquisite. Deluxe at 45,000 naira. Luxury at 55,000 naira. The elegant diplomatic at 70,000 naira. In our grand presidential suite at 90,000 naira. All come with breakfast for one. Plus, free Wi-Fi, DSTV, smart TV for your Netflix and co. Humble Citadel Hotel is located at number 3 Aji Shegiri Street, Ladipo Bus Stop, Ikeja, Agege Motor Road, Lagos. Call or WhatsApp us on 0704 112-3490 or 0916-006-0342. Humble Citadel Hotel. We don't just sell rooms. We sell an experience. When are you coming?
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbóró kan. Predator Energy. 500 naira péré ni. Láti ẹ lónìí. Predator Energy, darí ìṣàkóso rẹ.
3: That's the sound of life, the rhythm of people on the move. And you remember every step, the side-stepping setbacks, and the glides through growth. And then there's ICO Insurance, made for the moves you make. Through life's rhythm, enjoy protection that moves with you. Connect with us today. Visit icoplc.com. ICO Insurance, made for the moves you make.
4: Pass me the ball, Joe.
5: Hey,
4: ma won ko. Ara ile lo ma so se bo yi. Ogbeni Eri, o ti won lo wa bere si ni so se ri pelu opa.
5: Gbogbo iṣu atori keke lo so mi. E pe no ta ti gba ball. O ti da bi pe won so iṣu ati egun ara ni papo mo ra won.
4: Eri, se yin lo fa to fun apo parin ida rugo. O ti gbon pa bi sin ba mi.
6: Vinicin Balm, ẹ̀yà mental salicylate àti mental crystal yóò fún ọ ní ìtura lórí ara ríro, àwọ́ká ara àti ìlàkó ègbé níbi iṣẹ́ ni o tàbí níbi eré. Vinicin Balm dára fún ọmọdé àti àgbàlagbà. Ẹ̀rí wọn ò gbé wọn nídìí kúndì báyìí. Ọ̀pá ẹ̀dà Vinicin Balm fún ọ̀fẹ̀kẹ̀, ara ríro àti àwọ́ká ara. Vinicin Balm Daily Need Industries ló ṣe é. Bí ara kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta, ẹ yọjú sí dókítà o.
7: Band FM
8: 92.9. Tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Gbogbo ẹbí oko oyè Royal Family ní ìlú Isẹ̀ lábẹ́ ìjọba ìbílẹ̀ onídàgbàsókè Lekki SCDA ń fi àkókò yìí kéde fún gbogbo ènìyàn wípé pẹ̀lú ìlànà àti ètò tó ti wà nílẹ̀ láti ọdún 1999 lójú náà ti yan ọmọ oyè sípò ní ìbámu pẹ̀lú ìlànà ìṣẹ̀dálẹ̀ ni ẹbí oko oyè Royal Family fi mú ọmọ oyè sílẹ̀ ìyẹn Prince Ekundayo Babatunde Esulana gẹ́gẹ́ bí ọmọ oyè oníṣẹ́ ti ìlú Isẹ̀ kí ẹni tó gbọ́jọ̀ sọ fún ẹni tí ó gbọ́ ká má ṣe rí ẹnikẹ́ni tí ó máa ṣiṣẹ́ lòdì sí ìṣe àwọn alálẹ̀ nípa kíkéde ara rẹ̀ lọ́nà tí ó bófin àti ìlànà wọn mú kí ẹnikẹ́ni kó má pe ara rẹ̀ ní orúkọ tí kò jẹ́ torí ibá méjì kọ́ bí kò ṣe pé kí àgbékalẹ̀ ọdún 1999 ó má ba dàrú ìlànà àti àgbékalẹ̀ ọdún 1999 ni ẹbí oko oyè Royal Family ń tẹ̀lé ìlú Isẹ̀ ò ní bàjẹ́ o Lekki SCDA ò ní dàrú olùkéde oko oyè Royal Family ní ìlú Isẹ̀.
9: Ìjọsìn Sinjọ́jọ́ Christ orin ló pẹ́ gàtidà pẹ̀lú àgbékalẹ̀ ọ̀sà àwọn wòlíì lọ́kùnrin àti lóbìnrin tí a pe àkórí rẹ̀ ní Living Water omi iyì ọlọ́run ṣe ẹ̀ṣẹ̀ àwọn wòlíì tó fẹ́ jẹ́rìí ara rẹ̀ láti ọjọ́ kẹtàlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2026 July 13-19 àwọn tí ó máa jẹ́ ìránṣẹ́ ni Prophet Femi Ajayi Fowomọ Prophet Ekun Ola David Prophet Niyi Odùyọmí Prophet Ilewuyi Adeyemi Prophet Damilọla Karunwi tó fi mọ́ Prophet Moses Oresanya àwọn ọlọ́run máa lò nínú ilé ìjọsìn CCC orin ló pẹ́ gàtidà tó wà ní 126 Gabriel Bello Close of Orinope Siba Oluwo Street Ebedali Gosh not Waye Venerable Superior Evangelist Solomon Eyimowo Orimisan JB Deolu Soijo Ti Baba Superior Evangelist Prophet Gabriel Bello Sige Founding Shepherd Ati Giga President Labe Ijeri Amu Bapawa Reverend Emmanuel MF Oshofa Pastor and Spiritual Head CCC Worldwide Nino Ose Amu Wo Ilokuni Ati Lomini Ti Yon CCC Orinope Cathedral Ondori Tomimo Yo Che rare bi ti gani

0: pé ogun tó jẹ́ kó sẹlẹ̀ ní sudan ó di àbẹ́ ìtúgbọ́ra rẹ̀ ń fi sọ kí àlàáfíà kólébá ìjọba ní el obeid tó jẹ́ olú orílẹ̀-èdè sudan ó jáde wípé a di àbẹ́ ìtúgbọ́ra rẹ̀ ń fi sọ torí bí délé méjì bá ti ń jà kókó ibẹ̀ náà rẹ̀ pé ó máa fara gbà ó ní bẹ́ẹ̀ bá sì gbàgbé ó ní bí wọ́n tó ń ṣe ń fẹ̀sùn kàn tọ́rọ̀ mọ́ ti àwọn ẹlẹ́gbọ̀ndé tí àwọn ìròyìn náà sì tún gbé ó ní ìyìn tọ́rọ̀ mọ́ ti àsìgbọ́ àwọn ìròyìn lọ jẹ́ pé ó ń ṣẹlẹ̀ pàápàá jọ lórí ìtọ́rọ̀ ti ogun sudan ó ní tí wọ́n bá tètè gbé ìgbésẹ̀ yìí ó lé àdìẹ àbẹ́ ìtúgbọ́ra rẹ̀ ń fẹ́.
1: tó tó jáde kúrò láìwo pátá àìsàn ẹ̀bólà tó gúnlẹ̀ sí orílẹ̀-èdè congo ǹjẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ máa sọ láàárọ̀ tèmi wọ́n ní wọ́n bọ̀ làwọn láàdẹ́ẹ̀dẹ́ àwọn ti dé àwọn dé báyìí o nígbàkigbà gbogbo àsìkò àbí ọ̀nàkọ́nà tí àìsàn náà bá fẹ́ gbà wọ nàìjíríà àwọn ti dénà rẹ̀ láti má jẹ́ kó wọ nàìjíríà wa ìyẹn orílẹ̀-èdè wa nàìjíríà o nígbà tẹ́ni tó jẹ́ mínísítà tó ń rí sí ìròyìn àti ìtanijí lórílẹ̀ wa nàìjíríà alàgbà mohammed idris ló máa san oore nígbà tí wọ́n ń gbà àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ láti tètè wọ́n láti jà takuntakun láti dẹ́kun àìsàn ebola kó má gúnlẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà wọ́n ṣèpàdé papọ̀ ọ̀dọ̀ àwọn elétò ìlera náà lólùlù àbújá náà ti forí ìkòkò sọdún wípé àìsàn ebola tó gúnlẹ̀ sí republic of congo lọ wọ́n ní kò sí ọ̀nà tó lè wọ́n ní nígbà tí wọ́n máa wò tó ń ṣe ló ń pọ̀ sí níbẹ̀ ṣùgbọ́n àwọn ti gbaradì báyìí láti gbogbo ẹnubodè pátá àbí ọkọ̀ òfúrufú àti gbogbo àwọn tó bá máa wọlé pátá náà máa ṣàyẹ̀wò wọn láti gbé àìsàn náà kò gúnlẹ̀ bákan náà ni wọ́n sọ láàárọ̀ tèmi pé gbìyànjú ìjọba àpapọ̀ láti dẹ́kun àìsàn tó àìsàn ẹ̀bólà láti máa wọlé kó tí ìṣòro torí pé kí ni àwọn ìgbìmọ̀ tó ń lé ọ̀kalẹ̀ wọ́n ní àwọn tó mọ̀ tìfú tẹ̀dọ̀ lórí ètò ìlera ni tó ń mọ̀ ọ̀nà àbáyọ láti jẹ́ kí ètò náà kí àìsàn náà kó má gúnlẹ̀ wọ́n ní gbogbo náà ti ṣèpàdé papọ̀ lúlù àbújá báyìí láti gbáradì pé kò sí ọ̀nà kọ́nà ibikíbi àbí inú ẹnubodè kan tí àìsàn náà tó lè gbà wọ̀ táwọn òtítọ́ dẹ́pọ̀ kó tó di pé ó gbìnà yá lọ́wọ́ lọ́wọ́ báyìí wọ́n ní àìsàn náà orílẹ̀-èdè congo ló wà ṣùgbọ́n kò tí gúnlẹ̀ sí nàìjíríà wa kò dẹ̀ ní gúnlẹ̀ síbẹ̀ torí pé àwọn ti dẹ àwọn lẹ̀ láti fi bo ààbò gbogbo àwa tá a wà ní nàìjíríà pátá láti má jẹ́ kí àìsàn náà kó gúnlẹ̀ sí ara wa ìyẹn alàgbà idris wọ́n wá rọ gbogbo ọmọ nàìjíríà pátápátá ojúlé alákàn fi sọ́rí o gbogbo bí kíkẹ́ bá ti pé àìsàn náà tẹ tètè gúnlẹ̀ ẹ dẹ̀ má lọ sí àwọn ibi tí àìsàn náà tó ti gbẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má rìnrìn àjò lọ síbẹ̀ o ẹ má kó wá sí nàìjíríà kò tí ì dé nàìjíríà o ṣùgbọ́n wọ́n ti gbaradì lẹ̀ kó tó di pé àìsàn náà ó gúnlẹ̀ gẹ̀ sáwọn orílẹ̀-èdè míì nínú ìwé ìròyìn telegram ló wà láàárọ̀ tèmi.
0: kò burúkú ọ̀bàjẹ́ tẹ̀gbọ́n-tàbúrò ló ń ka kókó nínú èlé seven fm ibu atasi nka koko ati olóòótọ́ àti ibu aláṣẹ gbogbo àwọn òṣìṣẹ́ abágbàmùrìn tá a bá ń sọ nípa àìsàn tá a bá ń sọ nípa àrùn láti tọ́jú ẹ̀ àwọn ilé ìwòsàn ti fọ́rọ́ sẹ́yìn o ló jẹ́ ká tún lọ sí ilé ìwòsàn àrọ̀tọ̀ kan tí wọ́n ń pè ní zervis specialist hospital wípé bójọba pé bí a bá dẹ́jọ́ ọjọ́ àpé bá a bá sì di òṣòṣò àkọ́ wọ́n ní ayẹyẹ ọgbọ́dún ọlọ́jọ́ pé ó gbòde kan lórí ètò ìlera tó jẹ́ kó bágbàmú fún àwọn obìnrin àti àwọn ọmọdé àti àwọn ẹbí jákèjádò ní àgbàlá torí ìdàdí àrùn náà gbẹ̀yìn torí ọjọ́ iwájú ìfojúsùn wọn kọ ọjọ́ iwájú ni o wọ́n ní pọ̀pọ̀ sí ayẹyẹ wọn tó jẹ́ pé ó gbòde kan tó jẹ́ ọ̀gá àgbà fún ti abala ìṣègùn òyìnbó dr babatunde ọkẹwálé ló pe àkíyèsí nígbà tó fojú ríjú pẹ̀lú wọn ó ní lọ́nà kò pẹ́ náà ṣe àgbékalẹ̀ ọgbọ̀n ọdún tó yẹ pé à ń gbé ilé ìwòsàn náà kalẹ̀ ó ní ilé ìwòsàn yìí tó yẹ pé wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ kẹwàá ọdún 1996 ní 34 arúmẹrẹ afẹnú adẹniyi jones ní ìkẹjà ní ìpínlẹ̀ èkó pẹ̀lú ìfojúsùn wọn láti pé à ń tari ètò ìlera fún àwọn obìnrin àti ọmọdé àti ẹbí ìyẹn ní ìpínlẹ̀ yìí ó ní ilé ìwòsàn yìí ó wá ń fẹ̀ sí ó ló ń fẹ̀ sí ó ń tóbi sí onítẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbékalẹ̀ rẹ̀ wà ní ọ̀pọ̀ ẹbí rò ó ní lọ́wọ́lọ́wọ́ yìí olú ilé ìwòsàn náà ti wá wà ní ojúlé kejìlá òpópónà salvation ìkẹjà orin tó sì yẹ pé àwọn ẹka wà ní ìkòyí àkóhànjọ fẹsítáàtì èkó atlantic abéòkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní àwọn àfikún ẹka mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n tún sí láìpẹ́ láì jìnà nínú ọ̀sẹ̀ díẹ̀ tó jẹ́ pé ó bá ń bọ̀ ó wá ní ètò ìlera ẹ̀ tó jẹ́ pé ó bá gbà mún dókítà ọkẹwálé ó láwọn múyẹ náà ní ọkùnkúndùn ìyẹn débè òdúró ó ní ìtọ́ tó rọ̀ mọ́ ti ipf yóò ti mọ iye fáwọn obìnrin ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tọkọ tìyàwó tó yẹ pé wà nípò àìrọmọ bí àláríire wọn ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ pé náà tó ọ bùsùn wọn fi ń pọ̀ mọ́ lára ẹkọ ayẹyẹ gbọdún kókóró lè ṣe bọ́ọ̀dẹ̀fẹ̀ ó ń tẹ̀
1: síwájú nínú ìròyìn ní telegram láàárọ̀ tí mo tún kọjá lọ láàárọ̀ látàrí gbogbogbò tó máa wáyé lọ́dún 2027 alàgbà mínísítà fọlùlù àbújá alàgbà yìí sí wípé máa ń fọ láàárọ̀ tèmi ó ní yóò ṣòro gidi yóò léwu gidi kí ẹgbẹ́ òṣèlú gidi kan fọ́n fẹ́ rọwọ́ kọ́lá àbíjáwé olúborí sí ipò ààrẹ ní ọdún 2027 bàbá ẹ̀ ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ àti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lórí inú ẹgbẹ́ òṣèlú pdp ló ń sọ ó ní kò síbẹ̀ ti fẹ́ ṣe àyàfi kí ni o tẹ bá tètè gbogbo wàhálà rògbòdìyàn tó ń bẹ láàrin ẹgbẹ́ náà tẹ tètè yanjú ẹ̀ tẹ kóra yín ní ìdànù tẹ sọra yín ní òṣùṣù ọwọ́ tẹ múra dáadáa gbogbo ogun ọ̀sẹ̀ inú inú níbi ni tó wà ń bẹ̀ tẹ mú kúrò lẹ lè rọwọ́ mú ṣùgbọ́n tẹ bá ṣe yẹn 2027 kò sí nǹkan tó jọ ẹgbẹ́ òṣèlú pdp kò lè rọwọ́ pọn ara kò tẹ lè rí nǹkan kan mú débi tí yóò dupò ààrẹ o bákan

0: ọ̀tọ̀ nínú ẹgbẹ́ ìṣòro pdp láàárọ̀ ó ní àwọn ogun àti wàhálà tó ń bẹ sílẹ̀ tó ń gbìyànjú pé àwọn abada ọ̀tọ̀ọ̀tọ̀ bíi méjì àti mẹ́ta ló wà ńbẹ̀ oníṣẹ́ ẹlẹ́fẹ́ ni oníṣẹ́ àbágbàgbà alájẹ́ àti pàbákà nínú ẹgbẹ́ ìṣòro pdp náà wà tẹ́lẹ̀ kan tó lọ sínú ẹgbẹ́ ìṣòro adc ó nígbà tí alàgbà peter obi náà ọ̀nà kọ́kọ́ ti darapọ̀ mọ́ ẹgbẹ́ ìṣòro pdp tẹ́lẹ̀ kan tó bọ́ sínú ẹgbẹ́ ìṣòro mi ó ní lọ́sùn ló sì ẹ́ ri pé gbogbo àwọn gómìnà tó yẹ pé ẹgbẹ́ ìṣòro pdp ló gbọ́n wọlé wọn ti kúrò lọ sínú ẹgbẹ́ ìṣòro mi ó ní láwà sọ pé tí gbogbo àwa yá sí ìfà rẹ̀ 2027 ẹgbẹ́ pdp wá sọ pé àwọn ọ̀rọ̀ ó ní kò sí tó jọ àyà tẹ bá tètè wọ́n ní àbáyọ tẹ bá ṣe gbogbo ẹ̀tẹ́ kóra yín nìdànù tẹ ṣe ra yín lóṣù ọwọ́ tí ò sì gbọ́n sí gbogbo ẹ̀ta núbẹ̀ tẹ mú ẹgbẹ́ náà tẹ dúró ṣe lè rọwọ́ padà tẹ bá ṣe léyìí kò sí ìsọjọ́ ẹgbẹ́ ìṣòro pdp ní 2027 fún ìparẹ́ ní telegram ló sọ nímọ̀ láàárọ̀
1: tí. okòrò ilé iṣẹ́ wọ́n rẹ̀fẹ̀ náà lọ́jà pọ́ńtẹ̀ síwájú oríta fẹ́ mẹ́rù báyìí gbogbo owó ìrọ̀ jẹ́ kókó fọ́fọ́fọ́ sí o wípé purọ́ kí ní yìí ẹ̀tẹ̀ ló mú wá bí wọ́n bá wá lọ lógún ọdún ọjọ́ kò ṣoṣo lòdòdó yóò dé bá tẹ wá rí irọ́ o lè sáré o ṣùgbọ́n kò lájẹ kò tó kò ti tọ̀ náà ni ọ̀gá àgbà kan yóò ti máa yẹn fún ilé iṣẹ́ kan tẹ́ ń pè ní FFIPC Adeyi Adeyemi ló ló ń sọ̀rọ̀ tóun tó sọ bẹ́ẹ̀ mọ́ ó ní lórí ọ̀rọ̀ tọ́jọ́pọ̀ wáyé ní kò pẹ́ kò pẹ́ yìí lórí ìtàkùn tó ọ̀rọ̀ sí olùdarí àwọn òṣìṣẹ́ lábẹ́ ààrẹ ọ̀gbẹ́ni Fẹ́mi Bàjàbí Àmílà láti rí pé ẹ̀sùn ìjẹun sáfò ó lóun ọ̀mọ kankan nípa ó lóun ò tiẹ̀ rí wọn rí o rí wọn rí bá o ó ní òun ò rí wọn rí o ó ní ṣùgbọ́n ikú tó dáyìí sílẹ̀ lọ jẹ́ pé ọjẹ́ ẹ̀dá o ó ní ọ̀rẹ́ òun tó súnmọ́ nǹkan pẹ́ kí ó ti di olóògbé tó yẹ pé ó ti siwọ́ ọ̀sẹ̀ Adeyemi Dọ́lá pọ̀ tanímọ̀lá wípé òun ló ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tòun nígbà tó jẹ́ pọ́ńtà rẹ iṣẹ́ rẹ lójú dára ó ní òun ò rí gbàjàbí àmì láàrí o òun ò tiẹ̀ fojú kàn rí o gbogbo ẹ̀sùn jẹ́ pé wọ́n fi kan wípé wọ́n mọ

0: lápọ̀já ta ní mọ̀lá ikú ló ń ṣiṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ tòun nígbà tó jẹ́ pé ń tààrọ̀ rẹ iṣẹ́ rẹ lójúdára ó ní òun ò rí gbàjà bí àmì láàrí o òun ò tiẹ̀ fojú kàn án rí o lórí gbogbo ẹ̀sùn jẹ́ pé wọ́n fi kan wípé wọn mọ nǹkan kan ìṣẹ̀lẹ̀ ẹ̀sùn tó fi kan lórí nǹkan ti ṣe kópa ni o àbí owó kó bẹ́ẹ̀ ṣùgbọ́n arákùnrin sọ pé òun ò rí wọn rí o ẹni tó ṣiṣẹ́ yìí ọ̀rẹ́ òun ó sì ti fi olóògbé agbọ́nsẹ́ oyínsẹ́ ojú olókun ni kúrúkúrú kó ló lè ṣe bọ́ débẹ̀ ó ń tẹ̀síwájú.
1: Gómìnà ìpínlẹ̀ Yobe Mai Malabu ni màá sọ láàárọ̀ tèmi wọ́n ní igi kọ́ńkọ́ kò lè dágbó ṣe àti pé wọ̀tún lọ́wọ́ fi mọ́ o ní ọgbọ́n àtinúdá àti àwọn tó mọ̀ ti fún tẹ̀dọ̀ lórí ètò ààbò àti àwọn agbófinró àti àwọn fìgìláńtẹ́ ló ń papọ̀ tó ń fi jagun tó ń fi ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò ní ìpínlẹ̀ wọn nígbà tí gómìnà sọ̀rọ̀ nímọ̀ lórí ètò ààbò ṣe péye dáadáa ní ìpínlẹ̀ náà ó ní òun ò dánìkan ṣe ó láwọn ọgbọ́n àtinúdá kan ló ń lò àti àwọn ti àwọn ológun àwọn agbófinró kódà àwọn fìgìláńtẹ́ tó wà láwọn agbègbè káàkiri ní ìpínlẹ̀ náà ló ń parapọ̀ lọ ń jókòó jí tábìlì kan tó ń forí koko sọ nípa ọ̀nà owó la fẹ́ gbà wọ́n dẹ̀ mọ ọgbọ́n ọ̀tọ̀ọ̀tún tó sì wá gbogbo ẹ̀nà sopọ̀ tí ètò ààbò tó fi péye ní ìpínlẹ̀ Yobe oní tí ìjọba àpapọ̀ àbí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ètò ààbò tó ti mẹ́ẹ̀ ó ní tó bá lè lọ ọgbọ́n yìí tí wọ́n dá nìkan ṣe tó ń lo gbogbo àwọn fìgìláńtẹ́ àti àwọn tó mọ̀ sí fúnṣẹ́ lórí ètò ààbò dáadáa tó ń mọ̀nà àbáyọ láti fi dẹ́kun àwọn afẹ̀míṣòfò àwọn ajínigbé ó ní ṣe ni ètò ààbò yóò máa péye láwọn ìpínlẹ̀ ó ní ọ̀nà tẹ́hùn gbà lérè o ní ìpínlẹ̀ Yobe tó fi dojú ìjà kọ àwọn afẹ̀míṣòfò tí ètò ààbò tó fi ń péye ní ìpínlẹ̀ Yobe gómìnà náà ló sọ ọ́ nínú ìwé ìròyìn ní telegram láàárọ̀ yìí.
0: Àìní gílógún ká wọ́n mèso rẹ̀ kó o ti mọ̀ pé bàbá alágo ló bá ka ìròyìn papọ̀. Bàbá alágo lọ́wọ́lọ́wọ́ àwọn kan ní àwọn jẹ́ former town keeper nígbà táwọn wá léwe alákọ̀ọ́bẹ̀rẹ̀ léwe alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà táwọn jẹ́ girama náà wọ́n tún fún ọ ní town keeper nígbà wá dé ilé ẹ̀kọ́ gíga onílọ́wọ́lọ́wọ́ ta là ń bá wí ẹ̀yìnrìnlẹ́sọ n tó jí ọlálẹ kan kí ló fẹ ṣe. Lọ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn ìjọba àbílẹ̀ tó pẹ́ wà ní ìpínlẹ̀ Èkó. Ìjọba àbílẹ̀ ogun ìdàgbàsókè mẹ́tàdínlógójì mo má lè di ẹ̀ ni mo má lè di tó jí ni mo yá yẹn wò látọ̀dọ̀ ọba adéyẹmí ọba adéyẹmí onígbòògbò káàbọ̀ wọ́n ní ẹja máa má lè jẹ́ ara bàbá kì í bínú mo má lè di tó jí ni o ibi tí mo lọ láàárọ̀ ọ̀tọ̀ odò tó bá gbàgbé orí sọ gbọdọ gbẹni ẹ lè já mi gbẹyìn ilé iṣẹ aládàáni ó jẹ kí n lọ sí ìjọba àbílẹ ogun ìdàgbàsókè mẹtàdínlógójì o àwọn alágbàjọ àbílẹ kọrẹdì àlúyege kọrẹdì àlúyege ó yẹ kí olóòwò máa ń tì rè.
1: Ṣé gbogbo ilé tó ń sọ ṣíṣó wà ní ìròyìn tó fẹ́ ka yìí.
0: Àbí lóde jẹ́ fi ń gbádùn kókó ní òwe ìròyìn.
1: Ó yá máa gbé
0: mi. Nígbà tára sán para pa àwọn gbogbo kókó tán gbọ́ ìkọ̀jọ ra wọn. Wọ́n dẹ́fẹ̀ ló ti ń lo àná fa àná yẹ wá a ti tún lo ní ìbò onímọ̀ dá ọlọ́jọ́ bí ọ̀lọ́lu yege lójó Nàìjíríà ló ti tún bọ̀ wá lọ́la.
1: Mo ń sọ náà gbogbo kàrámọ̀ yìí fún bẹ́ẹ̀ di ọ̀la mi fún náà yìí pé gbogbo kàrámọ̀ àárọ̀ yìí ò ṣe kékeré
0: ibà wọn kàrámọ̀ ibà wọn kàrámọ̀ náà ń gba kóró pé ìdí ọ̀la lè kàrá yìí. Ìjẹ́ dẹ́wọ̀n pé ìjọba ìbílẹ̀ ìfẹ́ lódún SCDA wọ́n ní bàbá rẹ̀ ní báláọ̀là kì í yá bọ̀rọ̀ wọ́n ní lóṣooṣù lọ́jọ́ pé wọ́n ń taari owó tó ń tún taari oúnjẹ fún ẹgbẹ̀rún mẹ́ta ó lé ní ọ̀ọ́dúnrún 3,300 resident gẹ́gẹ́ bí alága ìfẹ́ lódún SCDA dókítà olúfẹ́mi àkànbí ọ̀kẹ́ owó lọ́jẹ́ kó di mọ́ wọ́n ní ojú àlejò ojú àwo làwọn fi ń gbọbẹ̀ nígbà tá a gbọ́ pé ń taari oúnjẹ àti owó ìtọ́jú pé ń taari sáwọn olùgbé bẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá sì tún gbàgbé wípé eléyìí láti ọdún 2021 lọ́jẹ́ pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ yìí tó sì pẹ́ sì tún tẹ̀síwájú rẹ̀ wọ́n ní àgbàrá kí ìfokútọ́ yáyé wa kò ní fọ́ wa àwọn ọlọ́jà àwòsí ó sì ta mọ̀ sí ọlọ́jà kárakáta ọgọ́rùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọtẹ ọgbà ẹgbẹ̀rún ọgọ́rùn-ún kan náírà 1,000 naira ẹnì kọ̀ọ̀kan fún okòwò wọn wọ́n ní àwọn ọ̀dọ́ tí ń lọ bí 5,700 náà tún tẹ ọgbà ẹgbẹ̀rún 10,000 naira tí wọ́n fi rú wọn lágbára àwọn tó jẹ́ pé ó jẹ́ arúgbó àwọn àgbàlagbà tó lọ bí 5,500 náà tẹ ọgbà ẹgbẹ̀rún 10,000 naira tó jẹ́ pé kan náà fi sọmi ara o bákan náà tá a tún lọ àwọn olùgbé tó lọ bí 2,500 tó jẹ́ pé wọ́n tẹ́wọ́ gbọ́ oúnjẹ wọ́n ní ọwọ́ ajẹ sàárà ọlọ́jọ́ oníkúná ni wọ́n àbíyọ̀ kí ètò arajé wọn àti oúnjẹ lọ sẹ́nu kólébà mọ́ ọ lọ méyọ́ dókítà òkè owó lọ́jẹ́ kó dúmọ̀ ó ní gbogbo ètò yìí lọ́jẹ́ kùn ti ń ségbèsẹ̀ láti ọdún 2021 tó sì tún tẹ̀síwájú lórí.

0: gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu Buhari fi kíṣẹ́ pé yóò kí owó tó pe àkíyèsí ẹyẹ olùgbéfẹ́ lọ́dún ẹ̀kọ́ òrìrì kọ́rú iléeṣẹ́ bọ́dẹ̀fẹ́ ó ń tẹ̀ síwájú.
1: Band FM
2: 92.9 Band FM

kì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún ìdẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Citroën Berthelin FM.
1: kókóró ilé iṣẹ bọọlù fm fún taro sì ń tẹ síwájú ṣùgbọn ìyáládé tọpẹ àgọrin ká jẹ iṣẹ yìí wọn ní ká lásìkò ká fi tọrọ ẹbú bí sọlá omi sóre jẹjẹ igbákejì alága ìkẹjà lókà gọọmẹ kó àṣeyẹlẹ bàbá wọn olóògbé adébóyè abimbọlá omi sóre kọlọ ọba wọn tẹ ẹran sí afẹfẹ rẹ the soulless imperfect peace wọn sùn láyà jésù kristi kọlọ ń dúró ti ìyàwó àtàwọn ọmọ àti ẹbí wọn tẹ fi sílẹ tọpẹ àgọrin ká jẹ iṣẹ yìí kọlọ ọba kọlẹ lẹfẹ rẹ.
2: Abala àgbéyẹ̀wò láti bọ́ sí báyìí o látàrí sí àgbéyẹ̀wò ìlera Èkó gbogbo mádàndófò lórí ọ̀rọ̀ ìlera bó lè ṣe ẹ̀njọ́ ẹ̀ àti pé kí làwọn ìgbésẹ̀ míì tẹ tó fẹ́ kí ìjọba tún gbé lórí ẹ̀ kó lè kálé kó ká oko wọ́n ti ń tẹ̀ láàárọ̀ ọ̀sẹ̀ lọ́ba Fátúndé nọ́ọ̀sì dín ìròyìn tó ń bílà wà àti lọ́wọ́ wọn oníṣà tìlú ṣàṣà wọn ní akọ́lá jímọ̀ ẹ̀kú iṣẹ́ takuntakun ọlọ́run bá yóò fún wa lérò àmì jẹ́ kí ìjọba bí ìjọba àpẹẹrẹ ìbò ṣe gbé ìgbésẹ̀ ó dára dáadáa gbogbo àwọn ìgbèríko tí ò tíì dé gbogbo àwọn cba náà kan bẹ̀ ṣàtìlẹ́yìn láti jẹ́ kéètò náà ó kúnlé dáadáa kí gbogbo àwọn tó ń bẹ̀ nílò láwọn iléèwòsàn tí ìjọba àpẹẹrẹ ìbò kan pèsè ní rọrùn.
1: pásítọ̀ júlọ́sì ọ̀pọ̀bọ́lá wọn nílé ẹrù láti kéètò ìjọba ìpínlẹ̀ èkó lórí ìtọ́rọ àti ètò ìlera wọn ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìtọ́rọ wọn ti ìlera èkó náà kí pé ìbò tó ṣe fẹ́ sùn ló ṣèrè sáà kí wọ́n sì tún tẹ̀síwájú lórí ẹ̀ka ìlera máa jẹ àǹfààní rẹ̀ kọ́ mọ́ wọn gbogbo ó ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba.
2: àìsàǹpa sọ monítọ́lá akọgun mọ̀mẹ́gbà pẹ̀lú láti gbàgádà mú kí ẹkú òjò yìí á tù wà lára àdẹ̀kọ́lá jimoh tìmí ẹ̀mí ó ṣọ̀pẹ́ o ìgbésẹ̀ yìí dára àwa ń jẹ mọ̀lúmọ̀lú ṣùgbọ́n kíjọba ìpínlẹ̀ èkó gbìyànjú láti jẹ́ kí àwọn òògùn wà láwọn iléèwòsàn káàkiri bí wọ́n dẹ̀ ṣe ní rọrùn ní tí ò ní ju ara lọ ìṣiṣẹ́
1: o. ẹ̀ ń bá ní àlàáfíà ohun gbogbo náà lọ́jẹ́ pé ó ní o lórí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ èkó ṣe lórí mọ́dàndófò fún ti abala àti ìlera pàápàá jùlọ ìlera èkó wọn ni olùgbé ìpínlẹ̀ èkó ẹ má fi ṣeré o kí n kálukú kó mójútó ara rẹ̀ torí pé àlàáfíà jìnnà ni àlàáfíà ìjọba ìpínlẹ̀ èkó ẹ tẹ̀síwájú ọ̀kan sára sí o ọba adéyẹmí àjàsà lásìdè wà nínú gbogbo káfọ́tà.
2: òṣùpá àná bí ìgànná láti lásàmàlẹ̀ tó yí yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ kí àǹfààní yìí ká jẹ àǹfààní ìdíẹ̀ sí kó tó mọ nǹkan tí wọ́n fẹ́ sọ lórí ẹ̀.
1: alhaji salau ní ọkọ ẹlẹ́yà orísun bá rẹ ṣàṣà ilẹ̀rẹ̀ èkó dára ṣùgbọ́n tí ìjọba èkó bá ta kí wọ́n máa tà á torí pé ọ̀pọ̀ káàdì lérí èkó bá dé ilé ìwòsàn wípé nípa káàdì ìlera ti kó yìí tọ́pọ̀ bá dé ilé ìwòsàn ìdààmú máa ń ṣàlẹ̀ bíi kí wọ́n sọ ilé yìí bíi kí wọ́n wípé kò sí oògùn kò sí test ilé yìí kí àtúnṣe wáyé o god bless ìgbogbo ọ̀sùn.
2: alàgbà ṣẹ́gun àmọ́dù láti òkè rọgbà mo kí yín akọ́lá jimoh ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ èkó kan tún gbé lórí ìlera èkó ni pé kán jẹ́ káwọn oògùn máa wà kí wọ́n dẹ̀ jẹ́ kí àwọn ilé-ìwòsàn kọ́bẹ́kọ́bẹ́ ní àwọn agbègbè káàkiri kan náà ní àǹfààní sí àwọn oògùn kán dẹ̀ máa dá àwọn ìlú kan má fi gbà kan bọ̀kan nínú.
1: gómìnà ìpínlẹ̀ èkó ẹ mọ̀ kú iṣẹ́ o torí ìtọ́ran ti mọ́dàndófò fún ètò ìlera pàápàá jùlọ lórí ti ìlera fún ti ìpínlẹ̀ èkó yìí wípé ìgbésẹ̀ tí wọ́n gbé ọ̀dà kí ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́ọ́ máa jẹ àǹfààní nǹkan wọ̀nyí o àwọn ìlera ètò alábọ́dé náà kí wọ́n jẹ́ káwọn òògùn máa wà níbẹ̀. alhaji osomoto akinyemi ọmọọba tìlú ìkọ̀tún àdírẹ́sì wa pọ̀ wọ́n ní grandma ibrahim dauda ààyè gbà mí lórílẹ̀ australia ọlọ́jọ́ ibi tó lọ lọ́wọ́ tó ọ̀pọ̀ ọdún láyà ní àlàáfíà.
2: Láti ilẹ̀ Europe leléyìí.
1: Bàbá
2: wa ń bẹ̀ yẹn.
1: Bàbá wa aláyẹyẹ nìyẹn.
2: Aláyẹyẹ nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n láwọn gbádùn wa dáadáa. Wọ́n ní
1: ẹgbìyànjú
2: Ọládìmíjẹ bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹjẹ́ kó clear o. Bá a ṣe ń fi kinní gbọ́ ó sì ń dún ọ̀rọ̀ ìgbẹ́jọ́. Àwọn aláṣẹ bá wa ṣẹ́ lórí.

0: bọ̀ nú pátápátá pé ẹ̀fọ́ kan balẹ̀ nínú ọ̀sán bó tẹ̀lé pa àwọn òbí wọ́n bẹ̀rẹ̀ sí parí pé ìjọ ọ̀nà nǹkan fẹ́ ẹ̀fọ́ kan balẹ̀ dà ní léni léni ó ti pé àádọ́ta ọjọ́ ó ní kò sí ṣe kò sáà ṣe ìjọba ń gbìyànjú àwọn ológun ń gbìyànjú láti jẹ́ kọ́mọ náà kan yọ jáde ṣùgbọ́n ti ìpínlẹ̀ borno wọ́n sun aláàárọ̀ torí pé ojú ibi kankan tí àwọn mọ́tò wọn kó wọn sí pé wọn ti sọ kódà àwọn bandits ò ti sọ̀rọ̀ pé ibi báyìí náà wà àbí iye báyìí náà gbà ó ní ṣùgbọ́n àtọ̀yọ́ o àti ti ìpínlẹ̀ borno gbogbo ẹ̀ pátápátá làwọn ológun máa ṣagbo agbára wọn láti jẹ́ kán kúrò láhàámọ̀ àwọn tó jí wọn gbé ní telegram ní tiri kàlẹ́ àárọ̀ yìí.
1: Ìpínlẹ̀ Èkó lèmi gbà wá tó bá lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Èkó mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ jẹ́ mọ̀ wí pé oúnjẹ aṣaralóore fífún àwọn akẹ́kọ̀ọ́ lóúnjẹ aṣaralóore a máa mú ìdàgbàsókè bá jíjí pépé ọpọlọ wọn ni yóò sì tún mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ wọn bó ti tó àti bó ti yẹ. Ǹjẹ́ ta ló sọ̀rọ̀ ẹ́dì mọ̀ lówùrọ̀ tòní ọ̀gbẹ́ni Babatunde Ounpẹ tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Badagry ló ń sọ̀rọ̀ yìí di mímọ̀ o lákòókò tó ń ṣe ètò fífún àwọn ògo wẹrẹ ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ níjọba ìbílẹ̀ Badagry tó ń fún wọn ní oúnjẹ fún ọjọ́ mẹ́ta gbáko gẹ́gẹ́ bó ṣe sọ. Ó lóun gbóṣùbà Rabande fún tani fún ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún ìgbésẹ̀ akin èyí tó ń gbé ní ti rírí dájú wípé ìdàgbàsókè ó túbọ̀ ń débà ètò ẹ̀kọ́ ó ní tẹ ò bá gbàgbé ṣáájú ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ wípé fífún àwọn ògo wẹrẹ wọ̀nyí ní oúnjẹ aṣaralóore yóò túbọ̀ ṣèrànwọ́ fún ètò ẹ̀kọ́ wọn yóò túbọ̀ ṣèrànwọ́ fún ìjípépé ọpọlọ wọn. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ní báyìí tí àwọn ń gbèrú ìgbésẹ̀ báyìí ó ní ìgbésẹ̀ yìí ó ní kò ní dúró síbẹ̀ o ìyẹn fífún àwọn ògo wẹrẹ wọ̀nyí láwọn oúnjẹ aṣaralóore ó ní ìtẹ́hùn ṣe eléyìí ìpele àkọ́kọ́ táwọn ṣe fún ọjọ́ mẹ́ta yìí ó ní ìpele míì tó ń bọ̀ tí yóò tún pọ̀ ju eléyìí lọ ó wá ń sọ ọ́ di mímọ̀ ó sì ń jẹ́ kó yí àwọn ìrìn ìlú wípé lára àwọn ohun tí wọ́n fún àwọn ògo wẹrẹ wọ̀nyí àwọn oúnjẹ aṣaralóore tá a mọ̀ sí balanced diet tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ jákèjádò ìjọba ìbílẹ̀ Badagry òun náà ni ìyẹ̀fun mílíìkì àwọn oúnjẹ aṣaralóore àwọn oúnjẹ ẹlẹ́rìn dòdò àti bẹ́ẹ̀ lọ ó wa rọ àwọn tọ́rọ̀ kàn láti ẹyọ ẹnì kọ̀ọ̀kan torí jàjẹ́ láwùjọ láti sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rí wípé irúfẹ́ ètò báyìí ó túbọ̀ ń tẹ̀ ẹ́ síwájú sí. Ẹ lọ ká dáadáa inú ìwé ìròyìn nation tó jáde lówùrọ̀
0: mo sì wà nínú ìwé ìròyìn ní telegram láàárọ̀ tí ń jẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn olóṣèlú kan ló wà bí wọn ṣe jí kí ọkọ àwọn kó kúrò lára àwọn kan tiẹ̀ gba bẹ́ẹ̀lì wọn ìyẹn ta ló ń sọ̀rọ̀ ẹni tó yọkan lára àwọn ìyàwó El-Rufai náà mani tó jẹ́ tó gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ wọn ló máa ń sọ̀rọ̀ nígbà tó ń fọ̀rọ̀wọ́rọ̀ lé orí ẹ̀rọ máwòrán kan tó ń pè ní Arise náà ti sọ lọ́jọ́ Wednesday ní ọ̀sẹ̀ tá a wà náà sọ ìjẹ́ mọ̀ pé kí ni màmá ẹ̀ sọ ó ní gbogbo ìgbìyànjú àwọn àti gbogbo ẹbí gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ El-Rufai tó ń gbìyànjú láti jẹ́ kí wọ́n gba bẹ́ẹ̀lì ọkọ àwọn ní àwọn ọmọ tó ń fi wọ́n sí ó ní pàbó ló ń já sí o ó ní lára àwọn nǹkan tó ń là kalẹ̀ ni pé kọ́ wá kọ́ gba ìwé kan àti àwọn ìwé àti àwọn ọ̀tọ́ kan lọ́dọ̀ àwọn tó jẹ́ ògbóǹtarìgì lọ́wọ́ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kaduna ó nígbà tó hàn dẹ́ taari náà pé dákun ẹ̀yin lọ́balọ́ba ìgbìmọ̀ lọ́balọ́ba wọn la nílò ìwé kan láti jẹ́ kí ọkọ̀ ọ̀hún El-Rufai kó tú sílẹ̀ ǹjẹ́ mọ̀ pé gbogbo àwọn lọ́balọ́ba wọn máa kọ̀ sí wọn gbọ́ nǹkan tó sọ pé kò sí nǹkan táwọn fẹ́ tẹ̀ jáde láti ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kaduna bákan náà ni wọ́n sọ wọ́n ní ǹjẹ́ mọ̀ wípé àwọn olóṣèlú kan wà tó jẹ́ pé gbogbo bí ọkọ̀ ọ̀hún ṣe wà láwọn ọmọ ìran gangan ló ṣàtìlẹ́yìn pé òní bọ̀ ta ni sẹ́ gbogbo ohun tó bá gbà náà máa fi fún olóhùn wa rọ àwọn ìjọba àwọn aláṣẹ àti àwọn ilé ẹjọ́ àti àwọn tọ́rọ̀ kan ní ìpínlẹ̀ Kaduna pàápàá jù àwọn lọ́balọ́ba àjòyè kan dàkún kan ṣàánú kan bojú àánú wo ohun kan jẹ́ kọ́kan kó tú sílẹ̀ torí àwọn òwe tó ń béèrè tí wọ́n bá ti fún báyìí wọn ní gba bẹ́ẹ̀lì wọn ní àwọn amúbi tó wà ṣùgbọ́n arábìnrin lọ́kan lára wọn bẹ̀ ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ẹbí àwọn gómìnà tẹ́lẹ̀ yẹn alàgbà Nasiru El-Rufai wípé tọ́ náà bá gbé ìgbésẹ̀ tó nípọn bá bọ́ọ̀ náà ṣe gbé dẹ́gbẹ́ ìkan lára àwọn aya wọn àtàwọn ẹbí wọn tíjọ tí àwọn ẹbí wọn náà bá gbé ìgbésẹ̀ ó ṣeé ṣe kan rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tó jẹ́ lọ́balọ́ba àwọn ìjòyè ní ìpínlẹ̀ Kaduna bóyá lè wò yẹn láti taari àwọn òwe tí ilé ẹjọ́ tó béèrè fún láti jẹ́ kí El-Rufai kó tú sí sílẹ̀ kan gba béèlè fúngbà díẹ̀ náà kó tó di pé wọ́n máa yanjú ọ̀rọ̀ wọn ní telegram ló wà láàárọ̀ yìí.

0: Jam Vans 3-in-1 Chocolate. Enjoy and stay tuned.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ dẹ́kun dídalẹ̀nù lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí ń lọ máa fò tẹ̀lú nìkan ni kẹ́ ẹ jẹ́ kó máa kó dọ̀tí yín. Kẹ́ ẹ sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí lọ́mà ló nílò bèrè fún ti ẹ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartins.com. O máa lẹ́ tó bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko tó bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

0: siwaju laaro ti ni onile se wa bond 92.9 ninu we royin
1: oya gbegbegbegbe o da na ninu we royin gaje to jade lowuro to ni ojo ejo mo wi pe awon egbe kan to je omo egbe orile ede Ghana won to je pe orile ede Nigeria ni won wa won ma ra webe si are Bola Me Tinubu ati are orile ede won iyen Muhammad John lowuro to ni o won ni eyin meje dapo edabo ejo ko e fori kori e fikun lukun o eh awo to nwaye lori oro ile kan iyen lagbegbe ti won pe ni Rivers Park Estate nilu Abuja e dapo edabo eja pari e eyin oju e o nse ni ke eyin oju e ko ma di un ti o ma le mi lo e oro yi lo jade nibi ipade apero ipade iroyin kan eyi ti won se lana ode yi nilu Abuja leyi ti won fi so di mimo o wi pe se ri oro leyi o ti fe di wi pe o jo pe bi eni pe awon eyan awon omo bibi Ghana yen ni won ra be to si njo wi pe o se pe awon kan na omo lede Nigeria won fe ma si so pe nibo lati bo sibo e ba je so ton idire ti eni to je are egbe ohun ta mo si Lukman Tete ati eni to je akowe egbe na Edward Dufresne ati awon mi ti won jo je awo sasanu egbe yi ti won fi ra webe ton ra wora se si are Bola Me Tinubu wi pe agba ki wa loja o ko ri omo tuntun wo o ni are Bola Me Tinubu ati Muhammad John to je are orile ede Ghana ki won je kini o ki won pa ko fi kun lukun kon fori kori ki won ri wi pe awo ohun odogun igbagbe e lo ka inu we ro in guardian ati we ro in the nation to jade lowuro to ni
0: lati je ki esan polio ko bi ohun abiseyin te gba lare bisan to ma yo awon omode enu ro pado se fa awon omode nje mo wi pe Olubadan ti Ibadan oba wa oba Rashid Ladoja won ma ti bowo rogun rogun egberun kan do owo le okore ni o pants ni won ma fi satileyin fun gbadugbaja en to je omo Ibadan kan to gbe to na kale iyan Olatunji Okede yi kini baba e ma se je mo pe alagba Olatunji Okede yi o ma gun alupupu yen okada lati London logun titi to fi de Nigeria se di pe se dakuntakun lo se o wa o pe ni to fi se se ru eleyi to lati ri pe ohun dekun asan polio to nya won eyan lenu ni ipinle Oyo papa julo ni ilu Ibadan nipa ade yi oba Olubadan wa se atileyin fun arakunrin pe ani en to fi gbeyan to fi to joko to gbegbe se to nipo be arin to se ile to kuro lori de London wa si Nigeria to tun wa wa si Ibadan lati ri pe ohun je ki asan polio to ma nya won de lenu ko dun abiseyin te pa lare ofiso na wa ninu awon dun gan koda igbese to gbe o ta na se ni owo rogun rogun egberun kan to je ti le okere pants o na ni obo Olubadan ti Ibadan ni won fi tari fun ogun lati satileyin fun o wa rugo awon bibi Ibadan pe kan wa wo ko se eni yi o iyan alagba okedi yi kan na tun gbe igbese kan to jade boya boya ti polio na ba won isan mi to le dekun ti o ni je kawon eyan kan se isan mo ni ipin loyo papa julo ni ilu Ibadan o wa ro gbogbo awon omo Olubadan patapata o ni igbese ti arakunrin igbe awon mi to tun joju le ton wa loke oku kan na tun gbese igbese to ni pon ba wo ni lati satileyin lati je ki gbogbo awon to wa ni ilu Ibadan ni ipinle Oyo kan ma je mudumudu ijoba ti won ta gbogbo omo Ibadan patapata e pada sile e wa sile ke wa tun le se gbogbo te ba ni lokan lati je ki igbin lati je ki gbogbo nkan ko se re ni ilu Ibadan e ma bo wa ke wa tare ti alagba yi o lo ngbo suba sadakata fun o tori pe nkan to gbe kan lati je ki asan polio ko dun abiseyin te gun ala nkan gidi ni igbese kidi ni awon de ma tun satileyin to je le ton se lo lowo na bayi egberun kan to je ewe okere pants na ni won fi tari lati satileyin fun igbese ti baba igbe lati dekun asan polio to nyo awon omode lenu ni ipinle Oyo papa julo ni ilu Ibadan ni telegraph lo so di mo laaro yi
1: iwe rendition to jade lo nro toni alaga egbe ti alaga egbe yi te All Progressive Congress nipinle Kwara ipinle Oga wa nu alaga egbe ti won yan ti egbe osulu APC yan o lati petu si awo latari eto edibo abele eyi to waye ni ipinle ohun ni abesi egbe osulu yi iye ogbeni Abdul Wahab Ademola Lawa o ma ti ro gbogbo awon ti won ni ikusinu kan tabi omiran wipe seri lowo lowo bayi e je gbe ikusinu si ikusinu e je gbe ti se gbe e je se kini e je waja fun bi egbe oselu yi yo se moke yo se mori lasiko eto edibo gbogbo gbo eyi ti o waye last ni odun 2027 gege bo se so oni seri gbogbo eyi te dije labi asi egbe oselu APC yen fun last ko eto edibo abele to ye pe eto edibo esi eto edibo abele ko se kini ko te yin lorun to pe o ko se dada fun yin o ni se ni ke lo fowo wonu o ni se mo pe egbe oselu yi egbe oselu olori re ni o ni ko se ni to wa nu egbe oselu yi ti ko se kini o ti o rowo mu ti o sori re o ni gbogbo eyin te rowo mu lasiko eto edibo yen o ni gbogbo patapata le se kini o la fi sipo kan tabi omiran o ni ko wa ton sibe o o ni to ba tun ma fi digba mi te ba ma fi dije bayi o ni taratara le wole o so le wole bi elepo Only to read the equipo guan, what DJ, Shubati won wale, ask way to the bow, Adele, a dagger she won't say, Nick Miller, Quara Koda, only keep a ball of four one, keep on shaking it, come forward to walk more, Latin Jackie, a to a debobo, Quit Nimbit wants the bow, you are reblamate, Numbu, call it Lotara Tara, back or no, a to a debo, Nimbit wants the bow, your gomino, Pleon, your gomino to throw, Nick Miller, Quara, no wale Lotara Tara, only Shedical of four one, Shedical Simia Dow, Kaja the Shagbe, Asikore. Lati sise egbe ise egbe lokan bayi ni se ni ke je ka se botito ati botiye e lo ka inu were in the nation to jade lo ro tun ni
0: mimi ko gbodo mi o be ni kan ko gbodo se ta ni o ije mo yi pe eni to fe du ko si ipo are ninu egbe solo ndc yan lagba pitobi latara awon oro to nso si ijoba apapo lowo lowo bayi gbogbo bo se nta ko won wi pe nkan ba le e kan se nkan bayi pe eto abo ko peye lasiko won je mo pe to fe du ko si ipo are inu egbe oselu adc ti bo bayi lodun 2020 2027 iyan alaje ati ko ma ti so laaro teni o ti ro ijoba apapo ati gbogbo ina loro pe nkan ko gbodo se bi to bi o mimi ko gbodo mi o tori e ti ri ba ati n gba be se ndu moru moru ba latari o toro to si tori to ba ti jeun ti nkan ba ti taba o ti ba egbe oselu to ku na niyan o tori pe kini e bi to bi atawon egbe oselu to ku ise na se atileyin fun nipa de ti nkan ba ti ba bi to bi o ti ba egbe oselu to ku na niyan o ngba ta alaja ti ku wa ba ko to wa so ina te jade ti won to te jade no so won ni gbogbo bo se ndu moru moru fun bi to bi pe gbogbo e la won gba pe ki ijoba apapo gbiyanju kan deyin lori bo se mama dumo ro mo peter bi o so nkan to ye ko se o se nkan to ye ko sele ni nigeria ni pe eto eto abo me eto araje ko se o ni ki ijoba apapo to wa lori alaifa yan alaja ti ko ati ko abaka lo so o ni kan gbiyanju kan fi toro oselu sile kan fi toro bo se polongo abi oselu sile o ni kan mu to je kunkun do kunkun ni pe eto abo to me kan gbiyanju lati je ko pe eto abo ko peye o ni awon kan lo wa na awon bayi awon mo ni eko ni ipinle oyo ni ipinle ibodo won ni won ti roju tu si yen o ni sugbo gbogbo oro ti peter bi to nso kaakiri pe egbin yen se ba oni ti bitobi no ran kaakiri ki joba to wa lori alifa kon gbianju gbogbo nkan tan ba ni ni na ni kon lo kan je keto abu kon de gbianju lati ma je ki han ko se bitobi tori ti nkan kan ba se oni egbe osulu to ku awon ma dide o lati ta ko igbese ti joba apapo ton ba gbe lori bitobi egbe osulu adc ati egbe osulu ndc bo won parapo laaro teni pe awon ti duro ni sokan o lati je ki eto abu ko wa rogbo mo ni orilede nigeria lai fi ti elesin abi te leya me abi to leselu kankan se e je parapo lati je ka je mudo ijoba ti wa ka gbianju lati je pe isoro tawon eyan koju lowo lowo ni nigeria ko dun afi seyin tegun alare fi so lati se kini en lokele toku inu wero ni telegraph e gbo nkan ti won so nbe
1: ojo gbogbo ni tole ojo kan bayi na ni tolohun ojo je mo wi pe awon olopa ni ipinle ogun won yinbo pa awon afurasi ajinigbe meji kan ni ipinle ohun ti won furasi wi pe won ji omoba okun wa gbe ni ipinle ohun ni kete ti won yinbo pa awon afurasi ajinigbe won ye na ni won gba omoba idris e ti oruko re nje idris prince idris to je omoba okun wa ni won gba pada lo no gba pada lo won o ti won si se kini ti won si ri ibo ak 47 atawon ohun ija oloro mi gba lowo awon ajinigbe afurasi ajinigbe ti won yinbo pa won ye ti o ba gbagbe owuro kutu ayi nkan bi irole ago meje irole ni ogbonjo osu kefa odun ye ni awon ajinigbe won ye ni won yawo ile re ni agbegbe okun wa ti won si se kini ti won si gbe omoba o eyin omoba idris ti won si gbe lo eni to je agbenuso ile ise olopa ni ipinle ogun ogbeni oluseye babaseye so eyi di mimo o ninu atejade kan lowuro toni o wa so di mimo oni seri ipinle ogun ile ise olopa ni ipinle ogun labias labe eni ti o je commissioner fun ilese olopa ipinle ogun ogbeni bodi o jaju mi o ti se ni le ri o si ti n fowo isoya pe se ri owo to n fi soya yi a jata o jaju mi soro ni so buto anisebi oni pataki ise tohun ni bi pe lati se ri pe abo to peye o se kini o wa ni ipinle ogun gbogbo kan ni saye o fawon kan lo si eda lati wa wa labi ni ipinle ohun e lo ka inu we ro indication to jade lowuro to ni
0: ara pa la lo bo ni jo ni jo la o ma lati ade eto aji to bi to se so re jama pe gomina ipinle sanfora ma ti gbosu ba sadakata fun àwọn àjọ àwọn ìgbìmọ̀ tó ṣàkóso ti ajì tọdún 2026 tó ṣe ìsoriro nígbà tí gómìnà sọ̀rọ̀ yìí máa ń gbà tó ń gbàlejò gbogbo àwọn tó láti alága wọn ló sọ ọ́nà gbósùbà sàdákàtà fún torí pé kíni lílọ bíbọ àwọn tó lọ ṣe ajì ó lọ ní ìrọ̀rùn ó ní kò tiẹ̀ ṣe é bẹ́ẹ̀ ni kò sí wàhálà bákan náà gbogbo ìlànà tó yẹ kó tẹ̀lé náà tẹ̀lé ní saudi arabia ló ní àwa gbọ́ pẹ́nìkan pọ̀ ó lùdì sí òfin tó wà níbẹ̀ ó ní nípa àdé èyí ó ń gbósùbà sàdákàtà fún ọ bákan náà níjọba ìpínlẹ̀ kaduna náà wá sọ láàárọ̀ tèmi ó ní gbogbo àwọn tó bá fẹ́ ṣe ọdún ajì ti ọdún tó ń bọ̀ ó ní kọ́ bẹ̀rẹ̀ sí máa gbáradì o láti san àwọn owó tásẹ́rẹ́ bíi mílíọ̀nù mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kan fi sílẹ̀ náà àti pé àwọn ìgbésẹ̀ tó bá fẹ́ gbà àti àwọn ètò ìlera tán máa ṣe kán máa ti gbìyànjú ẹ̀ lẹ́kọ́ tó di pé ajì 2027 ó wọlé dé tán ó wá rọ gbogbo àwọn ajì pátápátá pé gbogbo iṣẹ́ tẹ lọ ṣe lọ ẹ jẹ́ kí gbìyànjú ẹ̀ kó yọ lára yín lásìkò tẹ dé bákan náà ló wá rọ àwọn aláṣẹ lórí ètò ajì wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tí gbogbo ẹ̀ ń lọ dáadáa òun náà ni kẹ́ túbọ̀ máa ṣe má jẹ́ kí àwọn aláṣẹ orílẹ̀-èdè saudi arabia àbí àwọn tó lọ kán máa fẹ̀sùn kan orílẹ̀-èdè nàìjíríà àwọn tó lọ ó ní gbogbo bẹ́ẹ̀ ṣe lọ́dún 2026 ó táwọn lọ́rùn ọ̀hún dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ túbọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ sí ní àwọn ajì tó kù tó máa lọ láti nàìjíríà lọ sí orílẹ̀-èdè saudi arabia pàápàá jùlọ ti ajì ìtọ́dún 2027 tó ń bọ̀ lọ́nà ní telegram mo ti rí ká láàárọ̀ yìí.
1: ìwé ìròyìn gẹ́gẹ́ tó jáde lówùrọ̀ tòní ìpínlẹ̀ bayelsa ló tún gbé mi lọ nípínlẹ̀ bayelsa lówùrọ̀ tòní ǹjẹ́ ajé mọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bayelsa ó rọ́wọ́ tó àwọn afurasí tí ó já wípé ọmọ ẹgbẹ́ òkùnkùn níwọ̀n tí wọ́n sọ pé ayé ẹ̀dín wọn ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣe wípé wọ́n sọ pé àwọn gangan ni wọ́n ṣe kú pa èbùbè jonathan olórinkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe kú pa ní agbègbè amasoma níjọba ìbílẹ̀ ìjọ nípínlẹ̀ ọ̀hún ìròyìn fi yé wa wípé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ musa muhammadu ló sọ èyí di mímọ̀ wípé ọmọ ìyẹn ebùbè jonathan tó jẹ́ ẹni tó wà ní ìpele kejì nílé ẹ̀kọ́ gíga fásitì ní ìpínlẹ̀ nípínlẹ̀ delta ni àwọn afurasí tí wọ́n jẹ́ wípé ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n wọ̀nyí ni wọ́n ṣekú pa láìpẹ́ láì jìnà yìí látàrí àwọ̀ tí ò tó nǹkan ẹ wá wò dáadáa ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bayelsa wá ń sọ ọ́ di mímọ́ wípé lọ́wọ́ táwọn tọwọ́ tẹ àwọn eléyìí wọn ni ó fi titi wọn fi ṣe kíni o fi jófin ẹnikẹ́ni tó bá sọ wípé òun jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tó yẹ pé iṣẹ́ láabi iṣẹ́ ẹbí làwọn yàn láàyò láti máa ṣe nípínlẹ̀ ọ̀hún ó nípínlẹ̀ bayelsa kò sáàyè fòṣì kò sáàyè fúnra nù kò sáàyè fúnra dáradára nípínlẹ̀ ọ̀hún ẹ lọ kà á inú ìwé ìròyìn nigeria tribune àti ìwé ìròyìn the nation tó jáde lówùrọ̀ tó ní.
0: ọkọ inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ tí iléeṣẹ́ wa bond 92 adúpẹ́ lọ́gbọ̀n olólùfẹ́ pátápátá ẹ máa fọkànbalẹ̀ àwọn ẹnjìnà wa ń ṣe lórí ẹ̀ àwọn aláṣẹ dẹ̀ ń sọ pé ẹ fọkànbalẹ̀ dídùn lọ sọ máa so gbogbo máa tó clear dáadáa gbogbo ibi tẹ̀ ti gbọ́ ẹ máa gbọ́ lágbà adúpẹ́ lọ́wọ́ olóòtú ìyá adéyẹmí adésanya bákan náà alájà wa alájà balikis bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ it látà àjọbẹ̀rẹ̀ ńdájí ni ìyá adéfẹ́mi ìkọ́mi alájà adéfẹ́mi ojú kùtùkùtù ẹ ṣe iná òní tọwọ́ ẹnìkọ̀ọ̀kan alágbára ọlọ́ olùhàfà àdùbáríkà ṣiṣẹ́ wa bíbí yín náà rèébí sọlá balógun kókó inú ìwé ìròyìn òun tẹ̀síwájú ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa.
1: pendo francis lorúkọ tèmi kókó ṣe kíni ó ń tẹ̀ síwájú.

0: ẹsẹ̀
1: ibo ọ̀bìn ní pẹ́pẹ́ ìjọ
2: ṣé ìlú ìjọ ni
1: ẹ̀ ń fi ro
2: ẹ̀ ń tẹ́pa ẹ̀ wọ́n ń bá sọ́rọ̀ ìjọ
0: bíi ìtẹ́ lẹ́nu ẹ̀ èmi ti fọ́ ọ́nù ìjà lẹ́yìn ẹ̀ dáyọ̀ mọ́
1: ẹ̀bẹ̀ náà kí ló fa tó tó mọ̀
2: bàbá ẹ̀yìn náà ti sọ̀pánù
1: ó ń fi àwọn èèyàn sọ wípé
2: ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ara ara yín jẹ́
1: bàbá ìgbà tó ń bọ̀

Ati n ba bɔ ɔgbɛ ti.

Bọ́sítọ̀ méjì wà ní ọ̀rọ̀ sílẹ̀ ìbẹ̀lẹ̀ làgbàdo ìbọ̀wà. 0-6-8-2-6-8-5-9. 0-6-8-2-6-8-5-9. Àwọn ìṣàṣẹ̀ ọ̀gá ìṣòwò pẹ̀lẹ̀.

0: Agosti. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859. Lẹ́ẹ̀kan sí 0806821 6859. Dèrò ǹkẹ́ kó o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀ pálù.
1: Orúkọ mi ni bàbá àgbà àti ẹnibẹ́ ìlógún. Ìlú mọ̀ta oníṣègùn ìbílẹ̀ tó fi orí àti gbòóṣe ọmọ aráyé lórí. Ìwọ́n tó bá níṣòro kan sí kejì ó ní agbára bóyá ti rìn lódodo àti bẹ̀rẹ̀ kí ni orí náà kí ló máa ń fà á. Ó ṣe é ṣe kó jẹ́ pé nígbà tí ẹ ti ṣiṣẹ́ rí bóyá ti ṣubú bóyá ti bẹ̀bẹ̀ gbálẹ̀ bóyá ẹ̀ dábọ́ lórí ọ̀kadà. Ẹlòmíì wà bẹ̀rẹ̀ pé ṣe dáná dáná ló ń ṣe tí wọ́n ti bá fà á ní gbogbo ara tí òun náà. Ẹlòmíì wà bẹ̀rẹ̀ bá fẹ́ burúkú ni àwọn burúkú òun fẹ́ lù wá. Tẹ̀gbọ́n tí ó lápẹ̀rẹ̀ bóyá àti òun náà bàtà ń bọ́ lẹ́sẹ̀. Kéèyàn máa rìn ṣẹ́jú kan síbì kan tó ti rẹ̀ kó máa gbókù. Kí ata máa ròyìn ẹ̀gbẹ́ kan máa kú tàìka ìbàdí gbogbo òfin. Kéèyàn máa rìn kó máa rìn rọ́nkú rọ́nkú kọ́ máa rìn kọ́ máa tẹ̀kọ̀ ìgbà. Má dọ̀ pé gbogbo náà ju ara yẹn ò ṣe déédé. Tọ́ba ti wá ní ilé.
2: A wà ní nọmba 20 Amoka Street.
0: Délé ara bus stop up Abayaje Road Ikoto.
2: Lẹ́yìn
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni
2: 0806821 6859. 0806821 6859.
0: Àṣírí bàbá àgbà. Àwọn kan ń pè ní bàbá àgbà. Àìlèṣe déédé ọlọ́mọkùnrin ṣẹ́yìn ò mọ̀ ọ́ pẹ̀lú kí ni dáàmọ́ pẹ̀ bàbá tó bí àwa ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni. Àṣírí ewé àdìbò tó ń lò kẹyìn ẹnu bọ́bá tó yẹ lálẹ́ rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì báyìí àwọn òrò bàbá àkàṣàlíkà ń bọ́ lé léwà fẹ́ẹ̀kọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ làá pariwo lórí afẹ́rẹ́. Ẹ̀yin náà yọjú ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀. Àbúrán ní ilé tó yẹ báwọn fẹ́ láwọn àfẹ́ lóògùn àlóògùn lóògùn tó ló lò fún ayé àtẹ̀dẹ̀ mi. Àṣírí bàbá àgbà ní títẹ̀ jẹ́ ni. Gbogbo mi là ìṣàrò nínú ara oyin ká kú òní pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ. Gbajágbajá lọ́wọ́ lẹ́sẹ̀ àyàlúnú pìpìpì orí pariwo ni etí ń pariwo ni. Ìkárẹ́rì káàkiri ara ni. Àti ṣe gbẹ̀sẹ̀ gbógun ni àti ṣe ẹ̀yọ́ ló ń dọ̀ràn ni. Jáde wá gbọ́ ewé àtẹ̀dò tó lè kókó omi ẹ̀ tí wọn náà mọ̀ wípé náà láì fi ń bẹ̀. Nàtú lélẹ̀. A ti ń bá àbọ̀ ọjọ́ ti pẹ́ ẹ kà sí wa kẹ́ni ìdọ́gbẹ̀ kan yẹn.
2: A wà ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop ọ̀fà Abarajọ́ Road Ikoto.
0: Délé ara bus stop yẹn tẹ bá ti ń bọ́ lẹ̀ ń bẹ̀. Ẹ̀rù wa pa

funda Boston meji lo nbe e wole sile ibe le ma gbadde ibe wa 08068216859

Football, 9 FM. It's a wrap up, carry a year.

0: ewo le wo ma Nigeria ibere kan o si ma be ba ti gbo lori papa e gba pe lai se koko nu we royin lori papa gboro te si waju ni abi e tun e jo soke e je ko loud nitori pe opolopo ere daraya kin lo wa ni waju wa ni ayin o lati ma fun itan a gboro sahun re si yin kin lo lo awon ro segbe awon lo subu awon lo rowo mu ninu fe yi agbaye world cup to nlo lowo lowo nje je mo gbogbe gbogbe ni ma tari si yin ati opolopo awon eyan to se pe won ni nigba ti world cup ife yi agbaye ba kan to ba kan to ba kase nle opolopo agba ball ti an fe ra lolokan ojo kan gbogbo won lo wa ni ayin tepetepe gbogbo awon alagbara to subu lojuja ati opolopo awon awuyewuye to ntan kakire wi pe so se se abi ko se se gbogbo gbogbo e je ki nbere tori jo tabajo taba pegede nita e je kokojo nile wa ni ayin lo se nbo lo ti bi te ife aye agbaye sugbon e je ki kokojo jabo ti abala ti abala orilede wa ni ayin labala ti Nigeria Premier Football League nitori ijo tabajo taba pegede e je ki so fun e je se mo be ba ti gbo e je aye atete gbo o Nigeria Wafu B under 20 awon ti won fe dojuko ni bi igbese lati pegede lati lo kopa ni bi fe ye ni bi CAF under 20 Africa Cup of Nations le ti won fe ti lo kopa nbe July 20 ni ipegede yin ni ifese won se yen yo bere sugbon Flying Eagle won bale si Cote d'Ivoire sugbon disin won ati ma won ti won fe dojuko won lo digba ti won ba yi koto sugbon sibe sibe na gbogbo didun nlo san oso e je ki n to ja lo papapa o nitori papapa kobe ne ma nse o nitori wi pe asiko odogba ejuke oni seri awuyewuye aroye ote kan to n pe la kakiri igboro wi pe o fe ku ni Sevilla oni ropan bele ni o oni koda Adams ohun gan setan lati wa darapo mo nibi igbaradi ti a mo si training leyin to n se lọwọlọwọ Haaland ma sọrọ mo ti n kọja lọ sókè òkun lọhun lati sọ jẹ kẹ mọ wipe ife ẹyẹ agbaye to si n lọ lọwọlọwọ awọn alagbara wọn subu ohun ija wọn si segbe erin Haaland olongan ọgbagbọ wipe Brazil o le subu yakata niwaju Norway ni Brazil to se pe ati ọdun 1990 ni wọn ti n gba ife ẹyẹ agbaye marun ọtọtọ sugbon 2026 nkan sẹnure fun ọpọlọpọ awọn orilẹede ti a lamilaka nibi ife ẹyẹ agbaye 2026 yi nje je mo pe awọn orilẹede ti a gbalejo rẹ awọn gan ti ja wọn jako patapata ni awọn wo ni mo n sọ USA o jako nibi ife ẹyẹ agbaye o orilẹede Canada agbon ọrọwọ mu o nigbati Mexico awọn orilẹede mẹtẹta ti a n fi akitiyan sugbon sibẹsibẹ naa gbogbo awọn wo ni o kopa nibi asekagba nitori ọpọlọpọ o ti subu lo ọpọlọpọ awọn to lamilaka wọn ti subu to ija wọn ti o si segbe Osimhen ma sọrọ oniseere e jẹ ki n sọtọ fun o bi mo se wa bayi lọwọlọwọ bayi mimikan o mi ohun ọlọrun si wa lẹyin kadara wa lẹyin ana gbogbo awọn eyan kankankan ti o n se alatilẹyin fun lo n fun ni agbara lati jẹ ko mo tabi ọbẹ ohun osi ni jẹju wọn Mbappe Dembele wọn mo se bẹbẹ lori bẹbẹ o Mbappe Dembele wọn si pẹpẹ lori bẹbẹ wọn pa Morocco lẹnu mọ Morocco ti a n lerukuru kọkọ bi akọ alangba wipe awọn o fi oju France ri mọ bu sibẹsibẹ naa gbogbo awọn to wa ni ilẹ Afrika ni ilẹ alawọ dudu ti a lọ soju udije nibi ife ẹyẹ agbaye awọn mẹsẹsan.
1: Glory Papa Born 92.9 won ko ti won soju ile adulawo awon mesesan o ma ti pada wa sile je won ti wa darapo mo iko orilede Nigeria Super Eagles ti o ti esopo lo rara tori pe opolopo won lo won mu nkan bo amo e ma je aje kale be o tori pe opolopo si won lo pe won ti e wa nbe appearance fee laso genshi owo kekere yato si yen igbega ti o de ba ball orilede kankan yen na wa nbe eleketa ni pe oruko to fo orilede yen are na ni mimunu awon ara ilu nodun ara e na ni bo le je pe lenkan kan ka ma soro awon ipalara bi arabirin kan to je agbejoro omo orilede Ghana nítorí pé Ghana wọn gbá bọ́ọ̀lù sáwọn gbà wọn kojú Panama ibi tó ti ń dunú ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó gbẹ̀mí mi ọlọ́run jẹ́ kíru ọ̀ṣẹ̀lẹ̀ sí àwa lórí pápá bọ́ 92.9 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbélé pé faransé wọ́n máa jẹ̀yà lọ́wọ́ morocco ẹ wo àṣé ìyá ọdún mi lọmọdé ní ká dábẹ́ nínú náà àbí ìyá bá dùn morocco wọ́n rí ìyá yìí lánàá ọwọ́ tó ju tí wọ́n lọ ẹni tí wọ́n lè dámú ni wọ́n lọ dènà dè lánàá àmọ́ gbogbo ẹ̀ káàdì alẹ̀ ká tuṣà ká kó gbogbo ẹ̀ sójú kan ká kan sára sí orílẹ̀-èdè morocco torí pé wọ́n wà lára orílẹ̀-èdè tí wọ́n borí ilẹ̀ adúláwọ̀ jẹ́ mo rántí ohun tí wọ́n fojú ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè rí ní ìdíje ife ẹ̀yẹ àgbáyé world cup yìí gbogbo ẹ̀ bó lè jẹ́ pé wọ́n wálé pẹ̀lú ẹ̀sìn wọn ò wálé ní pẹ̀lú ẹlẹ́yà rárá lórí pápá bọ́ 92.9 àwọn ìròyìn tó pọ̀ tá a máa fún yín àwọn agbábọ́ọ̀lù tí wọ́n rà tí wọ́n tà kí ló dé tí Lamine Yamal tó pè fún pé ọ̀gbẹ́ni ọmọ orílẹ̀-èdè Argentina tó sì gbá bọ́ọ̀lù fún ikọ̀ Atletico Madrid lọ́wọ́lọ́wọ́ pé kó dákun kó wá darapọ̀ mọ́ ikọ̀ Barcelona kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin agbábọ́ọ̀lù ọ̀hún Julian Alvarez tí Lamine Yamal tó fi ní come to Barcelona wá darapọ̀ mọ́ Barcelona kí ló lọ́bẹ̀ tó wà ru ọwọ́ kí ló dé ọjọ́ ọ̀la wo ni Lamine Yamal rí ẹgbẹ́ ìyẹn olólùfẹ́ Barcelona Nou Camp ẹ fẹ́ gbàlejò Julian Alvarez tí Julian Alvarez bá jẹ́ agbábọ́ọ̀lù tó da tó yun ni ẹ̀ṣẹ̀ tí ò sí gbábọ́ọ̀lù sínú àwọ̀n ní ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó lọ lọ́wọ́ yìí à ń sọ̀rọ̀ Kylian Mbappe à ń sọ̀rọ̀ Lionel Messi bó ti yẹ pé Ronaldo ò ta sánsán rẹpẹtẹ jù níje ife ẹ̀yẹ àgbáyé world cup yìí àmọ́ ẹ̀yin náà wo Brot Eli Haaland ẹwà dúró bọ́ọ̀lù tó gbá sáwọ̀n Alvarez à ń sọ̀rọ̀ ẹ̀ tí Barcelona fẹ́ra yìí kí ló ti dá sáwọ̀n fún Argentina ṣáàpè gbogbo góòlù ẹ̀ ló kó fún Messi ni kí ló dé tí Yàmí ìràmọ́ wa ni àní kan balikis kan onitoke kan everybody kan.
2: Àgbo méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ nù. Àgbo méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ nù. Ó sì dàbí ẹni pé o ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ̀ ò tíì parí. Àmọ́ agbára rẹ̀ ò gbé. Gbogbo òṣẹ́jú ló ń lo aago. O lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, mo ṣe máa ń rìn lọ́sàn-án ẹ̀. Gbogbo ẹran ò ní pa ẹ̀. Àsìkò tí agbára rẹ̀ ò gbéṣẹ́ mọ́. Tí ìwúrí ò sí mọ́. Ta jọ bí ẹni pé ọjọ́ ìsáré wọ́n ṣe yẹ. Àmọ́ nǹkan ẹyọkàn lè yí gbogbo padà. Fìyàtọ́ ẹnẹ́jì ṣe ṣiṣẹ́ torí tí agbára rẹ̀ bá gbé ẹ sókè. Àfojúsùn rẹ̀ ṣe déédéé. Fìyàtọ́ ẹnẹ́jì ṣe ṣiṣẹ́ torí tí agbára rẹ̀ bá gbé ẹ sókè.

0: fun ọkùnrin nìkan ló wà fún o bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o egbògi bnc capsule tí mo sọ ṣáájú ó wà ní christian christ pharmacy ìdúmọ̀tà ó wà ní gbogbo pharmacy bolupẹ ó wà ní microsin pharmacy sango thermox pharmacy atan tubex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú ó wà ní gbogbo pharmacy ramsgate àti jita pharmacy ìṣẹ̀rí roundabout bnc capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mọṣẹ ìkẹjà ojú ẹlẹgba ìkòròdú ọjọta kẹtù ìkọtún ẹpẹ bàgà ìpàjà ayọbọ bnc capsule wà ní command ìṣẹrí àpápá fàgbà ìjó ìṣàgá festac agbójú lẹkí ajá òjọ ìlànà àbà abúlé ẹgbà àgbàdo ìgbàdo pàrígà bnc capsule wà ní ifọ ìjoko atan owóde ìdí ìrókò àgbára ìjẹ̀bú òde ìjẹ̀bú gbó abẹ́òkúta ìlàró ṣàgámù ìbàfò bnc capsule wà ní ìpòkíá sórí ìlérè èjìgbò maryland àmúlò ọ̀dọ̀fin lọ́fọ̀lúkò maitu olú ilé iṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road chufunde bus stop opposite union bank agege nílùú èkó ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa ní 08103369434 lẹ́ẹ̀kan sí 08103369434 ibikíbi tẹ́ bá ti rí bnc capsule rà ẹ lè rí massive capsule àti gbéra fún herbal capsule ránbẹ́ iléeṣẹ́ tèmítayọ tàdé medical nigeria limited ló ń ṣe bnc capsule massive capsule àti gbogbo gbéra fún herbal capsule jáde ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yẹn àjíǹde ara yóò máa jẹ́ o.
1: Waka, call Vistat anytime because of smoke and dust. Use comics, make your day relieved.
2: Oga chemist, I beg, I need cough medicine. Make few works, sharp, sharp.
1: Oh yeah, try comics cough syrup. Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and day relieved.

extra there for you. Creamy, crunchy, Nabisco Coaster.

0: ni kí mo bí dẹ́tà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ síbi ti ṣe máa ń ṣẹlẹ̀ gbà á kí títí olówó mi bá ti sùn báwo wá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá kí mi apẹ̀rẹ̀ kí n sáré ṣe auto update fún wọn tí oyún bá ti bọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ní ní ọmọ refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bẹ́ẹ̀ kan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbẹ́ni tó máa ń wí.
1: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: dára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ó gbé ṣe àkíyèsí auto updates gba àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní gbẹlẹmù limit 100 MTN.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more heat chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.

0: oba ti ola re ga julo o so fun wa ninu alquran ni aya 234 o ni wi pe ti eyan kan ti o ba ku ti o se okunrin ti o si fi iyawo le si ori ile aye en ti obirin yi gbodo se ohun na ni pe ki o se idatu talak yi ohun na ni ko se ikuro ade si ile ikedo fun osu merin ati ojo mewa ni asiko ti obirin yi ti o ba nse idatu wafati yi ti a pe ni ikura duro ti awon yoruba n pe ni opo kura duro ikedo fun obirin ti oko re ku ni osu merin atojo mewa yi aya yi dangan ti olohun fi so yi ninu chapter 2 yi aya 234 ohun ni o nje ni sehu fun aya ti o koko so kale ni waju lohun ti iyen nje mansuhu nti a n pe ninu sehu ati mansuhu ohun na ni wipe aya to koko so kale ti olohun koko so ni aya 239 walladina yatawaffawna minkum ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى حول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلنا في أنفسنا من معروف والله عزيز حكيم ايا لا koko yi o ni aya to ni eni ti o ku ti o fi awon aya le yi ipa awon aya yi wo wa nile to ko akole fun won ipe wo wa nile haulan ila la hauli fo didi odun kan aya yen lo koko so kale sugbon aya yi mansuhu ni aya ti a ti pare ni idajo re won ti pare ku ninu alquran aya mi ti o so kale leyin re ohun ni aya 234 yi ti olohun tin salaye nipa ipe osu merin ati ojo mewa ni ona koda nigba ti sayyidna usman rahimahullah ti o ko alquran jo ibn zubair ikan omo zahaba kan o lo bi usman ipe kilode ti usman kilode te tun fe ka tun ko aya yi jo sinu aya alquran se bi atiri aya mi to ti abrogate idajo alakoko yi usman o ni be ni aya yi to to mansuhu ni aya ta ti pa idajo re re ni sugbon emi o gbodo bi nkan kan ko ninu quran gege bi olohun ti so kale fun anabi eleyi lo je ki aya ti o wa ni alakoko aya 240 lo si to fi wa ninu quran sugbon aya 234 yen gan ohun ni sharia faramo ipe obirin o fi se ida ti o si se ida yi ni osu merin ati ojo mewa olorun wa ni gbogbo asiko to ba nse ida yi ke se pe ka wa fun obirin ni majemu ipe ko gbodo bo sita rara abi ka ni ko gbodo we abi ka ni aso dudu ni ko ma wo abi ka ni ko gbodo se nkan kan Islam o fe iru eleyi o gbodo sin Olorun re bo ti ye ko sin o gbodo se imototo ara re eyi ti a ko fe ni ko ma wa se oso leyi ti o wa fi jo wi pe abi ni to ti ese le odun abi ti o fi jo pe abi ti to wa okunrin mi ko to pari ida re idatul wafat ti a so yi ohun na ni Olorun so lori gbogbo awon eyan to wa je pe won gbodo ma moju to obirin yi ohun na ni awon ebi oko re ogun oko re won gbodo ma fi moju to bi obirin yi o ti ma je bi o ti ma mu bi inira o ti ni tan won gbodo moju to bi o ba re bi won se se toju re awon ebi oko re gbodo moju to obirin yi gan igbalaye wa fun lati jade bo yo fe lo toju ara re ninu iwosan abonebu kata kan lapejuwe bi obirin to nsise pelu ijoba to si je pa awon eyi o ni fi osu merin le fun ko fi joko nle ko si n to buru ninu pe o lo ibi se re abi obirin to je onisowo to je pe isowo yi na lo fi ma ma gbo bukata nigba ti oko re ti ku islam o hana obirin yi wipe ko ma lo sibe ati je ati mu yi ari ka ninu hadisi anabi sallallahu alaihi wasallam fi sahihain أن رسول الله صلى الله عليه وسلم قال أجيسي أولوهم تكي أطلالهم به أصبع يكبه لا يحل لإمرات تؤمنوا بالله واليوم الآخر أطفو بني كان توني بابو قلو أولوهم تيوسي باوجو كان يبو كواجو كوني kolo un kedu eyan kan koja ojo meta ayafi to ba je pe oko re loku nikan oun ni o lo osun merin arba'ata ashurin wa ashra oun ni o lo osun merin ati ojo mewa ni inu ile oko re nibi toko re fi si lalai ni se pe yo wa lo un binu ko oun lo le baba ati iya oun ibi ti oko re ba fi si ni boya bi ti won jo ngbe ni Bẹ́yọ̀n ló sì ń gbé bẹ̀ tọkọ̀rọ̀ ẹ lọ bá níbẹ̀ ibẹ̀ náà ni ó ti ṣe ń dà rẹ̀. Gẹ́gẹ́ bákan náà irú obìnrin bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa ṣe ọ̀ṣọ́ àṣejù nítorí pé a rí ìka nínú hadith ti Ibn Salman tí ó jẹ́ ìyàwó Annabi sallallahu alayhi wa sallam tó report wípé arákùnrin kan wá bá Annabi sallallahu alayhi wa sallam. Ìgbà tí arábìnrin yìí tó dọ́dọ̀ Annabi ó ní òun ní ọmọbìnrin kan ṣùgbọ́n ọkọ rẹ̀ ṣàìsí. Ìṣàìsí tí ọkọ rẹ̀ wá ṣàìsí yìí ó bá nínú jẹ́ tó pọ̀ ó wá jẹ́ ẹni tí ó ń sunkún púpọ̀ ojú rẹ̀ ti wá dàrú ojú rẹ̀ ò dùn rí ṣé a lè máa létíró fún ọmọbìnrin yìí àbí a lè máa ṣe ọ̀ṣọ́ fún Annabi nílá ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ Annabi sọ eléyìí fún wọn pé eléyìí ni àlá ọlọ́run ni ó gbọ́dọ̀ lo oṣù mẹ́rin àtòdidi ọjọ́ mẹ́wàá kó tó di pé bóyá yóò máa ṣe ọ̀ṣọ́ àbí yóò máa lo nǹkan ọ̀ṣọ́ àbí yóò máa sọ pé bóyá àwọn ní ṣíṣe kan bóyá òde kan kó tó máa lọbẹ̀. Àríkà nínú hadith Annabi sallallahu alayhi wa sallam wípé báyìí ni Annabi sọ fún wọn innama hiya arba'atu ashurin wa ashra oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ló gbọ́dọ̀ lò وقد كانت إذا كنا في الجاهلية تمسكوا سانتا نتوري بني أسكو جدو دو أيانيا تي أو تي دي أو دو كان نوان في من سو بني ملي تي باتي دي كو كوريكو أو دو كان نوان في سي ملي النبي واسو بيكو بدو ريبه تسو ميري أتو جو مي واكبري ناني إسلام ني كي أولو لاني تي في كو أدو نيكو كوري awari ka ninu tafsir bun kasir nibi ti alaye abdullah ibn abbas rahimahullah ti o tin salaye fun wa nipa wipe obirin ti oko re ku yi wal algarodu min al hidadi majamu iwo ko se ati ogbon ti olohun fe ka wo nibi kini yi wa ibaratun an tariki azina min al tayyib ohun na ni iwoye si kan nípa ipe kí obìnrin yìí kí o fi ọ̀ṣọ́ ṣíṣe sílẹ̀ kí o fi à ń lọ òde sílẹ̀ kí o fi à ń ṣe lọ bí à ń lọ tọ̀hún léyìí tí ò pọn dandan kí o fi sílẹ̀ láàrin oṣù mẹ́rin yìí wà lúpsì máa yẹ̀dínwó wá ìlàlá aṣíwájú ó sì máa wọ aṣọ tí ó wá lè pè é lọ síbi kí ọkùnrin míì sọ pé òun fẹ́ fẹ́ mina tiyab wà òlí yín wà gẹ́rì dálẹ̀ àbí ọ̀ṣọ́ tó lè pè é lọ́bòmíì ní dèdè òǹkà oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yìí èyí tí ọlọ́run wá fẹ́ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ bí ọkùnrin tó kú òun náà ni wípé wọ́n gbọ́dọ̀ ṣe àmójútó tó péye fún irú obìnrin báyìí nítorí pànẹ́bí pa wọ́n láṣẹ pé obìnrin yìí gbogbo ibi tó bá wù kó máa lọ kò gbọ́dọ̀ sùn ní ibòmíì àfi inú ilé ọkọ rẹ̀ tọkọ rẹ̀ fi ilẹ̀ sí yìí láàrin ìgbà yìí a kìí jẹ obìnrin mọ́ ogún nínú islam ẹ̀tọ́ rẹ̀ tí ó jẹ nínú ogún ọkọ rẹ bóyá yìí tó wà nínú will èyí tí a ń pè ní wàsí àti ọkọ rẹ kọ tí ò gbọdọ kọjọ one third property ọkọ rẹ bóyá nínú ẹ ni ó wà a gbọdọ fún ní ẹtọ rẹ abẹ yìí tí ó jẹ nínú tẹrka a gbọdọ fún ní tiẹ a sì gbọdọ wá sọ pé dandan obìnrin yìí ò gbọdọ kúrò nílé ipò tó bá ti lóòfẹ lómi nínú ẹbí wa yìí ilé tó ń gbé àgbà lọwọ rẹ ni àwọn ọmọ rẹ àgbà wọn lọwọ rẹ ni islam fẹ eléyìí nti islam fẹ ni pé tó bá ti pé oṣù mẹrin àtọjọ mẹwàá yìí obìnrin yìí ni kò sa ẹsà tó bá mọ pé ìran ọkọ òun yìí bóyá nínú àwọn àbúrò ọkọ òun àbẹyìn ọkọ òun yìí wọn jẹ ẹbí tí òun sì lè dúró tí òun lè wà pẹlú wọn tóun lè máa ṣayé òun pẹlú wọn ó lè fẹ nínú wọn ṣùgbọn ọlọrun sọ fún wa wípé ẹ wá gbọdọ máa ní ọrọ kẹlẹkẹlẹ pẹlú irú obìnrin bẹẹ nígbà tí ó bá wà ní ẹni tí ó ń ṣe ìdá yìí lọwọ dada ni ke ma se pelu won e si gbodo ba won sawada lawada ti o jo mo pe e ti se ro giba ipe e fe fe iru obirin bayi nitori pe ala olohun ni ala ohun ni ati awon ebi oko ni ati obirin yi na ni ati awon ebi obirin yi na ni enikan kan gbodo tayo ala olohun oba bi o ba pari ida yi igbalaye wa bo ba lohun odo ninu ebi yen mo ohun lo aiwaju ninu ebi kawani ani fun ni ogun re islam fe agbodo fun ni ogun re ni nitori pe olohun sa alaye bawo ni ogun pinpin se ri ninu islam ninu suratul nisa bawo ni ati ma pe ti eyi ti olohun pin fun obirin eyi to pin fun awon omo bo ba je oko na lo ku eyi aye to ba je iyawo na lo ku eyi ti olohun pin fun oko na olohun ti salaye re eto kaluku agbodo fun kaluku re ninu terka ti okunrin yi fi sile ni gege bayi ni islam gbe kale olohun a so pe ki eyan na o beru boya buru oko ni boya gbo oko ni boya obi oko ni boya bi oko ni boya ore oko kan to je pe ohun ni o je abenu gan ninu property okunrin yi ko beru ipe ohun lo lo njo kan agbodo je ogun yi ni je kuje agbodo blame obirin nitori pe boya oko ku gege bi a ti gbodo blame oko na nitori pe iyawo re ku kawa nitori poko re ku amo wa yanje amo wa je mogo eleyo lodi patapata si ofin ti islam lolohun bi so pe wa kullahu qawlama sadidan bolohun re ni e ba won so bolohun te ma fi dun won ninu to je pe ntin ba nu je yen ofin ni di aisan si lara yo pada de ni ti ara re n bale ni gbogbo odi won fatira ti ofin se ida yi eleyi ni ofin islam ti olohun gbe kale fun awa muslimi to je ofin ti a tin lo lati gba ti anabi ti wa to je ofin to je pe ko yi pada titi di oni to si je ofin ti o ma lo be titi ti o fi di ojo alkiyama eleyi ni olohun fi kale fun awa muslimi ki olohun ki o ran wa lowo ka le pa ofin olohun oba mo ki o si wa pelu enikokan wa wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: Alhamdulillah rabbil alamin apan fun Allah ba ore ke wa si jimo ni asewa bonde fan me ti tu dot nine ore fun de wa na ni ati go wa si ti ma ba wa si fa ati alaye ti won fi wa si na si ni fa ilanu ope sise ninu islam gbogbo awon ilanu wonyi ejo ki a tele pori opolopo gba irori ti lo yoruba nikan la fi n gbe abi ti awujo ta ba wa kii se ilana islam ni a fi n se eto ope so mo ro pe bi imamu wa abdulmateek ismail ti so fun wa yi isesi wa yoo to yato ni ti ilana islam lojumo bi a ti n se ope ki olorun ba wa san fodi lati se Abdulmateek Ismail, National Mission of Father to Abadi Organization in Nigeria, Nelson Dada. Nayemi, at the middle of Benga Kiyama. Like that day, the Boana, T. Atetisi, Wasina, Tajibadwe, Allahumma Amin.
2: Yama, you're not a Kesho Pai. I shall be the Kanaji in Nigeria. Total Jay, as soon as General Fubuko, Kalon Kiba, Sawana, Nelson Dada. Nayemi, at the job Benga Kiyama. Orofana umakana aliyah wa ila li amani insha Allah ya Allah kin toma wa dagbere lori eto wa si jimo to ni eje ke jise ti ya ma in la ta la ke soko yin ni ki a je fun gbogbo eyin lo te si eto yi ore ni pe awon National Council of Muslim Youth Organization ni a come yo ni go se chapter pe gbogbo eniyan sibi akanse agbekale eto ijoko akoro awon ọdọ musulumi lori ọrọ oselu iwọn muslim youth political summit fun ti ọdun 2026 ti a wa yi ibi ti wọn ti fojusun kọrọ islam bo ipa awọn ọdọ musulumi ninu eto idagbasoke awujọ eyi ti ijọba ipinlẹ eko ti agbekale rẹ satide ọsẹ to n bọ 18th July 2026 ni eto ijiroro naa yoo waye insha allah ni multi-purpose hall alausa secretariat community central mosque ikeja lati agogo mewa owurọ alebo aye si pataki fun ọjọ naa ni dr kadri obafemi amzat igbákejì gómìnà ìpínlẹ̀ èkó bákan náà ni ọ̀nàrẹ́bù ọdúnrẹ́sẹ̀t olúṣọlá àjàlá tí wọ́n jẹ́ alága àná fún ìjọba ìdàgbàsókè òdòdó ni wọ́n fún wa ní àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùjíròrò ni ọ̀nàrẹ́bù abubakar mobolaji ogunlénde kọmíṣánná fún àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè ìyẹn kọmíṣánná for youth Associate Development. Bákan náà, Alhaji Muhammad Oyinlọ́mọ Dahmanu, President General, Muslim Community, Lagos State. Honorable Tijani Saheed Oluwadare, SSA, Wealth Creation and Employment. Àti Alhaji Bikratulai Matesun Osoji, Former Mayor and Comey of Lagos State. Moderator tó jẹ́ adarí ìjíròrò náà ni Dr. Abdulwasi B. Mashood, Associate Professor and Immediate Past HOD. Political science lasso. Agbègbè mẹ́wàá àárọ̀ Sátidé tó ń bọ̀ ọjọ́ kejìlélógún oṣù tí a wà yìí ni o. Ní Multi Purpose Hall, Alausa Sectarian Community Central Mosque. A ó máa retí yín.
3: Bí ni a fi àdàbẹ̀ tó wá sí jìnà tí kò ní ti sí? Abdulkarim Ibrahim ni orúkọ mi ọmọ kẹ́gbẹ́ àfa títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí wọ́n tún máa pàdé àwọn akẹgbẹ́ wa lórí àkọ́tù ètò wa sí jímọ̀ yìí. Lórúkọ olóòtú ètò yìí Ajiabe Peace Arípọ́lá Ibrahim àti olóòtú àgbà Ajiwa Arúfòdín Adédèjọlé Ogun àti Ọlọ́ọ̀bọ́tìmọ̀ Akéde Ètò tí gbogbo wọn wà nílé agbára lónìí wọ́n dágbére fún wípé àá sáré mọ́ wà ilẹ̀ kan.

71 tàbí 08 1 796 3533 Alikuburo International Services Limited.

Bond FM.

gbogbo ọ̀nà tí èèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kéèyàn ó ṣàwárí ẹrù solution desktop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọra rẹ̀ di gbìràn lágọ̀ ara ilé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr.

0: aiuto, chi tu a cucinare?
1: Ìpínlẹ̀ Ọ̀yọ́ a máa kú oríire. Bí Hizbullah International Prayer Ministry ṣe máa balẹ̀ gùdẹ̀ sínú Ìbàdàn nílé Olúyọ̀lé pẹ̀lú àkànṣe àdúrà olóṣooṣù wọn. Monthly Yard àti Special Prayer eléyìí tó máa wáyé ní gbogbo Wednesday àkọ́kọ́ nínú oṣù August 5th, 2023 Chief Lake Salami Stadium, Adama Singa, Ìbàdàn, Ìpínlẹ̀ Ọ̀yọ́. Yọlọ́wọ́ ọba àlá yóò ti máa jẹ́wọ́ yálà tí ikú rẹ o. Láago mẹ́fà àárọ̀ sí àgọ́ méjìlá ọ̀sán. Ẹ̀yin náà má gbẹ̀yìn. All white ni dress code. Olùgbàlejò ni bàbá wa Sheikh Sirojuddin Akànni Azukuna, Chief Missioner Hizbullah International Aminu Zakirin, Ìpínlẹ̀ Ọ̀yọ́. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0803300 3040. Màá sálà.

0: All Rap Joy on Leash Tape.
1: Bismillahirrahmanirrahim. A tun ke kaabo sori eto yin eto wa Alif Ridaus Quarter Hour. Eyi ti ile ise Alif Ridaus Hajj and Umrah Services na se onigbowo re. Gege bi ise mi Imam mi ti tun wa ni yara Adon Saibe pelu mi Abdul Mumin Olatunji Gbadan na FM ni oruko temi. Imam mi e ba n salama si gbogbo omo Nigeria.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
2: A dupe fun Olorun.
1: Alhamdulillah.
2: Oba dupe won Oba Shatun. Oba to fi anu re to tun fi se wa.
3: Criminal, I want to tell you more like this. You know,
2: get into my wife daddy lemon and I love what to bow. láti gbé ẹ̀sìn àti mẹ́sẹ̀jì ẹ̀ lọ sílé Taif àwọn tó gbá ní Taif ó tún fẹ́ bu obìnrin tí ó sá fún Maka lọ kánábì tó wá padà sí Maka ìlú ìbànújẹ́ gbogbo àwọn orípadì kánábì gbé níbi Taif ní àwa yóò débẹ̀ sọ gbogbo ẹni bá fẹ́ bá lọ sí múra sẹ̀tẹ́mbà yìí ẹni jáfara ẹ tètè forúkọ lẹ̀ ká tètè bẹ̀rẹ̀ sí ṣèpalẹ̀ náà bákan náà ó múra December tá a máa lọ ní gbogbo December tá a máa lọ parí ọdún sọ́hun sílẹ̀ mọ́ tá a bẹ̀rẹ̀ ọdún tuntun ní ọdún ìwà nǹkan bí ọdún Gregorian a bẹ̀rẹ̀ January 2027 ìbẹ̀ láti bẹ̀rẹ̀ ní múra December gbogbo yìí tẹ bá fẹ́ lọ ńbẹ ẹ tètè yọjú sí wa. Bákan náà ó múra Ramadan tó ń bọ̀ ọlọ́run kó fẹ̀mí wálẹ̀ àwọn ọdún forúkọ lẹ̀ o a gbọ́dọ̀ jẹ́ kó dàsìkò Ramadan ká tó máa forúkọ lẹ̀ bí o bá forúkọ lẹ̀ iye kí iye tó o bá ní kó fi gbé málẹ̀ ìwọ náà ti wà ń àwọn tá a fẹ́ jọ lọ́run kọ́ lọ́run kó ṣe ń rọrùn. Bákan náà ní pàtàkì hajj 2027 ó ti wọlé o registration ti ń lọ torí September ní oṣù kẹsàn-án òun ní ìforúkọ lẹ̀ fún hajj 2027 yóò wá sókè. Má sọ pé ò gbọ́ o ẹ̀rí pé nìyí tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òle lọ torí wọ́n lè pin owó ní ìjọba ń ṣe wọ́n lè pin owó ní saudi arabia ń ṣe nígbà tí wọ́n ní close wọ́n tó ti wá ń pariwo nísìn bá ṣe ṣáàjì tó ń dọ́lẹ́ nísìn ni wọ́n ti ń pariwo fún wa wípé deadline fún registration hajj 2027 ní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ni ẹ̀yin ìjọ ká ṣàpá wọn bá ní àwọn tó fẹ́ lọ lẹ́gbẹ̀ẹ́ wa ìjọ ká ìjọ ta wọn lólobó bába tó ń kíjì náà kan yọjú sí wa bí kẹ pè wá àbí kẹ sẹ́ẹ̀nì àtẹ̀jíṣẹ́ sí wa lórí àwọn nọ́mbà tá a padà pè láti forúkọ sílẹ̀ láti máa sọ àìfèdáàs hajj and umrah services àwa gba ká máa sọ díẹ̀ díẹ̀ bọ́lá ọba ṣe fún yín lágbára mo ti lè gbọ́ ó fi já sí rọrùn tọ́lá ọba kọ́mọ́sà ìṣẹ́nú ọ̀rùn fún ọkàn ọlọ́run ìjọba ọ̀dọ̀ ọlọ́run àmà retí ní.
3: Ọ òun náà ni nọmba 92 ìkòròdú road fàdèyí bus stop nílùú èkó nọmba 92 ìkòròdú road fàdèyí bus stop nínú àwọn ibi tẹ tún ti lè kàn sí wa òun ni ẹrọ àgbékalẹ tá ń pè ní landline nọmba tẹ lè pè wá sí ń bẹ òun náà ni 01 09 56 56 316 lẹ́ẹ̀kan sí 01 02 9 56 56 316 ẹ̀rọ alágbèéká tí a mọ̀ sí mobile tẹ́lẹ̀ ti pè wá sí àbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ òun náà ni 080 3 4 3 4 1 0 5 7 5 7 1 0 0 80 0 0 80 0 4 4 7 1 7 6 7 6 0 1 lẹ́ẹ̀kan sí 080 3 2 4 7 9 4 5 1 lẹ́ẹ̀kan sí ìtìlú ìlọrin 080 3 2 4 7 9 4 5 1 ọ́fíìsì wa tó wà ní ìlú ṣákí ẹ̀kan sí ìyáde ọ̀nà ọlápọ̀ lórí ẹ̀rọ 080 3 8 3 0 7 8 2 4 lẹ́ẹ̀kan sí nínú ṣáké 080 3 8 3 8 3 0 7 8 2 4 a máa retí yín pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run.
1: Kò ní jù báyìí lọ lórí ètò orí ètò wa Alfreda Oscota Hour títí ìgbà náà tí a tún máa dọ́ra wa Abdelmonim ọ̀nà tó yí gbàrẹ̀ náà fi lórúkọ tẹ̀lé mọ́ dábẹ́ pé máa

0: Adupẹ́lọ́lọ́run tó tún dá wa padà sórí ètò gbangba dẹkùn láàárọ̀ yìí kí làwọn ní yọ̀ kí làwọn ní jó fún. Adupẹ́ ọmọ tiwa tó pọ́nlé àrídàmú. Lágbára lọ́wọ́ ọlọ́run lórí ọmọ àòní sunkún lórí ọkọ àòní sunkún lórí aya àòní sunkún lórí ara wa àòní sunkún lágbára lọ́wọ́ ọlọ́run. Gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ pátápátá mo gbà ládùá wípé lágbára lọ́wọ́ ọlọ́run lábúrò nìkan gùn sẹ́nìkan nínú gbogbo wa àṣẹ àmì. A máa lọ rí a ó sì máa bọ̀ rí ká bèrè ètò báyìí láàárọ̀ wípé ìmọ̀ tá ò ní ṣẹlé wa lórí o ìmọ̀ tú ìmọ̀jọ ìmọ̀ ẹni ni kì í dọjọ́ alẹ́ bẹ́ẹ̀ ni ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ náà ló máa fi nà oyún tí bomubomu bá ní atẹ́gùn ló fi ń gbé ẹ wá wá o ẹ gbọ́ mi dáadáa o ojúlọ aláàkàn fi ṣọrí ó ń bọ̀ àwọn làá dẹ́ẹ̀dẹ́ lásìkò yìí ojúlọ àmúto o iná ò ṣe fi sórí òrùlẹ́sùn igi gangan ọmọ gùn mi lójú òkèrè láti lọ gbé ẹni tí ò bàbá wọn gbé ẹ̀yìn ìkúlé irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n gbẹrú ẹrù bẹ́ẹ̀ kà kí òkété wa kó tó dégbà látẹ kó tó káwọ́ lórí ìbò òsíre o kí tòbí a tó dégbò olúgànbe òun náà ni à á ké sí tó tó ṣe bí òwe o ẹ̀yìn lọ́balọ́ba ẹ̀yìn òṣèlú ẹ̀yìn olóṣèlú baálé ẹ̀yìn ọ̀dọ́ tó ní làákàyè ní ìbarapá méjèèje papọ̀ àjùlọ ìbarapá central local government ẹjọ́ kájìnà séjò tá ò bẹ lórí torí ikú ti pa ni àájìnà sí ni orí ètò gbangba dẹkùn náà la wà láàárọ̀ yìí lágbára lọ́wọ́ ọlọ́run kí gbogbo wa padà ká mọ̀ wípé iná ti wà lórí òrùlé gbogbo àwọn àlejò tá a ti jọ ń gbé tẹ́lẹ̀ tí wọ́n ń da ọwọ́ rú ẹjẹ́ sọ fún wọn kan padà síbi tí wọ́n ti ń bọ̀ ká má gba àlejò tuntun mọ́ kò sí àyè fún àlejò tuntun mọ́ ní ìbarapá central local government àti gbogbo ìbarapá méjèèje pátápátá ohun tí ẹ bá gbà lọ́wọ́ wọn ẹ tètè dá padà o ẹ jẹ́ kíkálukú padà sílùú bàbá yìí lé bàbá yìí kíkálukú máa lọ gbé níbi tí wọ́n bá bí sí kò sí àyè fún àlejò mọ́ ní ìbarapá central local government atẹnujẹ kò ní pa wá ó sì ti ń pa wá díẹ̀díẹ̀ ọlọ́run lódùmarè kò ní jẹ́ kí atẹnujẹ pa ọmọ kó pa ẹ̀gbọ́n kó pa àbúrò kó pa ìyá kó pa ọkọ ẹ̀yin olórí ìlú ẹ̀yin olórí abúlé ẹ̀yin olórí agbègbè ẹ̀fọ́rí-korí ibi tí kálukú bá ti ń bọ̀ ẹ jẹ́ kí wọ́n padà síbẹ̀ a ò gbàlejò mọ́ lásìkò yìí.
1: Guy, we don't be talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
2: Oh boy, you don't talk. How about? You know the tire.
1: Now the new level be that, too. This new NTN sachet bundle don't make life easy for me.
2: Brotherly, even me, nah. Make me say they follow ya like you. Talk until you tire. When you day on top the new NTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy.

0: tí ṣe ti ìdárayá ilé ìtajà Bay Nord Limited ní àfọ̀ láti yàn láàyò èyíkéyìí phone bí Samsung, Infinix, Itel, Oppo, Huawei, Technophones àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni tún láǹfààní àtẹ̀ra router MTN 5G pẹ̀lú 4G, router Airtel 5G and 4G pẹ̀lú Wi-Fi lówó tí ò dáni lára. Educational tab, laptops, Bluetooth speaker, DSTV, GoTV, àwọn gadgets ẹlẹ́kọ̀ọ́ ìjọ̀kan ilé ìtajà Bay Nord Limited ló wà. Ẹnì sanwó díẹ̀ díẹ̀ 2 Ìjẹ́bú Road, Ìkọ̀tún Roundabout, Ìkọ̀tún Lagos. Ní Bay Nord kalẹ̀ sí 08032037218. WhatsApp number 08098043099. Instagram àti Facebook Bay Nord wà ńbẹ̀. A shop online Bay Nord Limited, bringing phone and phone accessory to your doorstep.
1: Adúpẹ́lẹ́ náà lọ́rùn orí ètò gbangba dẹkùn náà la wà láàárọ̀ yìí. Iléeṣẹ́ Bay Nord Phones ó ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Ó dẹ̀ ń ṣe gbogbo ohun tí àwọn èèyàn ń fẹ́. Bay Nord Solar Energy, solar inverters for everybody, home use, schools, shops, hospitals and factories. 300 watts, 500 watts, 1000 watts ti ṣe ọ́. 1 kVA kilowatt, 2 kilowatt, 5 kilowatt, 10 kilowatt, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé-iṣẹ́ Bay Nord ti láǹfààní láti bá gbogbo ẹ̀ pàdé. Fóònù lóríṣiríṣi ibẹ̀ náà lẹ ti láǹfààní àti rírà lówó tí ò gani lára. Lágbára lọ́wọ́ Ọlọ́run tẹ́ ẹ bá ti ń gbọ́ ilé-iṣẹ́ Radio Nigeria Bond FM tẹ́ ẹ ń gbọ́ gbangba dẹkùn. Tẹ́ ẹ bá ti dọ́dọ̀ wọn, ẹ sọ fún wọn wípé orí gbangba dẹkùn Radio Nigeria lẹ ti gbọ́ ìpolówó wọn o. Ẹ wá mú kóòdù yìí dání tẹ bá ti ń lọ síbẹ̀ 30-30-33 ni kóòdù tẹ fi sọ fún wọn pé tẹ kóòdù tí wọ́n ní ká fìlẹ̀ rèé tí a fi ra ọjà lẹ́dínwó. Bay Nord Limited ilé-iṣẹ́ tí ó ṣe gbára lé ni ilé-iṣẹ́ wa kò ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Nọ́mbà tẹ sì láǹfààní láti fi pè wọ́n kẹ́ ẹ tún dọ́dọ̀ wọn pé ibo lọ́nà báwo la ṣe yà sí. Òun náà ni 0098-80-98-04-3099 ilé-iṣẹ́ Bay Nord òun náà ni ẹ pè yẹn. Ẹ bá ọdún òpọ̀ lẹ́nìí ẹ ó sì mọ̀ wípé rere ni olúwa. À ń tẹ̀síwájú lórí ètò gbangba dẹkùn láàárọ̀ yìí. Ìbànújẹ́ ò ní wọlé ẹnikẹ́ni nínú gbogbo wa. Ẹ kú òjò igi wẹliwẹli òun náà làwa náà bá débi iṣẹ́ láàárọ̀ yìí. Ẹni òjò pa tí òrùn pa ebi ló máa pa ìṣẹ́ ni ó sì pa onítọ̀hún. Ẹ jẹ́ ká koríbọ̀ ṣùgbọ́n ẹ má kẹsẹ̀ bọnú àgbàrá. Ẹ wulẹ̀ dáadáa. Omi ò ní gbé wa lọ, omi ò ní wọlé wa. Gbogbo ohun tí a lè ṣe fún ọ̀nà ìbò Báyọ̀ Àrẹ̀mú Ọláṣojú alága ti ìdàgbàsókè.

0: Iyanu suratu Ali Imran aya 197. Allah nila yaburannaka taqallubul ladina kafaru fil biladi mata'un qalilu dumma mawahum jahannamu wa bi'salimi had sadaqallahu alazim. Allah ni ma so fun o ira ujise nla ma min dabatin fil ardi illa ala allahi risquha ko sin tirin lori le ko si daba kankan tirin lori ile aye ate eyan ni o ate ranko ka da mejeje po ba ate eyan ate ranko ko si tirin lori ile ko si ninu won to ja si wi pe in ti oje ti o mu olohun ti se to e illa ala allahi rizquha gbogbo nta fi saye wa ateyan ateranko odo olohun lo wa ikape lo wa olohun le leto e wa ya alamu mustaqarraha ni bi ori ri eniko kan wa olohun nikan loye ibi asiki eniko kan wa ibi ti o ti ma wa olohun nikan lo ma wa mustaudaha wallahi ibi ti o si pin si eh bi ta si ki o pin si olohun lo mo gbogbo e iye owo ta na laye pata o ti wa la kole na kullun fi kitabin mubin kullun ati bi tori ore ti nwa ati bi ta si bi ti nwa ati bi ti ori ri o pin si ati bi to wo pin si kullun jeji fi kitabin mubi gbogbo opamo fọlọhun bi olohun ko si ohan gedegbe solomon bai tolohun ma eda kan ngbiyanju ni afawa kan won ni afawa umar ibn khattab ni won ni ala amalu ise to me de eyan se kallo ibise kallo ko kallo karoke karele kama ja kakiri atento wa Nigeria atento japa kakiri oni ala amalu iseta nse yen o wasilatun li riski umaru ni wasila loje gbogbo seta nse okun fani fun arisiki wa okun fa sababi lasan loje stepping stone oni sibi arisiki wa wa arisiki gan owo olohun lo wa ṣugbọn lo ni asise ko ma dabi eni pe edan kan bota yo ba ma ri sama yo ma reti ki sama bojo se nro iweli weli ko ma dabi eni pe sama ni yo ma ro naira le yo ma ro dollar pounds euro gbogbo e riyal yo ma ro owo le Olorun ni sama oni oro jowo saba bini emi Olorun o fi o sama se fun yin tori wasila tu ni ojo ti ba nso kale lati sama omo je ojo ni ro ni isin awon kankan kan be ta fi saye wa to ja si pe ti o ba si ojo nkan yen o le wulo fun wa ati e le ri nkan yen Olorun ti wa nso ojo yen kale nsin lapejuwe agbado wa ta gbe ti oba rojo yo gbe mori ile ni Olorun wa so ojo kale o fi se sababi li risiki ti o mu agbado yen jade agbado ba ti jade to si ta omo repete to lara re lati ri ogi lara re lati ra agbado lati reko orisirisi nkan ni nbe lara ogi lara agbado yen orisirisi ona la le process yen si bi ada ba se mo nkan yen si ni to agbado won wa di arisiki fun wa aimo yen to ja si pe oko agbado nikan lo ni o de di millionaire ojo to ro si lo mu ka agbado won o di ola fun ko di owo fun to olohun wa so o ni gbogbo arisiki te won wa kiri emi ni mo bi o wa mo si mo bi ti yo pe si gbogbo ti kaluwo na laye ati o lo owo olohun lo wa ti o ba ti lo tan ti o ti na tan ko ni jade laye olohun ni gbogbo re fi kitabin mubi owo mi lo wa to Olorun wa so ninu Ali Imran wi pe en ti o ja se suru iwo to ja si pe asiki re Olorun mu wa die die ni ko mu wa fun yi awon kan be Olorun mu wa fun won ni yi iwo wa wo en to Olorun mu wa fun yi en to Olorun si mu wa fun yi yen na loju Olorun lodo Olorun Olorun si gan le lowo ni tora risiki ti e bu aya opo wa ju Olorun ju ti e lo iwon ba ti e Olorun si ti mo igba ti o tan bo ba ti tan emi ti e na tan Olorun wa nbo mu wa ni won ba o di won to fi lo aye e sugbon tori aise suru tori ailate mara o wa wo eni ti owo n de fun yi yi o si mo pe gbogbo eto yi ti wa lowo Olorun ojise nla Muhammad sallallahu alaihi wasallam anabi ni undur man huwa asfalik undur man huwa asfalik wala tandur man huwa fawqak anabi leni to julo ni ko ma wo ma wo ti oju olo bo ba ti wo en ti oju olo to lowo ju olo o lo laju olo o ni mo ju olo o mo yan ju olo o ni gbogbo nkan ju olo are ti e lo wa nsa pe o fe ni julo lo ba sare kakiri lo nsare kakiri ko sigba to ni subu tori o pada lo fowo re fafa kufa ina ni mu opolopo to fi lo nse ti won pe ni ajo owo tori won baba lo nse mu wa fun ko te lorun o fe ko wa le kan na yi o ti gbagbe ni baba wa kan na awon sheikh wa na ni nilu eko yi olorun je ki emi baba wa nu ogun olorun je ari won pe baba wa faruq al miskin billahi asheikh suleiman mufti baba ma soro kan baba ni iwo to so po fe lowo loni na lo fe ni owo repete o si fe bi awon mo loni na lo pe ani gbogbo omo re gbogbo won le kan na o si fe kole na laarin odun kan ku gbogbo e ko bu le kan na gbogbo e de ya le kan na baba lo otan fun onu o jo mo ti gboro lenu won mo tun mo tara mi pe o tumo si pe eyin mo wa gan yi le kan na baba lo ti ni gbogbo to fe ni laye olo fe fun o die die die taye ri o fi dun gbe o wa lo fagidi fa gbogbo e wa le kan na pe ki lo wa ku leyin na iku ni o ti ni gbogbo to fe ni lekan na lekan soso an to ku to ma re ti iku loku o tun mo si wi pe eda eyan olo ti pe gbugbu gbogbo ti oje ti oje ti o lo laye o ti pe gbugbu e bi o te ma mo wa fun die die o ti wa lowo olorun bo ba ti lo fi gogo jale agbon agbon ta okan ina ninu aya 196 suratu ali imran olorun wa ni gbogbo eyin te ma nwo hawo hawo hawo to ja si pe n tolorun fun yin ni won ba ko teyin lorun e sa ma wo hawo hawo ka kiri ni we ah lagbaja to ti ra moto ore e ma ra moto ah abi kemi na sa ra lodun yin tu last mo gbodo ra lo to ni eyin a ma damoran ore fun ra re ise re lo mura si o si ma be lohun o sadua ti ke se rekere gbogbo to wa sare kare tori gba mi nbe elomi le sa erekere ko lo si ni ko ri mu amo leyin to ri mu to je perekere lo fi ri mu alqur'an la ya guranaka taqulubu ladina kafaru fil biladi mata un qalilo thumma mawahu jahannamu wa bi salimha de olo ni mata un oni la ya guranaka olon ni awon adun aye matau igbadun aye la ya guranaka e ma je ota yin je o mo ya mi ma je ota o je takolubu ladina kafaru fil biladi opolopo awon to ja si wi pe won odolomo won mo pa oku o e se pe won mo pa oku ama won mo so pe bọlọm bá ń di àwọn ẹyà kò ní sojú ẹnì kankan wà láì yóò sojú àwọn kan o bọlọm bá ń di ẹyà kò ní sojú yóò sojú àwọn èèyàn àgbogbo ọjọ wà láǹkì àmọ ni ọmọ náà bọ́ bá wọ náà ti bá ń jìyà náà àwọn ọmọ náà ẹgbẹ́ rẹ̀ ọ wà ńbẹ̀ wọ́n mọ wura wọn bẹ́ẹ̀ náà lọ ọmọ àlùjẹ́nà bọ́ bá ń gbẹ́dùn àwọn ọmọ àlùjẹ́nà ọ wà lẹ́gbẹ̀ẹ́ o ti gbàgbé nu ṣúrátù yàsín ni ọlọ́run ní tọ́ba dàlùkì àmọ́ gbogbo wa lò wọ́n kò jọ sójú kan náà owó kò àjọ sójú kan náà àmọ́ gbọ́ bá wá yá ọlọ́run á ní wà mùtáṣúlì yáwùmọ́ ayú alìmújìrìmú wọn ìmùtáṣúlì yáwùmọ́ ayú alìmújìrìmú wọn òjò ti payín pọ̀ báyìí òjò payín pọ̀ ẹ wá wà nù yàrá kan àmì mi ọlọ́run kì í sálábòsì ìmùtáṣúlì yáwùmọ́ ayú alìmújìrìmú ọyá ẹ kúrò lára àwọn èèyàn dáadáa ẹyin kẹfẹrí ìmùtáṣúlì yáwùmọ́ ọlọ́run lásòpin yà láàrin a máa differentiate láàrin àwọn tá a fẹ́ jẹ́ yà àtàwọn tá a fẹ́ kẹ́lé ni ọlọ́run wàá pé wá ń yà àwọn ọmọ náà wàá dúró sápá kan ọmọ àlùjẹ́ náà dúró sápá kan ibẹ̀ yẹn láti kọ́kọ́ máa ríra wa pé ọlọ́run ń ṣe wọn àṣínú ìgbádùn ni mi wà ibẹ̀ náà láti máa rí wọn tí ìyàwó jẹ pé o ti bọ́ ọwọ́ ìyàlẹ́ ni tó ń sọ pé bọ́lọ́wọ́ bọ́ ọba mú àfáà kò ní sojú ọmọ kí wà láì yóò sojú ọmọ kí ó láì kìí ọmọ ó lè mọ́ sojú ọmọ kí ó láyé yóò sojú ọmọ kí ó láì kìí ọmọ ọlọ́run ní ká ṣe sùúrù láàyè gùn ránà kàtàkọ lúbùn lẹ́dí ìnà káfàrú fìlíbílà gbogbo àwọn tí wọ́n jálé ọlé tí wọ́n gbó tí wọ́n lẹ́yìn ọlọ́run ní ẹmọ́jì ọ̀tàn ìjẹ́ ọkàn àwọn tí ò gbàgbọ́ gbogbo obì tọ́ka wọn ń yá ọlọ́run ni pé bá a bá mẹ́lẹ̀ mẹ́lẹ̀ tá a bá sọrun wájú tá a sọpọ̀ mọ́ ti pàkọ́ ẹ̀jẹ̀ ajá mọ́ra wọn jàre ẹni títí ọba dá akọ́ dá ẹni títí ọba ṣe kejì kó ṣe o sì jálé ọlé lóòótọ́ òfin bo tiẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ má jẹ́ kí irú owó ọlá tẹ́ irú àwọn yìí ní ẹ má jẹ́ ó po ọkàn yín ruru o ọlọ́run ní mọ̀tá òǹkọ̀lìlù gbogbo tí wọ́n ní náà fúngbà díẹ̀ ni ìgbádùn díẹ̀ náà ni kódà kéèyàn lo 200 years kó lo 500 years kéèyàn lo 1000 years láyé mọ̀tá òǹkọ̀lìlù lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tó lu ọjọ́ kan láyé ni kéèyàn bá lo 1000 years láyé lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tó lu ọjọ́ kan ni because ìgbádùn tó o bá gbá fún 1000 years yẹn bí ìgbà tó gbádùn ìjọ kan náà ni lọ́lọ́run fi ní mọ̀tá òǹkọ̀lì gbogbo tó orí okó jọ ni nǹkan kékeré ni ìgbádùn tó gbádùn bẹ́ẹ̀ kékeré ọjọ́ kékeré ló fi gbádùn ẹ talkless of time lọ́ lo 1000 years láyé tipátipá la fi rẹ́ni tó lo 100 mọ́lé ni àfẹ́mátọ́ra àánú ọlọ́run gbà lórí ọjọ́ ayé ẹ̀ ló kù ọlọ́run ní mọ̀tá òǹkọ̀lì ìgbádùn díẹ̀ ni o dùnmọ̀mọ̀ àwáhùn jahannamu ọlọ́run ní lẹ́yìn ilé onlé tó ti já tó fi bo tiẹ̀ lẹ́yìn nìyẹn tí kú bá ti dé ma àwáhùn jahannamu ibi tí ó padà sí inú onlé tó kọ́ ni tó gbá àwọn ènìyàn lójú tó fi kọ́ inú onlé tó kọ́ ni tó pa àwọn èèyàn lẹ́kún lọ tó fi kọ́ mọ́tò tọ́ra ni tó jẹ́ pé ọba yí àwọn ẹbí kan jẹ́ ni ọba yí àwọn ọmọ kan jẹ́ ni tó fi rà á tó fi kọ́ ọlọ́run ní nìkan gbé e kúrò nù lé ní bí wọn bá gbé ọ kúrò nítorí ọlọ́run wọn á gbé ọ kúrò nítorí òórùn kọ́ ọmọ balẹ̀ jẹ́ fáwọn tí wọ́n padà wá lo lé ní ọlọ́run ní wọ́n gbé ọ kúrò nù lé ní ọlọ́run wá ní ààyè wo náà mọ̀ ẹ́ gbé lọ títí mọ̀ àwáhùn jà ànámù ààyè rẹ ilé rẹ tọ́já sí pé o ò ní kú bẹ́ẹ̀ mọ́ láyélá òun náà nínú ná tí ọmọ gbóná mọ́ wọ́n bí ìsàlìmí ọlọ́run nínú inú ilé yẹn irú ilé yẹn sí ọ̀rẹ́ sí ọ irú inú ilé bẹ́ẹ̀ téèyàn wàá padà wàá fàbọ̀ sí lẹ́yìn tó ti báyé jẹ́ kó lè máa gbádùn ayé ó sì ti gbádùn ayé ọ̀nà níwọ̀nba ọlọ́run wá níbi tó padà sí ìyàtọ̀ ọmọ jẹ́ ń bẹ̀ ìyá ayérayé ni ọlọ́run mọ́ jẹ wáyà láyé o wọ́n sì jẹ wá ń yà níjọ́ gbòǹdì àlùkìyàwó nínú kọjá àyè òun náà ni kéèyàn ọmọ sọ wípé pàápàá jùlọ obìnrin ẹ̀yin obìnrin wá ń lé ìtọkọ wa bá ti fún wa òun ni kò tẹ́ wa lọ́rùn jù oni eje ko je kan la moju wa eni oko re nse to to to bi fun abi nto po e wo n wo pe temi lo jo mi loju e nto ko mi fun mi lo da po ba ti gba be o ri po nisin mi le oko e o ni fo kan bale koda marriage yin yo wa be lo titi lai lai ni ti o ni si opin ya nbe amo gbogbo obirin to ba ti wo pe ah iwo ba le mi eyin an se bi oko se ye ti awon ore yin fun yawo won lele yin fun wa se ye nje ti won ran lele yin rai okunrin mi nbe mo ba ran je le tan yo tun fun yawo e ni pocket money nbo oko ti o ba wa ni pocket money nko onje lo ti ra le fun yin o si fowo obe le pocket money lo fi wa da wa la le pe baba alagbaja ma se be fun ya alagbaja mo wu eni toju olo ege bi adisi ti mo kokoko ka iwo na wu eni kan to ja si pe oko ti o ti e rowo ranje le tori to ba wu dada to wu dada o re ni toko ri o fowo je le le ko tun ro nje ra sinu le iwo se dupe ti e awon obere kan si benta wallahi obere to si da si ku awon obere kan benta to je pa lalubarika ni han gbogbo toko won ba ti fun won na lo te won lorun koda ko je sin loko won pa fun won je won ma ni fokan bale pelu re iru obirin bi opo mo ni amo won si nbe ta ba ni osobirin re mo ironu asoju ni e obirin re nbe oso mo ni be na lokunrin daada po nta awon okunrin daada ti e po nti wa na apo repete eh kolon tubo di omo da fun wa gbogbo eyin obirin e da ko eja joko si le oko wa eja nite lorun gbogbo obirin to ba de ti nite lorun pelu oko re to se suru fun gbogbo omo won ni ma yare gbogbo omo won ni sisi ma ni albarika awon na si ma won je won oko wo tun pada je won mo sugbo bere to ba ja si pe ko se suru o fi aito to fi damu oko re o wa lo pa oko e loju aipe tori ko si okunrin kan laye ti o wa ni lemi pe mo fe fe iyawo mo fe bimo kin le mo fi ya je won ni ah ah tin ba ti fe iyawo in ma je ya ni mi ni fun lo nje yo bi mo fun ma ma re ye ma je won ya ni ni fun won ni kobo ko so fun ni ji o da niyan e kaluku bara re bolon se saye e na ni gege bi aya ti mo koka gbogbo ti kaluku o da laye olodun ti o ti pe bubu ele iye da si ni laye na olodun ti pe bubu ele olodun da ko jo e mi ta fi mo gba fun won olodun ta fi se suru taye wo fi da ta fi ni fokan ba le laye olodun ko fun ale mi na bi Nigeria se ri loni e ma je a tori e ma rin kurin abi ma gbagba kuba abi ma ibi ti oye kan ti ba wa ka wa dadigun jale ka wa di 419 ka wa den to se fraud ga kiri elomi ti se fraud o ti bo ko baba e je o ti bo ko family re je nitori pe o fe ni integbi oni ni kiakia ni yajo yajo by tulasi ọba ni albarka tulasi ati jẹgba o si boko ẹbi ẹjẹ ẹdakun ẹja jina ku mbẹ gbogbo ẹda to ba pa ẹnikan lẹkun to n fi n rẹrin gbatẹkun ti ẹ ba de kọsẹnti ọrẹ o ẹni o si pa lẹkun loni o se se lọla kọlọ wọn ba pada wa pa lẹrin ayerayé amọwọ ẹsan n bọ ẹsan si ma ke ọlọrun dakun jọ fun wa ni ẹmi igbamara fun wa lẹmi suru àtúwọn abẹwọ ọlọrun náà arísìkí rẹpẹtẹ tá a fi lo ayé wa ọlọrun dákun pèsè ẹfẹ nìkọọkan wa o kó o sì fún wa lẹmìí gúngùn náà albarikọlá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam subihana rabbika rabbil izzati amma yasifu wa salamun ala al mursali walhamdulillahi rabbil alamin.
1: alhamdulillahi rabbil alamin. So a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ fáwa imam zain al-habidin Abdulhamid Aziz Zaga ti won je chief imam Ansaruddin Akoka ti won tin ba wa soro Olorun lati bi ogun iseju seyin ti ohun na ni agbo yi ki Olorun ba ko gba ni ise olore fun awon baba ti won so ko de gba ni ise olore fa na gbogbo won ti wa ku asa kesi je ka tele semi na wa atana ohun na ni oro Olorun ba to baba ki ni sha na kokon ni alsaudi akaka ti ere fun awon alegbo
0: ninu ti a fe fara alegbo ni pe ni sunday ti nboy agbara lowo Olorun awon division 2 wa ni Ansaudi Agoka won ni wa si tagbangba ti won si pe afala ti nbo lati wa si wa si baba wa ti nbo na ni baba wa ti anje chief mamu wa lati ori okuta branch lagbara lowo lo ni ojo Sunday ni ni ago mejila olorun ja jugba na lo
1: to gbo yan ni a pese bi e ko ni jiba lo lori eto zakasa afawa fun ti akoko yo ojo majo ni keje ka tun paye lori akonti eto na apolowo olowo boti ni wa kadija ori toke omo bibi nu adeniji ton rowo lo to lowo na biniki sai pola Ibrahim ni oruko temi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ilon tan

0: CDPS.
1: Mo rí àyíká wọn tó rẹwà. Lọ́sùn tó ń jẹ́ kí ẹ̀kọ́ wọlé. Ẹ tí wọ́n bọ̀ sọ lọ́yẹ tí wọ́n fi ń pọ̀ ọmọ.
0: Ṣé ìwà àwọn ẹ̀rí tó yà ní àwọn olùkọ́ wọ́n fi ń pọ̀ ọmọ ní Arábì àti Western Education.

bá sọ́nà lé dálé ló bá wa ó sì lófẹ́ wa ó sì tó bá ṣe sáré tí fi rọrùn fún wa lọ́wọ́ làdúpẹ́ fún adúpẹ́ gbogbo tó ṣe fún wa èyí tá a mọ̀ èyí tá a mọ̀ èyí tá a dúpẹ́ èyí tá a dúpẹ́ adúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọlọ́run ọba kó gba ogun ẹ̀mí ọpẹ́ fún wa lọ́nà muhammad sọ́lá àlùwọ̀ sọ́lá ìkí ọlọ́run atọ́lọ́ ọlọ́run ọba kó ọba ní muhammad ọmọ sí ọlọ́run ọba rẹ̀ rahmatan lil alamin ọmọ arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ọba ní èrò fún nǹkan kan èrò wáyé fún nǹkan kan àbíkọ wáyé ìkẹ́ fún gbogbo ayé ọlọ́run ọba kó bá sí ìkẹ́ àti ìgbọ̀ kó bá sí fún àwọn muhammad sọ́lá àlùwọ̀ sọ́lá ọlọ́run ọba wọlé sí àwọn sahaba rẹ̀ alkiram barara àwọn tí ẹgbẹ́ pẹ̀lú alákọ̀ọ́lẹ̀ ni wọ́n ẹgbẹ́ ọba ni wọ́n pẹ̀lú àwọn muhammad sọ́lá àlùwọ̀ sọ́lá nínú dáwà ìtí àwọn ọba fẹ́ ni wọ́n fẹ́ ìtí ọba ti fẹ́ àwọn náà fẹ́ ọlọ́run bá wọn sí gbogbo wọn àti àwọn tó tẹ̀lé wọn àti bí sílẹ̀sílẹ̀ àwọn síríṣi wọn ti ń bọ̀ títí tó fi dùnmí àwọn tó gbé iṣẹ́ iná wọn gbé lọ́wọ́ tí wọ́n sì ń sí àlàáwájú yìí wọ́n sí nínú ibi tí ọwọ́ sí ọlọ́run ọba kó bá wọn sí gbogbo wọn lánàá muhammad sọ́lá àlùwọ̀ sọ́lá tó ọlọ́run ọba nígbà tí wọ́n dá omi ènìyàn wọ́n dá wọn lè ada fi asma ọdọ àwọn torí ìrírà kan tó ga nítorí ìdí ọrọ kan tó tóbi ó sì wá sí wọn ní arákùnrin lórí ẹ nígbà tí ó da wọn khalifa lópò wọn bó ṣe jẹ sí a ti sọrọ yírí tí wọn ká dá padà ká lè mọ etí ń ṣẹlẹ ká sì lè mọ bá a ṣe pété àtira wa dé ká lè mọ tí ọlọ́run ọba tó fẹ́ fún wa kalimọta àwọn afẹfúnra wa tó fi kọrọ wa ń gbàgbé fìdá yìí khalifa ó tóbi lọdọ ọlọrun ọba púpọ ìyẹn pé àrùn lé ọlọrun ọba tí ò ní lẹbi kan tí ó nìkan ò sì lè gba fún wa lọwọ tí ó sì lè lu tọnà rẹ tán tí ó sì lè kú ọwọ adé òfẹ bá omi yìí òfẹ fi àrùn lé sí ilẹ àti àrùn lé táwọn ọmọ ìyẹn jẹ ó yàtọ fáwọn ọmọ ọlọrun àrùn ẹni ọlọ́run tó fẹ́ fi kalẹ̀ ní wípé a mọ ẹlú ilẹ̀ ẹyẹ ni ọlọ́run ọba tó ṣe rẹ́jí àkọ́lé fún mi ìyà láyé tẹ pé tó ń bẹ nínú ìpìlẹ̀ ìrújẹ ọlọ́run ò ní pé èèyàn ní ìlú ayé èèyàn ní ìjà lápọ́nlé èèyàn ní ìjọ oníyì nínú ilẹ̀ ó sì máa darí ayé bí n bá sì fẹ́ mo fi jẹ́ pé ti dá ogun tó fẹ́ dátọ́ ilẹ̀ ní sọ́nà ní òkè ní gbogbo tọ́lọ́run ọba dátà owó mìíràn ọlọ́ ti dátọ́ kó tó lé nìyà ọ dátọ́ ọwọ́ ń wò wípé ádámù tí mo torí ẹ̀ bí wọ́n pè mí nígbà tí mo torí ẹ̀ dá àwọn nǹkan wọ̀nyí ó ti tó àsìkò tí mo fọ́kọ sí kéèyàn náà kéèyàn kan náà ò ní pé òun fẹ́ bá ọmọ ìyà tí ó jẹ́ àrùn ní ìrírí ilẹ̀ àrílẹ̀ yìí orí ọ̀nà ẹnu gbogbo tọ́lọ́run ọba dá àwọn àmọ́ ẹnu ilẹ̀ àmọ́ ẹnu kì àmọ́ ẹnu ní àmọ́ ẹnu gbogbo inú odò agbègbè tọ́lọ́run dá ọba nítorí ẹnu ìyẹn ni kọ́dà bí àwọn ètò ńbá tó ń bá wọn ní ìyẹn mú ètò dá nǹkan wọn náà nítorí wa ni ìyẹn nǹkan tó sì jẹ́ nǹkan abẹ̀mí ìyẹn bí àwọn ẹranko àti àwọn ẹranlé àti àwọn oyún àti gbogbo ètò ọmọ ìyẹn náà ló fi dá ẹ rí i pé tí ọba mọ lókù tí ọba fẹ lókù ní mo tọrọ ń dáhùn yìí àǹfààní ọmọ ìyẹn náà tó ní ẹdá a rí i pé ohun tí ọlọ́run ọba tó ṣe fún ọmọ ìyẹn yìí ó pọ̀ kọjá àlà ó sì ní agbára kọjá àwọn ọmọ ìyẹn náà káàkiri lè mọ òpin látọ̀nà ìgbára a lè mọ òpin tọ́lọ́run ọba ṣe fún wa ní orí tán

tiye fo bisi e bo si je ojo lo wa tori e da wa to ni ja imon fil ard khalifa mo fe fi alifa si ni e ba ko so ko ja alifa lo wo ba ni le ko to ri bawa pada si ni pe bawo lati se alifa na khalifa lo wo ba ni ni khalifa kan ni to ya ti fa khalifa ni to ni je ba so ni ko ja pe olorun ni kan lo to lo ni se ni kan Kusiniku, ilili elmoba ako, oba akinje, tawinya. Boi, afa afaba ako, oma ya, nikonjua alifare. Boi, nibubu, kati uje ipulayi, oma ya uye, nichibu, nipure, niba tonota, kinakuda, kima mbela, ina nino, oma ako, iliroba. Ilini, imani, ilini, shiu, ilini, oe, hamini, hali, oe, oe, oe, oe, oe, oe, oe, oe, oe, Khalifa Olorun Oba to da ni pe amuru omo wa ase omo wa lato Olorun ipe bayi ni enu kan ni bayi ni ese kan ni bayi ni ese kan ni ti ese gbodo ma se yin se won da Khalifa a ri Olorun ni se ti bi ho pe ri Olorun Sayyida Aisha radhiyallahu ta'ala anha ni man yuz'am annahu ra'a Allah fa qad qalaba eni to baro pe ri Olorun ba ti paro ki ri bi ummi aini oni ujure oni loko ba kan mo ka gbe se ti ri ko wa fi ori ri Olorun bi fi pe o si ri Olorun ba o ba ti bi ko ya te fi bi kan ko ku jo ko se ko bo ya bi kan kan lati wa Olorun ni se bi ri se ti si ri Olorun wa eni ti o ba wa bi si mo wa ko ni ri ehe ẹni tí ó sì sínú lẹ́wọ̀n ní rí ní báyìí fún kúrò nígbà tó bá padà débẹ̀ kò ní rí ọlọ́run tọ́jú á sí pé òun ló yọ kí ká gbogbo nǹkan pátápátá tí a lè gbogbo ìgbìkan ló kó yọ tó wà pé òun ẹ̀yìn ò ọmọ tó bá láàrín ìdíríkò làbsọ̀rọ̀ wáwọ̀ ìdíríkò làbsọ̀rọ̀ ojú kúrò ní ìkọlẹ̀ ọba mọ́ bí ojú bá gbó tó bá wọ iwájú gbogbo tí ó ń wájú ní àkọlé tó rí tán kò sí lè kankan irun tó ń bẹ lẹ́yìn wà ní ọba pàdé tó yí ojú òsẹ́yìn yòókù ọlọ́run ọba tó á já sí pé ó ń bẹ pẹ̀lú wa nínú ogun ògbà sí ọba jẹ́ ọ̀kan ọlọ́run bẹ pẹ̀lú ọdún méjì ọba jẹ́ méjì ọlọ́run bẹ pẹ̀lú rẹ ogun mẹ́ta ìdáì ọlọ́run bẹ tí ó ń bẹ pẹ̀lú èmi ń bẹ pẹ̀lú wọ ń bẹ pẹ̀lú ọdún tó bẹ wà lamẹríkà ó ń bẹ níbi irun tó dá bí ìlú ojú ò sì wá ka àmọ tá a sì pé ọlọrun mélòó ni ọba jẹ ojú wa ka àmọ israel ọlọrun ọba tó a yá sí pé ó fi gbogbo nǹkan ọrọ kiri ká gbogbo tó dá pátápátá láì ọkàn kú lè bẹ ọlọrun ọba yìí òun wá ní yọọmọ rí ohun ká sí yọọ àmọ má ṣe wá pé ẹsìn báyìí mo ti fẹ́ ẹ sí ni ọfẹ ọlọrun ló ń darí gbogbo nǹkan àmọ fi lé wa lọ pé ọmọ darí èmi rí ilẹ ọmọ darí ara yín mo ṣe fẹ ọmọ darí ẹbí yín mo ṣe fẹ ọmọ darí ìlú yín mo ṣe fẹ ọmọ darí gbogbo nǹkan mo ṣe fẹ tá a bá ti wá ká láfà nǹkan yìí tá a yà pa tó ní àmọ darí tá a bá ti yà pẹ tó àdúrà gbogbo ọdún ààrẹ ni wọn padà sí. Ọ̀dọ̀ wa náà ni ó mọ ohun àwa náà láàmọ̀jẹ́ tá a bá wá sí bó ti ní ká sí tá a sí lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí pé òkú túbà yóò túṣẹ́ ní sì mọ pé yóò ti ẹkọ́ ní ọ̀rọ̀ ìgbẹ́ rẹ ìwá ṣe khalifa Olorun Oba ole tawhid ká gbà Olorun Oba yóò kàn sí Olorun kan gbà kan Olorun kan mọ̀ ní ẹyọ kan ni Olorun Oba kò kú léyìn kò bímọ nìkan ní kú wọn mọ wàhad wà lẹbi ìsọlọ àlewọsánà sọ fún àwọn ìjọ rẹ pé allahu ahad ọkan ṣoṣo ni Olorun Oba allahu samad ọlọgbọ gbogbo tó ń bẹ láyé pátápátá tí mo dá ẹgbẹ mi wọn mọ mú gbogbo ọjọ bá fẹ dì mí wọn mọ dé lọdẹ wọ́n mọ ní àgbé ilé mi gbogbo ní ọ̀sọ̀pọ̀ ní ọba ṣe ní àgbé ilé mi tí wọ́n fẹ́ kí wọ́n béèrè pẹ̀lú ṣé àmì ọlọ́run ọba yìí mọ̀ sí fún wọn yìí sì máa darí wọn ìfẹ́ ọlọ́run ọba yìí ni ìlà kọ́kọ́ kan ìmọ̀ ní bìnnú
Jack Hitch, Kazza Pono Bay or Council of Kupri Kupomota, Rusiba Ubai, Lenikani Mala Ibaha Ilawa, Kuturipu, Asita Kipu Lishilafa, APJ Alifo Noba, Lara La Ilaha Ilawa, Lakipi, Asita Ija Alifo Noba, Musa Tabama Kimala Ilaha Ilawa. Tawasi seto kimela ilaha ilama ili awuwa menhaji ilahi ili system wole toke kafudari ayi taba itibu kini ukunde bayi taba sebe uwe koma mbili taba itibu ukunde ujiki koma uji ki koma sebi iti uwansifu alimi iti upe asita hakiku la ilaha ilama ahula ilaha ilama wa sepa apare akan pele lari to yo loja oni kini o ka jume la ilaha illallah la ilaha illallah anka wini en et muta ke en to ta do mona to kusimu ama be en to kusimu je ibuni je la ilaha illallah je la ilaha kusim kaka kusio ba ka kusolo ka kuso dadi en ka kuso dani dani usi kakana la apara pari esi buku si ila Allah asono yoba nika uchi ya wajye pe usi gafa afuwe nika buu lasi watu mawene umi buu lasi ya ukaka buu lasi mabasele ube nkaka buu matabagba pila ilaha ila la ushitani ni usomi yenu irumba wabuli saazi mawini nubaka chini batono yoba buu lasi maseka lai chini batono yoba tabati sebe fepi agba la ilaha illallah agba gun a fi la ilaha illallah ni me ba ti la ilaha illallah ba wa du wa ku wo ta buji ta wa ma fi solo ba ka ma fi try lati du si la ilaha illallah sura wa lara e ti ku ba ni ka ma lo ayi lo kuda e ti ayi ti ta ni mu ba wa ri oro kan ki o pe in manhaj hayat o ka una ni je nta le fi gbaye du tori iba to ba ti pe a se lo oba bolo nti fi asin agba ba ti sey asile a ma sala ipe e se lo nta yi kini je se lo wa le ibada kan ki se ka o masala se ka jade ni se ka ka gba we ni se ka lo aji ni awon kan ta se se lo oba awon wo yi wo je awon atoni se lo ba lati je se ti o si ta ke ku la ilaha illallah si to pa ba se bu ti e ka si izan ase bu bu tin be laye o ni ibada to e pe agbo ibada yi bo ba nje ibada ni to ba mu ibada ni to ba soro ibada ni bo ba se yawo ibada ni o ba bimo ibada ni bo ba ni lo ibada ni to ba wu kan ibada ni awon kan won na Muhammad sallallahu alaihi wasallam wo wa si alai la se tan wo awon kan won si ni awon saabe ni won gba ti won si du da da bi ti won du ti o fi se nkan kan ti won lo ti ti won tun ro to je lo ma khalaqtu al jinna wal insa illa liya'budun da ko ma o ti ti o nkan ta le tori e pe la tori e wa yi ti da mu bi ma khalaqtu al jinna wal insa illa liya'budun dali ya lo ati ya la elasa aya mu ko wa sin ase ni se e fo ya se hasiru si se e bi wa da si bada bi pe a ti ki o ni da o el wo je ti ma tare ye ti a ka ba se le ya a ile yo to se le do lo Lewa ti kuri ni o kini. Lewa si uti si ibada usi mo. Ewe si fibada si mo falasi. Maliya. Kaba iti o. Ewe iti kisa iti kisa iti kisa iti. Ewe iti yolo ufolo o hako si ni islam. Ewe tono omi. Tule vodo ma. To ba taja bu ti yeko ta usi ibalada ku si ibada. Mbasi ya uzi yeko ufe ibalada ku si mbibu yeko ubi. Tuzi mantuni toko ubi. Ipolo ibada mufisi oba ibada la ilaha ila wa asiku si kaka afi allahu nika wani oba nende uwezi tu mbela ili kumbu shikuni maali ya faani wa yomu kwa wajiru bika mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mbili mb
kira gbogbo n bẹ láyé ní ọta pálápátá ọlọ́run nìkan ló ń sọkù tí ń túmọ̀ àpínkù sí nǹkan kan àfọlọ́run náà nù tí ẹba ọdọkẹ ní ìrẹ́rìn àpínkù sẹ́kọ̀ọ́ rẹ̀ má láti tètè ní oṣù máa bí oṣù máa bí sínú ẹ̀ níyà tí oṣù máa ń pè.

0: juma tori ko won jọ lọ tori da wa inu meta ohun ni ohun ni meta ohun ni o ma se pilo lai lai se pe a o to wa di ality a mo be o fun be lai o pada to mo ba ni o to mo sta o to pile isa nse wa ni ki la fa ni o ti o wa kan la wa di mu la mu akakaka mo gbo to ba yi ni ni o ti o ta ni kona ipota o je to ba ba gbo esi to kan to ro pe ati bele to wa nlo to wa nlo o wa ti ijo ti o ta ele ti pe yo ta ta ni o bo be ele ti o ta mo ma po lo to ri ro ti ji ye ba ni ko lu ta ti isla ti lo wa fo lo mu gbo yo ka wo lo ka niba to pa yi ta wa gan pa ti pe le to a ta lo nje wa ta lo wa ti ta ko lo ti wa po pada ni do kan mo ta si le na o ba ni do a le ti yi pe ma salatu li jinnara li insa illa li abduni ni ba je ni ati yan lasan ati ko sin a ri pe kini o ti ju oro ni ni kalo o ti ju oro awo ni kalo o ti ju oro aji ni kalo o ti ni bo bo en ta nse laye patapata ibada ni to ko islam o fi ato saarin aye atorun aye na lati se ta ro ba lorun isin ta se aye lati se isan and the idea near queen to see in your listen about the near queen getting jay in jay we told you quickly in the city if you sell on me which is I'm going to be bad am I to what's some dealer the call of the farming where you are farmed the way to about where I look so I feel really or all a kini as you know about any all that you don't know before but I feel kini listen pass a while I need you baba saluala iyo ka saluwa ni ilu mi asumi ti rọrun e abi ba se ti ri epo epo naa o ti rọrun e ise a gbogbo nkan wọnyi bo ti wa ninu islam kii fi bawon yen gbe ọpọlọpọ ti gbe islam ninu bebi pe wọn ti wa gbe bi ipe ti ọti ẹmu lọtọrọ naa ọpọlọpọ ti daalẹ a mọ ki muslim sọrọ ile wa kini ilu ọkan tai tun pada ma ba ọrọ lọ tori aale ipari ẹmi ẹnu ta fi si kini ilu ọkan laye tufu ajasipo awa fi se ara tabi wa n jere abush awa ni wa n jere il asantum asantum le anfusikum wa il asantum falaha ọlọ ni te ba si daada e si daada fun ra ye je isi daada ara ina da le si fun ko si ti o le olowo ba nbe ko si lara nbe ko si ti olowo ba ti o sanfani nbe awa na fun sanfani ta ba si daada awa na la sanfani ta ba saburi ẹwà náà muhammad sallallahu alaihi wasallam ẹwà musulmi nígbà tó ní koran ìdí tí wọn gbà lọwọ ẹka ìtọ ẹgbà gbà fi wá kárí ayé ayé wọn chéèjì ebi tẹ pé ẹni rẹ bí tí wọn yíjẹ ìtọlẹ ìfọkànbalẹ bí bẹẹ tó ní pé ohun tí wọn ti jáde ní ilé ẹkọ àlọbí wọn ti rí jẹjẹ sí sallallahu alaihi wasallam wọn ní tọ́lọ̀ wọn bá fẹ́ bí wọn ń bẹ̀rù ọlọ́run láti ní wa bí ìgbó dáadáa tí wọn bá ṣe kìí ṣe pé yóò ṣe ń torí ìṣẹlẹ ìgbà yìí tó bá ṣe láti ní ọwá ògán ohun ọkan káàmì yìí ọmọ ìjà nìṣẹ tí wọn á kọ ẹsẹ parí ẹ fún wọn ẹyìn kí n pẹ làjà ẹ parí ẹ gan ni tí ọba kan láti lọ yọ wá ẹyà ò ní parí bẹẹ sì nìkan ò ní padà bọ síbi tí àmọ káàmì yìí ọkọ lára tó ni wọn bá tù síra wọn tó kún láti lọ ọkàn ló ti wá ẹ rí i pé ìlú ọkọ ọmọ lọ bí abu illa fi jasadi wa jasad iba salahat salahat jasad kullu wa iba fasadat fasadat jasad kullu anabi mini lu ara basra wa ali wa sama o ba si ka wa le ti ba si ba ti da o ba ra lo ba si wa si ba ba ye ni ba lo ba ye iya ki ni ka o ni le ni oka oka o gba wa la ila ila la o wa e ki o fe ku sile ti wa ji wa ku sile tan ẹ̀rì pé tẹ pé ìgbà ló kó sílẹ̀ fún ẹ̀rì pé gbogbo ayé pátápátá tọ́lá ọba ni wọ́n máa sí ẹ̀rì ní ṣe tẹ̀lé ní ìmọ̀ láwọn wá ṣe tẹ̀lé ní ìmọ̀ ìwọ́n máa tẹ̀lé ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run sì lọ́nà tí ó dé kọjá àlàámú wà túmọ̀ àwọn èèyàn ká fọkàn balẹ̀ ká lu ayé pẹ̀tẹ́pẹ̀rẹ̀ báwọn sábẹ́ ti padà lọ títí kò lórí pé wọ́n kẹ́yìn sí ohun tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n kó tó fún wọn dàbí ìfi bí tí wọ́n fẹ́ ohun tó ìtọ́lọ̀ fẹ́ ohun tí wọ́n ṣe mọ́ ìwé tó máa dàrí bí a ti dàgbé léèrè nìkan náà bá kó sàánù wa ìgbà táwọn sàbúrà fún ọmọ ìlú orí ẹni tó gbé kíní ìka rẹ tó jẹ pé ń náwó sí láti jẹ ni ti ri ise ya ko gba ye o le fe ni fa o olorun ba o ba se ba da fo ni ni ti je ba da ya fo o lo ba se fo aba wa ni ni ri du le to ni ja de to se abu si e to se ja nbe o ta skoro fo ni ana olorun ba sa mo wa sa mo gbo ona o ni wa la ya abu ara o sa mo ati o wa ton ba se papapata ara ba ni ja de na olorun ko sa wa wa na o o ma je koyi ma po wa lapa alaafia ta o se olorun ati ho wa subhana rabbika rabbil izati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin
1: alhamdulillah to kibo yan mo fi adagba eto ti aro irosi boye ti ona la ile se bonde family to that na ni ile ikeja mo ni mo ko dagun yan mo wa apa mo ti nja ton ti se wa leti lata o so ona ti ba dupe fun ku ba se ni losi ile yan wa yi ti wa abdullah central was orile ajege seven three contact ni ti be bi e pe won so yoro ba ni so 0 0 3 4 0 9 8 9 6 3 0 0 3 4 0 9 8 9 6 3 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

0: ẹkásàn àsìkò iṣẹ́ òní ìròyìn àgbáyé rẹ̀ láti lè ṣẹ́rí jọ bond fm 90.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ọgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà ìjọba ìbílẹ̀ badagry gbéyè gbèsè ètò fífún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní oúnjẹ ọ̀fẹ́ fún ọjọ́ mẹ́ta gbáko ìjọba àpapọ̀ ṣe àtúnṣe sí ilé ìyẹn ibi ìgbafẹ́ tí wọ́n pè ní gateway city nílùú àbújá iléeṣẹ́ tó rí sí wọléwọ̀de orílẹ̀-èdè yìí ti ṣe àfàrọwé lórí ètò ìforíkọsílẹ̀ àti gba visa lọ sí orílẹ̀-èdè us ààrẹ bọ́lá tinubu ti fi ìwé kan ṣọwọ́ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa lẹ́yìn tó fi béèrè fún àtúntò ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ girama gbogbo lórílẹ̀-èdè nàìjíríà wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo francis wọ́n ti ṣàpèjúwe jíjẹ oúnjẹ aṣaralóore lásìkò yìí kẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí yóò túmọ̀ mú ètò ẹ̀kọ́ tẹ̀wọ̀n sí lórílẹ̀-èdè yìí alága ìjọba ìbílẹ̀ badagry ọ̀gbẹ́ni babatunde ohunpẹ̀ ló sọ èyí lákòókò ètò ìfún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ jákèjádò ìjọba ìbílẹ̀ badagry lóúnjẹ aṣaralóore ọ̀fẹ́ fọjọ́ mẹ́ta gbáko gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìgbésẹ̀ fífún àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí lóúnjẹ aṣaralóore ọ̀fẹ́ fọjọ́ mẹ́ta yìí kò ṣẹ̀yìn akitiyan ààrẹ bọ́lá tinubu ààrẹ aṣíwájú bọ́lá tinubu ní ti rere dájú pé ètò ẹ̀kọ́ tó oúnjẹ aṣaralóore wà fáwọn akẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni babatunde ohunpẹ̀ tó ṣe lálàyé wípé lára àwọn ohun tí wọ́n pín fáwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí láàrin ọjọ́ mẹ́ta yìí ni a ti rí ìyẹ̀fun mílíìkì oúnjẹ aṣaralóore àwọn ohun àdídùn àti bẹ́ẹ̀ lọ sọ ọ́ di mímọ̀ pé àwọn oúnjẹ wọ̀nyí yóò túmọ̀ jẹ́ kí ọpọlọ àwọn ọmọ wọ̀nyí jí pépé sí ètò ẹ̀kọ́ wọn ni o
1: àwà president ilé ìfàwà aṣíwájú bọ́lá àmì tinubu tó wọ́n ní program yẹn gangan pẹ̀lú àwọn ni wọ́n nífẹ̀ẹ́ ìtọmọdé àtàbí ìjọba wọn wọ́n lè rí pé láti ṣètò fún àwọn ọmọ yẹn láti rí pé àwọn náà wọ́n fìdí government wọn nítorí ẹ tó wá dálé pé àwọn ọmọ tó ń kàwé ní àwọn wọn nídìí àwọn àjẹsára kan tó lẹ́yìn bó ń pè ní balance diet bí adáwo tí wọ́n pín ẹjọ́ mẹ́ta tá a fi ṣe ètò yìí wọ́n rí pé ara nǹkan tí ọmọ gbọ́dọ̀ ní lára
0: ọgbẹ́ni bàbá tó dé òǹkọ̀ wá ké sí àwọn tó rí jàjẹ́ láwùjọ láti sọwọ́pọ̀ pẹ̀lú ìjọba ní ti ṣíṣe àgbélárugẹ irúfẹ́ ètò báyìí bẹ́ẹ̀ ló sì ń ṣèlérí ìtẹ̀síwájú ètò ọ̀hún fáwọn akẹ́kọ̀ọ́ nípa fífún wọn lóúnjẹ aṣaralóore lóòrèkóòrè àwọn alákòóso ìjọba agbègbè ìdàgbàsókè àpápá ìgànmọ́ ti tanimọ́ ìpinnu wọn ní ti ṣíṣíṣẹ́ rí pé ètò ìgbàgbára wọ ni àwọn èèyàn agbègbè ìgbèríko pàápàá jùlọ wà ní gbogbo ìgbà fún ìdàgbàsókè àti wípé ìdàgbàsókè tó lọ rìn túbọ̀ lè dé bá àwọn èèyàn agbègbè wọ̀nyí nígbà tó sọ̀rọ̀ níbi ètò kan èyí tí wọ́n ṣe nígbà lákò tó ń bá àwọn tí wọ́n jẹ aya alága ìyẹn ẹgbẹ́ aya alága ìjọba ìbílẹ̀ gbogbo nípínlẹ̀ èkó níbi sọ̀rọ̀ níbi ètò ìgbàgbára wọn nìkan èyí tí ó wáyé ní agbègbè ìjọra ẹni tó jẹ́ alága ìjọba agbègbè ìdàgbàsókè àpápá ìgànmú ọ̀gbẹ́ni saliu jimoh ṣàpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí ètò èyí tí ó wà látọwọ́ aya rẹ̀ lẹ́yìn tó sì ń sọ di mímọ̀ o wípé ètò yìí jẹ́ ètò tí ó túnbọ̀ mú ìgbé ayé rọrùn sí fáwọn èèyàn agbègbè ìgbèríko bákan náà ó ṣe lálàyé wípé àwọn tí wọ́n jàǹfààní ètò ọ̀hún ni wọ́n wá o láti ẹ̀ka kọ̀ọ̀kan tó sì jẹ́ wípé wọ́n mú wọn ní gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó rí ó ní àwọn tó jàǹfààní ètò ẹ̀kọ́ ni níṣẹ́ àti irinṣẹ́ ni wọ́n ti kọ́ níṣẹ́ ìyẹn iṣẹ́ ọwọ́ tí wọ́n sì fún wọn ní àwọn irinṣẹ́ tí ó yẹ
2: ẹwọ́ gbẹ́ láàrin àwọn ará ìlú wa nítorí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n kọ́ṣẹ́ àwọn òbí wọn ní àǹfààní àti lè ra irinṣẹ́ fún wọn àwọn arí pé ọ̀rọ̀ ìbálẹ̀ ti gbà láti ràn wọ́n lọ́wọ́ ní tí a lọ sí tí wọ́n ti kọ́ṣẹ́ káàbìrì àwọn akẹ́kọ̀ọ́ ti kọ́ṣẹ́ láti ọdún méjì mẹ́ta tí àwọn òbí wọn sì ń kọ́ máa ṣe jọ ẹ máa ń bẹ̀ àwọn aláṣà káàkiri aṣàwọ́n ní àdírẹ́sà aṣàwọ́n ní tẹ́lọ̀ aṣàwọ́n ní kápẹ́ńtà tí wọ́n ṣètò ẹ̀kúnwó fáwọn ìyá wa tó ń ta ọjà káàkiri ọjà wa ẹnì kọ̀ọ̀kan a fi 100,000 kún ọjà wọn.
0: nigba to soro aya alaga ijoba gbedagba soke ojojo arabire abi nbola odun bako so pe to igbagbara woni je eto kan leyi to tun ba ba nse agbelaruge ati mu bi won idagba soke bayi ke yi isakoso be lo si tun ma mu idagba soke ba awujo ni ti re aya alaga ijoba gbedagba soke apapa igonmu alaja akike lomo laye ni jimo so pe pataki agbekale eto yi ni lati se lowo we shakoso oko
3: ojo ti agbe kale yi ki se fun ayi ni ko gbogbo yawo alaga Lagos state patapata lati olori wa yawo governor wa awon ni won fi ipin ilele tori mama wa sinoto oluremi sinubu ni a ti bere si kejo ijokoyi lati ma ru awon obirin ni agbara lati pe afẹ ki obirin kokan ko je liability fun oko e
0: wa so di mimo wi pe isakoso oko tohun pelu ilolowo awon agbegbegbe ni tun ba gbegbe dagba soke ohun yo te so ajo ni ti sisise re wi pe won polongo eto ibo bawon eyan yo se dibo lekan si fun are parliament tinubu to fi mo dokita kadri yamza to ba femi gege bi gomina yi pinle eko nibayi ti ile iwosan St. Ives specialist hospital pe ogbon odun awon alase ile iwosan ohun ti se ileri eto ilera to jire fawon obirin ogowore ati awon molebi to fi mo gbogbo onibara ile iwosan ohun nigba to n soro nibi ipade iroyin eyi ti won fi sami ayeye ogbon odun ohun oga agba ile iwosan Ives dokita babatunde oke wale salaye wipe ile iwosan ohun eyi to bere ise lojo kewa osu keje odun 1996 ni ojule kerinle logbon yen 34 aromire avenue adeni jones ikeja ni gbogi ise re da lori ipese iwosan to peye fawon obirin to fi mo ogowore ati won mo awon mo lebi owoye wi pe lati igba na ni ile iwosan ohun tin gberegejige si be lo si tini o le le ise re si ojule kejila salvation road ikeja pelu eka ile iwosan na si awon agbegbe bi ikoyi akowonjo first act eko atlantic abeokuta ati awon ibomi be ju eto ilera awon obirin ati ogowere lo oga agba ohun salaye wi pe eto ilera ibise ati iresi ti eyi ta mo si IVF fawon obirin to n wa omo je ohun kan gbogi ti ile iwosan ohun tun gunle julo nigba to n soro lori eto olose kan ohun odari oga eto ilera ile iwosan ohun arabirin oluwabusola ajibola so pe eto ohun to bere pelu eto lolokan ojo kan ni o tesiwaju loni pelu asale apeje gala night gbajugbaja ibi igbafẹ ta mo si city gate eyi ti isakoso are Bola Tinubu gunle lori ti won se atunto re nilu Abuja ni won ti sibo yi o nibi eto sisi so loju ohun are Bola Tinubu sulaye wi pe pataki igbese ye ni lati tumo le gbe orilede ye lo baju se lawon orilede agbaye ta ba so nipa ibi igbafẹ lorilede Nigeria are Bola Tinubu eni ti aya re arabirin oluremi Tinubu soju fun sapejuwe eto ohun gege bi eto ti yo tumo serunwo fun eto igbafẹ orilede Nigeria iroyin apapo le n gbo lati le se radio Bond FM 92.9 onigbongbo ikeja nipa

bo padà ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Àjọ tó rí sí wa níwọ̀de lórílẹ̀-èdè yìí ti ṣe àfọ̀rọ̀wọ́ lórí ètò ìforúkọsílẹ̀ láti gba fíìsà orílẹ̀-èdè US lórí ẹ̀rọ ayélujára o. Àtẹ̀jáde kan látọwọ́ agbẹnusọ àjọ ọ̀hún ọ̀gbẹ́ni Akínṣọlá Akínlábí sọ pé ní báyìí ilé-iṣẹ́ àjọ ọ̀hún ti pàṣẹ kí gbogbo àwọn tó fẹ́ forúkọsílẹ̀ wá sí ilé-iṣẹ́ àjọ náà tààràtààrà ni o. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wà fáwọn tó fẹ́ forúkọsílẹ̀ láti gba fíìsà ọ̀hún ní pàtàkì ìgbésẹ̀ ọ̀hún ni láti má ṣe jẹ́ kí ìwà màdàrú ó fojú hàn nínú èyíkéyìí ìgbésẹ̀ ilé-iṣẹ́ àjọ ọ̀hún. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìwé ṣọwọ́ o sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa léyìí tó fi ń bèèrè fún ìbuwọ́lu òfin tí yóò rọ̀ mọ́ àtúntò ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ girama gbogbo lórílẹ̀-èdè yìí nínú ìwé tó fi ṣọwọ́ sílẹ̀-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún. Ààrẹ Bọ́lá Tinubu sọ pé ìgbésẹ̀ yìí ló wà ní ìbámu pẹ̀lú èròngbà ìṣàkóso tòun ní ti ṣiṣẹ́ wá ìdàgbàsókè tó lọ́rìn fẹ́ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí ṣáájú ní ìgbìmọ̀ ìṣàkóso orílẹ̀-èdè yìí tí bó wá lu ìwé òfin yìí lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹrin ọdún yìí níbi ìpàdé ìgbìmọ̀ ọ̀hún èyí tó wáyé nílùú Àbújá. Ìwé ọ̀hún èyí tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa Godswill Akpabioka ṣetí gbọ́ àwọn ọmọlẹ́gbọ́n aṣòfin náà ló ṣe lálàyé wípé tí tó bá ti di òfin tán yóò túnbọ̀ mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa Godswill Akpabio ti rọ àwọn ìgbìmọ̀ ìṣàkóso tó a mọ̀ sí President Bola Tinubu Door to Door Movement láti má ṣe jẹ́ kó jẹ́ wípé ètò ìpolongo bí ààrẹ yóò ṣe padà wọlé nìkan ni wọn yóò ṣe o fún bí wọ́n ṣe yàn wọ́n yìí lásìkò ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ṣùgbọ́n kí wọ́n túbọ̀ ṣiṣẹ́ wá ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin Godswill Akpabio sọ èyí lákòókò tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ó ṣe pàtàkì láti ṣe ìyẹn nítorí pé ó jẹ́ ìgbésẹ̀ tí yóò túnbọ̀ ṣe ìrànwọ́ fún èyíkéyìí ìṣèjọba tòun ìṣàkóso lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ará agọ́lọ̀ ìdàgbàsókè ló jẹ́ nítorí náà sáípà tirẹ̀ yóò ṣe ṣe ká tó rìnrìn wá sópin ẹgbọ́n àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ìjọba ìbílẹ̀ Bàdágìrì ṣètò ìfọ̀wọ́n akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lóúnjẹ ọ̀fẹ́ fọjọ́ mẹ́ta gbáko. Ìjọba àpapọ̀ ṣíṣọ́ lójú ibi ìgbafẹ́ City Gate ìyẹn àtúnkọ́ rẹ̀ lónìí pẹ̀rẹ̀wò. Àmú ìròyìn wá fún yín láti ilé-iṣẹ́ àjọ aṣọ́bodè ìyẹn wọléwọ̀de ilé wa wípé àjọ ọ̀hún ti ṣe àfàró báyìí olórí ìforúkọsílẹ̀ láti gba fíìsà orílẹ̀-èdè US lórí ẹ̀rọ ayélujára. Bákan náà àmú ìròyìn wá fún yín wípé ààrẹ Bọ́lá Tinubu ti fi ìwé ṣọwọ́ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa léyìí tó fi ń bèèrè fún ìbuwọ́lu ìwé ọ̀hún tó ní ṣe pẹ̀lú mímú ìdàgbàsókè tó wọn àgbélárugẹ bá ètò ẹ̀kọ́ àwọn ilé-ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé-ẹ̀kọ́ girama gbogbo ní orílẹ̀-èdè yìí. Èyí ló pín ìròyìn ọ̀hún tó ti dé sí tìgbọ̀ yín láti iléeṣẹ́ rédíò Bond FM 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ Èkó. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Adéyẹmí Adésanya tó kó ìròyìn ọ̀hún jọ léde Gẹ̀ẹ́sì. Èmi pẹ̀ndo Francis Mo ti tìgbọ̀ yín léde àdìbí títí nígbà míì tá a ó tún pàdé ìrèwò.

tattaunawa ke kasancewa tsakanin

يا رب المستعان من كل ما تعصي لنا واغفر لنا اللهم ضياعك الكريم.

吧。

يسمع منها

adım getirmeyi mutlaka yapar. Thank you.

తిమ్మట వ్యక్తం చిన్నది ما

wato zaman da iya ka azanke.

Bueno, vamos a hacer esa muy

عندنا هذا المنهج كله. لا ما تبني ولا باتي في شيء يمكن ان يكون

Thank you.

Ọlọ́run lọba tó dá wa tó mọ wa tó mọ wa tó ṣẹ̀dá tó mọ ohun tá a máa jẹ́ tó mọ ọ̀nà tá a máa gbà tá a fi máa débi tá a ń lọ òun náà láà ṣe máa bẹ́ẹ̀ àdúrà ló lè ṣe o kò sí nǹkan mi àfàdúrà lẹ́yìn àdúrà àdúrà náà ti ká wá ní sùúrù báyìí ẹni tó bá ń gbàdúrà tó fẹ́ kọ́ lọ́dọ̀ ọlọ́ ó mọ ń ní sùúrù ni kọ́lọ́run kò ṣe rọrùn fún wa ẹ̀ẹ́dẹ́gẹ́ bí aago náà ṣe mu ní kọ́gọ́bẹ̀ á máa lọ sórí ètò tí ọpọ́n súpọ̀ níléeṣẹ́ Bond FM 92.9 ètò àlìdáyà eléyìí tí àwọn ẹgbẹ́ obìnrin rere Muminous Organization ètò ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ ẹ jẹ́ ká tún lọ gbóhun tí wọ́n ní fún wa lénìí bismillah àgbọ́dúnú o

Ṣe àwọn obìnrin lọ́nfà mí gbogbo ọjọ́ ìtumọ̀ náà ni ẹ máa bá wa pàdé.

Because you are

0: العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اما بعد الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على اشرف المرسلين سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم اجمعين امين اداكو فنوبا وباتي تشوادي اوسيي ọlọ́lọ́n ọ̀bọ̀ orí ẹni ẹgbẹ́ tán ikú máa bá aṣíwájú ẹ̀dá ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam àwọn aráalé àtàwọn tí wọ́n tẹ̀lé ojú pọ̀ ní ti di ojú ẹ̀sùn ní ọ̀sẹ̀ ní méjì sẹ́yìn tá a ti ń sọ̀rọ̀ nípa àwọn àti lórí àkọlé pé ìdára wa gẹ́gẹ́ bí wọn ṣùgbọ́n ní àwùjọ ìlú pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi nǹkan tí wọ́n ṣẹlẹ̀ láwùjọ wa ọlọ́run ẹ̀ kí ayé gbé wa lọ kó má jẹ́ ká pàdánù àlùkìyàmù nínú ìní a máa tún máa tẹ̀síwájú lórí àkọlé yìí ọlọ́run wa kó gbà ní ìbádà fún wa kó fún wa sọ kó dẹ̀dẹ̀ kí agbóye ju bí a ṣe fẹ́ yànnà ẹ̀ lọ ọlọ́run wa ṣàṣe lọ́run fún wa ní ìní a máa sọ̀rọ̀ lórí àwọn ọ̀ràn bí a ṣe lè mú àwọn ète ara wa náà alhamdulillah báwo ni a ṣe lè lépa àwọn ààlà àti ètò ìgbésí ayé ẹni tí kìí ṣe pé èèyàn máa mú ojúṣe ti ọlọ́run máa ní kẹlá kúrò mọ́ nǹkan tó ṣe pàtàkì láàrin ẹ̀sìn wa àti ètò ìgbésí ayé wa ni pé ó yẹ kí ẹ̀sìn jẹ́ ìpìlẹ̀ fún wa tẹ́sìn bá ti jẹ́ ìpìlẹ̀ fún wa àwọn ètò ìgbésí ayé mi máa wá dúró lé lórí bó ṣe yẹ kí ìgbésí ayé mùsùlùmí jẹ́ nìyẹn títàwọn ìdìbà ti rìn tí ẹ̀sìn bá ti dúró déédé lára wa àwọn ètò ìgbésí ayé mi ọmọ wa dúró lé lórí bẹ́ẹ̀ ló ṣe kó rí àkọ́kọ́ nǹkan tí ó yẹ ká mójútó ni ìbéèrè lórí pé kí ni èrò ọkọ̀ wa sí ẹ̀sìn wa tí a bá ti mọ̀ dájú pé a fẹ́ mójútó ẹ̀sìn ta dẹ̀ ti mọ̀ pé ẹ̀sìn jẹ́ ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ gbogbo nǹkan tí a fẹ́ ṣe ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba wa òun làkọ́kọ́ ta dẹ̀ fẹ́ fi àwọn nǹkan mí mọ́ni lórí alámọ̀bẹ̀rẹ̀ kí ni báwo ni ẹ̀sìn ṣe sọ pé ká ṣe báwo ni àwọn nǹkan tí a fẹ́ gbé lórí ẹ̀sìn yìí báwo ni ó ṣe máa bá àṣẹ ọlọ́run ọba mu gbogbo nǹkan tá a fẹ́ ṣe pátápátá la gbọ́dọ̀ lo èròngbà wa torí pé àníwò àmọ́ fún wa sàn sàn tó fún wa pé ìnàmọ́ la àmọ́ bìnníyàt àníwò wa gbọ́dọ̀ dúró dédé lórí pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe bá a ṣe fẹ́ wọṣọ ni bá a ṣe fẹ́ jẹun ni bá a ṣe fẹ́ gbogbo nǹkan tá a fẹ́ ṣe pátápátá nínú ìgbésí ayé kódà tó fi mú bá a ṣe fẹ́ sí òkun bá a ṣe fẹ́ sanwó lọ́lé ọkọ bá a ṣe fẹ́ tọ́ wọn ìwà nǹkan yìí a gbọ́dọ̀ ṣe níbàámu pẹ̀lú àṣẹ ọlọ́run sọ àníyàn wa ló gbọ́dọ̀ kọ́kọ́ dúró déédéé tó ní wọn bá ti dúró ìwà nǹkan yìí kọ́ a máa tẹ̀lé ní gbogbo ìbàdàn la gbọ́dọ̀ máa yà níyàn ẹ̀wò kò ṣe pé torí pé a ti ṣe fúngbà bí àwa wò pé àníyàn mi dá níbẹ̀ rè torí pé láàrin méjì ṣẹ̀tọ́n kò fi wá sílẹ̀ kọ́nà yà wá yà kó yíya òun náà yà wá kó yà wá náà yà kò fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ó lè dá níyàn wá rú látara pé bóyá ẹni ta ṣe nǹkan bóyá nǹkan ta torí ẹ̀ ṣe nǹkan ìkọ̀yìn àbí bóyá àwọn àǹfààní kan ta tí wọ́n rí àwọn sọ pé bóyá torí ìdíbà ìlà ṣe ṣe ká ṣe nítorí tọ́lọ́ máa ká dé máa yà níyàn ẹ̀rọ ní gbogbo ìgbà ká máa tún ṣe báwo ni ètò ayé nìyẹn tó ṣe máa jẹ́ kí n súnmọ́ náà bá ètò ìtọ́lọ́ ọba ni mo ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tábá dẹ̀ ṣe ká máa retí ẹ̀sùn láti ọ̀dọ̀ náà bá ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú ká mójútó yẹn àníyàn wá gbọ́dọ̀ gbèrè gbèrè ohun tí a dẹ̀ tún fẹ́ ṣe náà nítorí pé ọlọ́run ká máa fi ọlọ́run bá síwájú ní àkọ́kọ́ ní gbogbo nǹkan tá a fẹ́ ṣe ká ṣàdúrà wọ ọlọ́run nǹkan tí mo fẹ́ ṣe nítorí tiẹ̀ màmí lọ́wọ́ má dà níyàn ní lójú ọ̀nà pé kí n ṣe láti fi ògùn rí yọ nínú ọlọ́run gbogbo nǹkan tí màá ṣe ẹsẹ̀ tí màá gbé ọwọ́ tí màá gbé ọ̀rọ̀ tí màá sọ ṣe títí màá ṣe jẹ́ kó bá ìbámu pẹ̀lú àṣẹ ìwọ ọlọ́run ba àti sínú àlejò àwọn ọmọ sàn sálá eléyìí òun ni nǹkan tó yẹ ká tún lójú nítorí náà àṣeyọrí kìí ṣe pé ènìyàn ṣàṣeyọrí nínú gbogbo nǹkan tó fẹ́ o ìjákulẹ̀ máa wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí ní ọ̀pọ̀ ìgbà gan ṣùgbọ́n tí o bá ti fi àwọn ojúṣe rẹ sílẹ̀ tó o ṣe tó o dẹ̀ tún ṣọ́ ìwọ náà ma o máa ń jẹ́ kí wọn kùnà pátápátá yìí kí o tó bẹ̀rẹ̀ sí ní lépa àwọn àfojúsùn rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ní dájú pé òun ṣọ́sọ̀ láàrẹ lẹ́yìn táníyàn ẹ ti da ètò ìṣọ́sọ̀ láàrẹ àsìkò tó ń kírun irun ìṣọ̀lá takanat alifasari ọ̀lọ́nkà àsìkò owó ṣe pàtàkì àsìkò tó yẹ ká kí lásìkò káṣọ ṣáàkì wa dáadáa àkàmàbẹ̀ lọ́ra ṣé kókó mi dúró dáadáa ṣé dúró mi dúró dáadáa ṣé mo ṣe lé dáadáa ṣé mo ṣe lé dáadáa ká máa ṣọ má ṣe ń bèrè lọ́wọ́ ká máa bèrè lọ́wọ́ ẹlòmíì náà torí dáwà ṣiṣẹ́ ó dàgẹ́gẹ́ bí ọlọ́pàá ni a máa sọ ẹ jù ẹ bá mi wo kíní bá mi ṣe báyìí.
1: Ìdájú pé ìbáṣepọ̀ rẹ pẹ̀lú aláàánú lágbára sí ní gbogbo ìgbà. Kí ni ìdọ̀má jẹ́ kó máa lágbára sí ní pé àwùjọ tó ń wà máa ṣàwọn ẹni mo máa ń tọ́ ẹ̀kí ń ṣe dáadáa ẹlòmíì náà tún fẹ́ máa ṣàwọn àwọn kọ́ṣe tẹ́ ẹ̀ ṣe bí ẹni yẹn ṣe wá ṣàwọn kọ́ṣe ẹ̀yìn tún máa gbà ládá. Má ṣe gbàgbé ẹ̀tọ́ ẹbí ó da nǹkan báyìí ni ó yẹ ká ṣe yẹ ká ṣe ní ìbámu pẹ̀lú àṣẹ ọlọ́run kò ní ṣe nǹkan tó takò àṣẹ ọlọ́run kò ní ṣe nǹkan tó bá ti tẹ̀lé tó bá ti takò àṣẹ ọlọ́run ẹ má bínú mi lè ṣe lè ilé mo lè ṣe ọlọ́run bá fẹ́ kí n ṣe lè tó jẹ́ pé ìbáṣepọ̀ wa a máa ń jẹ́ nítorí tọ́lọ́run bá jẹ́ kí ìwà rẹ ṣàfihàn àwọn ìlànà islam ìlànà ẹ̀sìn nínú gbogbo ìsọ̀rọ̀ sí ẹ̀ kódà káwọn ọmọ fi sọ pé ìsọ̀rọ̀ sí ẹ̀ lọ́jọ́ kan mo rántí ọmọ ọkùnrin kan ṣe nǹkan kan ìyẹn fẹ́ sọ̀rọ̀ bá ní ọlọ́run fire fún ẹ nǹkan tí wọ́n retí lọ́wọ́ wa nìyẹn o ẹnìkan wá sọ pé òun ti rò pé lọ́wọ́ máa ṣépè ni ṣùgbọ́n torí pé ẹ̀sìn wa ẹ̀sìn tó ní lànà ni a ní ṣépè a ní dáṣàkáṣà àwọn nǹkan tí ò bá yẹ kán bá lẹ́nu àwọn nígbà ìwà títí ò bá yẹ kán níkọ̀ọ̀ ní gbangba a máa ṣọ ètò kọ́kọ́ ò gbọ́dọ̀ dá ètò ẹ̀sìn wa rúmọ́ wa lọ́wọ́ torí pé kì í ṣe àṣeyọrí tòótọ́ o tí ètò ayé tó bá da ètò ẹ̀sìn mọ́yàn rú lọ́wọ́ kì í ṣe àṣeyọrí gbà pé àwọn àkókò ìgbé ayé yàtọ̀ sí ara wọn àsìkò máa ń yàtọ̀ àwọn àkókò kan lè jẹ́ fún ìkẹ́kọ̀ọ́ pẹ̀lú ìfarapa púpọ̀ ìgbà míì ìyà àìṣedédé oríṣiríṣi nǹkan ló máa dojú kọ wá ìgbà míì ìdàgbàsókè nínú iṣẹ́ wa máa fojú hàn títọ́jú àwọn òbí wa ìránṣẹ́ sí àwùjọ ìgbéyà àrùn ṣe ta lè ṣe fáwọn èèyàn láwùjọ ta lè fi ràn wọ́n lọ́wọ́ kì í ṣe gbogbo ètò náà ni a gbọ́dọ̀ sá kò ń ṣe gbogbo gbogbo ètò náà la máa ṣe láṣẹ parí lẹ́ẹ̀kan náà ọlọ́run bá mú fẹ́ sí iṣẹ́ tó kéré ṣùgbọ́n tó dédé ọdún náà ni mùsùlùmí máa fi ń lo ìgbésí ayé ìyẹn máa lo ìgbésí ayé pé báwo ni ọlọ́run ṣe fẹ́ báwo ló ṣe kì í ṣe níwọ̀n bá tọ́lọ́run bẹ̀rẹ̀ bá níyàn yàn táàdì màmá tún àníyàn wá ṣe gẹ́gẹ́ bá ṣe sọ níbẹ̀rẹ̀ bákan náà ni pé a mọ́ máa ṣe gbogbo ètò ta fẹ́ ṣe pẹ̀lú tàwákùn ìgbéra lọ́lọ́run ọba àti torí tọ́lọ́run bá nìkan a máa ṣiṣẹ́ takuntakun lórí àwọn ètò tó yẹ ká ṣe a máa gbà mọ̀ràn lọ́wọ́ àwọn tá a mọ̀ pé wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba a máa wá ìmọ̀ a máa gbé àwọn ìgbésí ayé tó tọ́ àti tó yẹ bí ó jẹ́ pé ní gbogbo ìgbà lọ́mọ máa fi mọ̀ pé àbájáde nǹkan tá à ń ṣe ìṣọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí tàwákùn tá a máa ní ìgbéra lọ́lọ́run bá wa kì í ṣe ti pé ká jókòó láìṣe nǹkankan irọ́ a máa ṣe àwọn nǹkan tó bá yẹ ká ṣe àwa fọ̀rọ̀ wà lé ọlọ́run bá lọ́wọ́ pé ọlọ́run bá fún wa láṣeyọrí ṣe a máa ṣàlàyé àṣeyọrí ní ọ̀nà tó tọ́ a ní dàbí àwọn ẹni ayé tó yẹ pé àwọn nǹkankan làwọn máa fi ń ṣe ìwọ̀n àṣeyọrí wọ́n máa ní tẹ́lẹ̀ yẹn bá ti ní ọrọ̀ ó ti ṣàṣeyọrí tó bá nípò ó ṣàṣeyọrí gbajúgbajà ni ó mọ rírì àwọn èèyàn ṣùgbọ́n mùsùlùmí kì í fi àwọn nǹkan yẹn ṣàṣeyọrí mùsùlùmí á fi ìtẹ́ ọlọ́run ọba lọ́rùn òun ni ìwọ̀n àṣeyọrí títí wa gẹ́gẹ́ bá ṣe sọ nípè rẹ̀ èmi ó lè ṣàṣeyọrí gidi nínú ayé ṣùgbọ́n kó pàdánù ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọlọ́run a gbọ́dọ̀ gbìyànjú pé tiwa gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹlòmíì dẹ̀ lè gbé ìgbésí ayé tó rọrùn ṣùgbọ́n tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run bá yẹn ni àbùkù wọn ẹlòmíì lè gbé ìgbésí ayé tó tún rọrùn nígbà mìíràn tó yẹ pé lọ́dọ̀ ọlọ́run bá náà àṣeyọrí ẹ̀ tún tóbi àṣeyọrí ẹ̀ náà tún tóbi ọlọ́run lè máa fi kọrin kò di dandan kọ́ lọ́run fi kàn dínkùn a gbọ́dọ̀ gbìyànjú bá ṣe máa ṣàṣeyọrí lọ́dọ̀ ọlọ́run ká ṣàṣeyọrí nínú ìgbésí ayé náà torí pé àlọ́ sàṣánú náà sọ fún wa nípa pé ká máa tọrọ dáadáa tó tọ́ sí wa nílé ayé ní ká máa tọrọ kalẹ̀ tí wọ́n gbàgbé kalẹ̀ kí á mọ̀ nítorí náà nǹkan tá a gbọ́dọ̀ máa gbéra wa ní gbogbo ìgbà ni pé ṣé nǹkan tí mo fẹ́ ṣe ṣé máa gbé mi súnmọ́ lọ àbí wàá gbé mi jùlọ sí ṣé máa ṣàǹfààní fún àwọn fún mi nílé ayé ní àbí àti ní ọjọ́ ìgbàgbé kí á mọ̀ ṣé mò ń fi ojú kan ojúṣe kankan sílẹ̀ láì ṣe nítorí àwọn ètò tí mò ń ṣe ṣé mo lè lépa àwọn nǹkan tí mò ń ṣe yìí lọ́nà àláì tí wọ́n pé inú ọlọ́run bá dùn sí mi gẹ́gẹ́ bá ṣe ṣàpèjúwe pé àwọn ẹ̀rọ ayélujára tá à ń lò yẹn náà a lè lé pẹ̀lú òfin ọlọ́run náà kí àdẹ̀ ní kọsẹ̀ nǹkan yìí ṣó tọ́ sí mi gẹ́gẹ́ bí mùsùlùmí láti máa dé lórí ayélujára kò tọ́ ọ̀dà mẹ̀mí dún báwo ni mo ṣe lè ṣe àwọn nǹkan mo lè pé lórí ọjà mi láì fojú hàn mo lè ṣe àwọn nǹkan kan àwọn nǹkan tí ò yẹ tí ò tọ́ láti ṣe mo ní ṣe lórí ẹ̀rọ ayélujára nǹkan tọ́lọ́run bá fẹ́ máa ṣe máa polongo ẹ̀sìn àwọn nǹkan máa ṣe ìrántí fáwọn èèyàn aláwọn olùmọ̀ wa tí wọ́n ń ṣe wáàsí tó yẹ pé àwọn nǹkan kéékèèkéékèèkéé míì ó tún gbèsè ayé àwọn èèyàn ṣe ní ti dáadáa àwọn nǹkan yẹn làwa náà lè máa ṣe àlùbáwọn tá a bá kale ma fi awon nkan ti ko pa mo ipele ka wa ma fi ronse ka kiri lara lere ale le ja awon nkan ta ba mo pe ah kini ma sha bani fa won ni ka fi ronse awon ore ti a ba mo ni pe ka ma fi sowo ka kiri pe ah e bi le se kiri o ka ma sha won lona mo ta ma ni a lo sa san goni ka ma toro eh in ma ni afi am mo to ma se ni lanfani la dis kon to iban oro to mo wa amalan mutaqabbala so agboro je yan ko pe iko ta ba nse ka ma mo pe o nba ona olohun ba mu to ba do gbe dan ke mo se to ba do da da won ko ta nse ba o la se ma bara wa si se ti wa fi won pe a pelu gbo mo to mo eri bo won se da si se nu wa ma do si ni ni ka ma wo ka ni fe sha e si a se ori to ma gbo wa o ba njo no gba dera ko ma se lo won kokon wa a se ori to ma le wa ni kun ni mo ba won ma gba ba se bo ri no a fun ni mo tun se dada larojo eh aye o da mu fun wa ani ke mo go o to aso ni dada mu ani fe si asiyore ni mo ni dara julo ninu awon gbogbo nko insan ti won pe ni we si insan ni eko wa ani insan ta ni asiyore to peye a excellent a university de ni o mo fe ni excellent mo fe ni asiyore to ga sugbon a gboro de nko to pe awon fi to aye a fi dan ke mo ni mo se so mo bere ni pe ki esin je ipinle gbogbo nkan ko je foundation ko je ipinle gbogbo ka wa mo eto aye wa ilori ẹni ta ma rìnà pọ abe àwa náà ka ma je sáwàdì nkan to ma n da esin lo mawo eyan lọwọ bakan naa ni pe gbogbo eto gbesi aye ta ma ma wa náà ko jẹ ara pẹlu aṣọ ọlọrun

out.

0: والسلام على سيدنا محمد وعلى آل محمد وسلم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. أدعو فن ألوان ألوان بالله. إني تي أشيلي ربوا. لا تيني كاتو قادي لوري توني توا بيت المسلم. نيكاني بوند فم 92.9. شو بعوفي كتوني. Ni ati ma yanju awon ti o ba fe dabi eni pe ko yi wa to ninu esin ti a fe ni imo siwaju si ti awon olumo wa yes ma da wa lo lokoko eje ma la wa loye lori awon ti a ti gbo yi ta ti gbo ri ṣugbọn ti alaye won ti ko yi wa to abi awon kan ti je pe a o ti gbo as ti fe mo nipa e ninu esin awon jomo National Broadcast Academy at Bond FM 92.9 ni won se agbekale eto betul muslim yi ni ayoba wa agba imam azan adele atugo awon ti won je oluku won lapapo mo abul fatah abul jafar mo ibn abul latif ola to bi mo mo se won la oye di oko gbo ati ajo bo ntokun eto na agba gbe sheki aku abu abdalla alaji bravo to gbo afa afa kozu afa Abdulwasi Salahuddin orúkọ tí èmi jẹ́ Ajab Alkisa Ipola Ibrahim náà ni olóòtú olóòtú àgbà ní Alhaji Maruf Adébéjì Olúyege. Insha Allah lẹ́ni àwọn ìlànàfàní láti gbọ́ kútúbà fún ìdíga tàbí ìkejì tó bá di ọjọ́ kẹjọ insha Allah ẹ̀rọ pàdé àwọn ìmáàmù wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwọn olùmọ̀ tí wọ́n fi ran wa kó tó di pé a ó máa bẹ̀rẹ̀ sí ni máa gba ìpè yí ká tó ṣiṣẹ́ rọ̀ 0706316916 lójú òpó tí ẹ máa láǹfààní láti pè sí 0706316916 àwọn afọ́wà ní ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ má ṣe fi ara ní ọmọlàkejì yín ẹ̀yìn náà sì má gbà kí ẹnikẹ́ni kí o fara ní yín tó bá rí bẹ́ẹ̀ a ti wà nínú òjò òjò ńlá eléyìí tí ó melẹ̀ tètè láti aago mẹ́fà bí nǹkan tó ti bẹ̀rẹ̀ lákòókò lágbègbè òṣòjì táwa wà yìí wọn ò lè sọ àdúgbò tí wẹ́liwẹ́liwẹ́liwẹ́li ló ń ṣe nínú àkókò báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tí wọ́n nígbàgbọ́ pé àwọn òfẹ́ sanwó akólẹ̀ àwọn ẹlòmíín tó jẹ́ pé bóyá wọ́n ní akólẹ̀ kò wá sí àdúgbò tàwọn gbogbo ìdọ̀tí eléyìí tí wọ́n bá lò nínú ilé nínú ọjà ó di wuti nínú ọ̀gbàrá ó di wuti nínú kòtò ìdáminù ó di wuti ní kànà tó wà ládùúgbò wọn àwọn míì tí ojú odò súnmọ́ wọn ó di wuti nínú odò yẹn àwọn jàǹbá tí àwọn kinní yìí tí ó ń kó bá àwùjọ ìkíní ni pé omi omi yalé àgbàrá ya ìgboro ẹlẹ́ẹ̀kejì ó ń ba omi tí a mu ó ń bà wọ́ jẹ́ ilé máa wo pé pure water lẹ́ mu bottle water lẹ́ mu water dispenser ló ń pọnmi tí ẹ̀yìn mu fún yín àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ ti yẹ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n wọnú ilẹ̀ tó ń pèsè omi fún wa lọ à ń pẹja lódò à ń jẹ́ àti àwọn aburú mi bẹ́ẹ̀ bí àwọn onítò ìlera gbọ́n ti sọ ànábì ni ẹ mọ́ fara ni ọmọlàkejì yín ẹ sì mọ́ gbà kì í ẹnikẹ́ni tí ó fara yín. Ẹ jẹ́ kí aro tàwọn onílé tí omi yóò ya wọlé wọn nígbà tí agbára òjò tí ó bá rí ọ̀nà lọ. Ẹ jẹ́ ká wo ti àwọn àjàkálẹ̀ àrùn tí àwọn ìṣe àti ìwà wa yìí tí ó lè bí ní àwọn agbègbè wa. Ẹ mọ̀ jẹ́ kí a fara nira wa ká sì mọ̀ fi ara ní ọmọlàkejì. Ó lè jẹ́ bí ìnira àti fitna fún àwọn alábàágbé wa wọn ní ẹgbẹ́ kájílẹ̀ sí. Ṣéèkì Akubu náà ni àjọ ìṣètò fún tí ní ìṣá àlà, wọ́n máa darapọ̀ mọ́ wa lójú òpó 07063161916 07063161916 07063161916 náà ni ojú òpó tí ẹ láǹfààní láti pèsè fún ti ìrọ̀lẹ́ ìpínlẹ̀. Ẹ bèrè àwọn tí ò bá yẹyin tó nínú ẹ̀sìn kí àwọn olùmọ̀ wa kí wọ́n sì máa fi sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam àti alukur'ani kẹrin kí wọ́n máa fi tù fún wa kí ọlọ́run ọba àlá kó má ṣàlàyé ṣe ní ìrọ̀rùn. Orí ètò bẹ́tù muslim náà ni a wà. Inshallah orí kan ni Bond FM 92.9 náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ wa. Bond FM rédíò alára gbàyídá bẹ́tù muslim ló ń dé sí etí ìgbọ́ yín 07063161916 07063161916 náà ni ojú òpó yẹ kí ọlọ́run ọba àlá kó ṣe ní ìrọ̀rùn fún àwọn tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ kó sì ní ọ̀rọ̀ fáyín náà tẹ́fẹ́ máa bèèrè ìbéèrè inshallah bí a ṣe ń retí ìpè 07063161916 07063161916 náà ni ojú òpó yẹ. Gẹ́gẹ́ bí ara àwọn kan tí àwọn olùmọ̀ wa tí wọ́n tún taari sí wa ìyẹn látọ̀dọ̀ àwọn wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Naam broda ọláyà láti ìtẹ̀rẹ̀ kí ni ìbéèrè tí ẹ ní. Kí ni ìbéèrè tí ẹ ní?
1: Àkọ́kọ́ ni pé lórí ọkùnrin mùsùlùmí tó ń ṣe kí ni ìdájọ́ ọkùnrin mùsùlùmí tó ń ṣe ṣùgbọ́n àtọkùnrin mùsùlùmí tó ń gba àtọ̀ láàrin ìdájọ́ ní ìdájọ́ rẹ̀.
0: Ẹni tí ó ń pe àtọ̀ ní tipátipá.
1: Ìyá nínú ààrẹ ló jẹ́
0: mùsùlùmí. Naam. Àti ọkùnrin tó ń ṣe ṣùgbọ́n. Naam. Kí ni ìdájọ́ àwọn broda ọláyà láti ìtẹ̀rẹ́ 07063161916 ẹ máa gbìyànjú yóò wọlé bí wẹ́líwẹ́lí òjò bá ń da network láàmú ní agbègbè yín ẹ̀yẹ sáà má dawọ́ ẹ̀ dúró torí pé ìmọ̀lólàdínì ọgbọ́n tẹ̀rí yẹn wọn ni kò gbé gbogbo aná la nílò ọgbọ́n kan gbogbo aná la nílò ìmọ̀ láti jẹ́ kí ẹ̀sìn yìí kó túbọ̀ rọrùn fún wa. Ẹ̀sìn islam kì í ṣe nǹkan tí yankan máa ń lo àgbékalẹ̀ ọgbọ́n orí. Salamu alaykum. Ẹ bá ń gbóhùn sókè Bond FM lẹ́wàá.

0: Afa. Na Afa bile ti gas ma folu ko osodi. Inu Akbar ati Akbar. Okay, na jazakumullah khaira. Sheikh Abdullatif lati Oshodi. Assalamu alaikum. Urugo abi tajin pe wa. Ustaz Adisa lati Oshodi. Adisa kini? Adisa Mustafa. Muhammad Mustafa. Naam, kini biri? Naam. Àwọn bá yín lórí ìrún àwọn alọ́ndá tí wọ́n kí lọ́tọ̀. Bóyá a tún gbé ìpè ní bóyá ká máa retí ìpè látọ̀dọ̀ Sheikh Yakubu Abu Abdullah tí wọ́n wá dáhùn sí àwọn ìbéèrè yẹn. Inshallah Sheikh Yakubu à ń retí láti ọ̀dọ̀ yín. Ìbéèrè àkọ́kọ́ wọn ni aburúwo ló wà nínú mùsùlùmí tó ń ṣe ṣìná, ìjìyàwó ló wà fún mùsùlùmí tó ń ṣe ṣìná. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ẹni tó ń fi agídí pé àtọ̀jáde lára rẹ̀ ìjìyàwó ló wà fún. Sàwọn aleikum.
1: Aleikum salaam wa rahmatulahi wa barakatuh. Alhamdulilah wa salatu wa salaam ala rasulillahi wa ala alihi wa sahbati ajma'in. Arba fun olohun.
0: Alhamdulilah.
1: Shia salatu fun anabiwa Muhammad
0: sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam.
1: Aláìgbà wọn lásìkò ná àwọn ìbéèrè yẹn jìn díẹ̀ kí wọ́n mú ní ṣókíṣókí ẹgbẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí ẹ̀rọ anábẹ̀ Muhammad sọ̀rọ̀ wàlá àdìrọ̀ rẹ̀ náà sìkò láwọn lè àwọn sídìkò padà pé ṣe fún ara yín àfún ẹ má jẹ́ kí ìnira máa ṣẹlẹ̀ owó pamọ́ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú pé ká má jẹ́ kí n tí yóò máa fa ìnira kó máa ṣe àwọn ẹ̀dá ádámù kí n ṣe mùsùlùmí nìkan gbogbo ẹ̀dá ádámù ká má fa kó máa ṣe torí gbogbo ẹ̀dá wá lè ní lára bóyá nǹkan tẹ́ ẹ ṣe ló fa tí agbára omi tó fi wọlé tí ìnira ti wá bá tó fọ ọlọ́run abẹ́rẹ́ lọ́wọ́ ní kálukú lọ́jà lókè yàmà lọ́nàbí ká mọ̀ pé ní lọ gbẹgbẹsẹ̀ kan lálùkí àwọn pé mo fẹ́ lọ báyìí kí n máa wà lọ́jọ́ náà láti dábá dáhùn ní inú ìbéèrè yẹn ni pé àwọn tó nira láyé báwo ló ṣe bí àbùkátà wọn ó sì nira àti rí ọbọ bí àbùkátà tábà ṣe ń tuka gbìyànjú èyí máa tẹlófin ọlọ́run bá ní ka tẹlófin tiẹ̀ wa atọ́rùláà wà ti rẹ̀ rọ̀ṣúù lọ́wọ́ ó lè láàrin ní kú àwọn olórí wa náà ní ká tó tẹ̀lé lé ìgbà bá tẹ̀lé tó lọ́wọ́ bá so ká jẹ́ mùsùlùmí dáadáa ká sì yára lù dáadáa kọ́ lọ kí mú ṣe náà fún wa.
0: Alámọ̀ àmì.
1: Ẹ̀jẹ̀ kí n bẹ láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kí alákọ̀ọ́kọ́ pé kì í ṣe agbèrè kí ni ohun tó wà fún kì í ṣe béèrè tí ó nira lọ́pọ̀lọpọ̀ látara pé gbogbo wa náà mọ ti jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan wá bá lárúbá kan wá bá náà sọlọ pé alábì agbẹ́ni fún mi níyànjá kí n máa ṣe bó ṣe wù mí pẹ̀lú àwọn obìnrin alábì wá ní ilé fẹ́ níyànjá ṣé bó ṣe wá yẹn ṣé tó bá wọlé tó bá bá ìyá rẹ nínú ìyá.

0: ye po mo ko o ninu ni to pe yawo e ko ni awon pe ni lori alobi ni bo se ri lara won so ata se ma so ri ni ran ni beli beri akoko ipe a ma ni ni konara la ma se pelu e yala o bi omo ki e to ba se ran ni abi oko abi yawo eni ta ti won ba se so ku ti to ron ba yo so ron that's in adan so lo san ni it's terrible so go be caught when it end
1: Allah
0: kéde wa ni pe ta ba dúró sínú lógà nínú èdè Allahu wa akbar Ọlọ́run ọba àti pé òun náà ló tóbi jù ọba kan gba pé ìfẹ́ tó bá sọ bẹ́ẹ̀ wọ́n tàra àṣìṣe kò tíṣe kò tí pèsè àmúṣe ẹ kó sọkọ nìyẹn torí pé wà ó túmọ̀ sí àti Allahu àti akbaru kí tóbi ẹ jùlọ èdè yẹn ọkọ fẹ́ lọ ni bó ṣe yẹ kó lọ sórí pẹ̀lú àwọn kọ́là lọ́dún ìsọ̀rọ̀ àmọ́ kò sí ohun tó bàjẹ́ tá a bá sọ pé yẹn gba ẹ̀ṣẹ̀ ẹlẹ́kẹta wà ni pé abúlé sọ ní kàmọ́rọ̀ àìtùmọ́ ní ìsọ̀ kẹ́lẹ́ bẹ́ẹ̀ ti rí túmọ̀ kí lọ́nà kẹ́ máa kí wọn ẹ má yà pa mí o ẹ̀hẹ́ àdọ́bí bó ṣe ń sọ ká gbìyànjú ká kọ́ sọ́nà náà rí ìsọ̀ gbà torí pé yorùbá náà ti lọ ń bọ̀ ní kàṣe mọ́ ti ń ṣe
1: ó lè bá àdúgbò ṣe rí
0: tọ́wádọ̀ ọmọ bá ní ìtumọ̀ sọ yẹn iṣẹ́ ìdí ọlọ́ọ̀bá èmi ò mẹ́tọ́ sọ wá kíkọ́ ilé mi kí báwo láṣẹ sọ ṣe ká gbìyànjú ká kọ́ àmọ́ kò túmọ̀ sí fẹ́mi ò ní rùn ún gbólóhùn pé àwọn kẹlímọ́ táwọn àlùfáàbù yẹn tí wọ́n bá ṣe àwọn kẹlímọ́ táwọn máa sọ gbólóhùn táwọn máa sọ nípa nínú ìrùn yẹn tí ò bá ṣe pé a sọ nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ bí kí yẹn máa kí wọ́n sọ pé yàtọ̀ tí ó sọ pé yàrá kó sọ Allahu akbar tó wá pè kan mi pé kí ni kan ni ó tóbi ìyẹn òní ẹ̀hún àmọ́ ó pè é ó wá ṣe àṣìṣe lórí ẹ̀mí ẹ̀hún yẹn pé tó bá ìrìn yẹn jẹ́
1: Now 0706316196 070 ká tó dáhùn ìbéèrè tó gbẹ̀yìn mú bọ̀ 0706316196 fún ẹ̀yìn tí ẹ̀ṣẹ̀ ń wọlé Bethel Muslim lẹ́gbàdo láti kọ́ ní Bond FM 92.9 láàyè ìyá àwọn yẹn máa ń béèrè ohun tó bá kù díẹ̀ káàtó tí kò yí wọn tó nínú ẹ̀sìn àwọn stars tó ti ń dá wàá lẹ́kọ̀ọ́ náà ni Sheikh Yakub Abu Abdallah ni wọ́n ń bá wa sọ̀rọ̀ yìí náà láǹfààní láti jẹ láti wọlé fún àkókò péréte tó kù yìí bẹ̀rẹ̀ tó kù díẹ̀ káàtó tó yìí tó nínú ẹ̀sìn 0706316196 wọ́n ń kírun lọ́wọ́ àwọn jọ̀mọ́ kan wá wọlé àwọn wọn tó bí mélòó kan tó wá bẹ̀rẹ̀ sí ní kí èrò jọ̀mọ́ lára ara wọn kó tó ní kẹ́ máa dáwọ̀ ẹja gbé pé sàmúhà lẹ́kọ̀ọ́. Naam. Naam. Okay. Naam. Wọ́n ń kírun lọ́wọ́ àwọn jẹ̀mọ́ kan wá wọlé àwọn lọ́ọ́ ń kírun lọ́tọ̀ wọ́n wá ní ṣé káwọn ó já ìrun àwọn káwọn lọ darapọ̀ báwọn jẹ̀mọ́ tó ṣẹ̀ṣẹ̀ wọlé yẹn ni àbí káwọn máa kírun ti àwọn lọ́wọ́ ti wà lórí bí abẹ́rẹ́ kàkejì.
0: Alhamdulilayi sọ̀rọ̀ tó sọ̀rọ̀ báyìí lọ́rọ̀ tó ní lọ. Tí a bá ti ń kírun láti ṣe tẹ̀gbẹ́ra tó yẹ ṣẹ̀rọ̀ Allahu akbar láti ń kírun ohun tó máa mú wa kúrò lórí ìrùn yẹn nǹkan mẹ́ta náà ni. Nǹkan àkọ́kọ́ tó máa mú wa kúrò lórí ìrùn yẹn òun ni àdọ̀rúrọ̀ bóyá a fẹ́ ṣe gá àbí bóyá a fẹ́ ṣe èyọ ó jáde wá a jáde lórí ọ̀rọ̀. Ẹlẹ́kejì bóyá àlùwàlá bàjẹ́ gbogbo ọ̀nà tá àlùwàlá máa ń bá bàjẹ́ bóyá èèyàn ya èso ni àbí ó dákú gbára kẹta ó tún wá jí padà àbí ó kàn tí ẹ̀ sùn lọ nígbà tó máa lajú báyìí àwọn kọ́mọ̀ ọ̀hún irú ẹni bẹ́ẹ̀ ó máa kó lórí ìròyìn yẹn yálà kọ́ lọ tún àlùwàlá ṣe àbí kó ṣẹ̀ṣẹ̀ gbé nǹkan mọ̀ mí láti dá ìrún kí tọ́ ẹ kó sì jẹ́ pé àwọn jẹ̀mọ́ ni kó padà darapọ̀ mọ́ wọn pẹ̀lú Allahu akbar mi lórí ìdúró kì í ṣe lórí ìbẹ̀rẹ̀ lórí ìdúró ẹlẹ́kẹta lórí ìrún tó ń kí náà ló ti ń padà rú pé ìrúnà pé ìrún tẹ̀ ṣe bùsùn mọ́ ìrún tẹ̀ sìn ìrún tẹ̀ ṣe sìn mọ́ wọ́n tẹ̀ ṣe kí ní kankan mọ́ ó bá lọ wọ́n fẹ́ jáde náà ló bá tẹ̀ wá ṣé òun ìyá wèrè ẹ̀mí ò kí òun mọ́kẹ́ ẹ mọ́ bàbá ló dá ọ̀tọ̀ọ̀bìlà pé ìrún ẹ̀ ti bàjẹ́ á padà pé kẹ́límọ́ ti ṣàhádà á tẹ̀ ṣe kọ́mọ akẹ́hùn mí ni àǹkan tí ó lè mú wa kúrò tó bá ti kúrò lórí yẹn èèwọ̀ ni kéèyàn kúrò lórí ọ̀run tí ò bá ti sí àwọn nǹkan tó bá lù wá lájẹ́ alhaufu àti gbogbo bẹ́ẹ̀ lọ bóyá mẹ́hẹ́ gbogbo tó díwọ́ yẹn ni máa lè kúrò lórí ìrún tá a bá ti ń kírun lọ.
1: Tí nǹkan bí pàjáwìrì bá ṣẹlẹ̀ kọ́.

حق مجا فلانيت حماد خليل، والسلام عليكم.

ìsinmi àlàáfíà tó péye lóore tí ìnáwó ṣàwárí ẹ̀rù solution bus stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di yíràn lágọ̀ ara ilé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó gbogbo ìlú wa lọ ṣòkòtò yìí lápò ṣòkòtò yín bí o onílówó ìwòsàn pọ́nbélé tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ tẹ bà ní ìlé tí lọ sílẹ̀ èdè India China Britain America France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbá àti nínú ìkòròdú bí ẹ̀jẹ̀ kí ní ta ni ó jọ wá lójú ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa nílò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bí tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S a kì í gbókè rí kámọ nínú ọbẹ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building Newton Bus Stop gangan àmúlé ẹ̀gbá telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ikorodu Road Ikorodu telephone 0816-585-8582 0816-585-8582 IA&S Orí ọ̀fẹ́ Ọlọ́run ni o Band FM

0: Ninja Correct Casino.
1: Bond FM 92.9.

ẹni sẹ́gọ́ iléeṣẹ́ bọ́nífẹ́ ọmọ lọ́wọ́ 92.9 yakọ̀ láìjímọ̀ bẹ́ríkà lọ́tún lọ́sì káàkiri wípé tẹ̀síláfà ní àti máa gbọ́ wa lẹ́nìí tí í ṣe ọjọ́ kẹwàá nínú oṣù kejì ọdún 2026 ṣe dáadáa náà mú bá yín a sì kú ọjọ́ tó ń ṣe wẹniwẹni ojú atura ní ọjọ́ fúte ohun tẹmọ bẹ́ẹ̀ ni tẹ̀rẹ́ tàgbà kò ní nira fún abíjá yóró sólè láì amen èmi náà lọmọ yín ọ̀rẹ́ olùfẹ́ inú rudin sọláudin lẹ́jìtì ni gẹ́gẹ́ bí àṣà mi ìmúrasílẹ̀ fún ìfẹ́ tó sẹ́yẹ tálẹ̀ tò ní lẹ́yìn tí ó wáyé láago mẹ́jọ láṣálẹ̀ yìí gangan ikọ̀ spain ń gbáradì láti gbálẹ́jọ́ ọ̀ràn ìyẹn ikọ̀ belgium

0: ṣé wà ní jìwọ́ ń kúkú ìbéèrè ńlá rèé o láàrin spain pẹ̀lú belgium ilẹ̀ lórí pé ó máa ṣẹlẹ̀ ẹjá fi ṣe báyìí kágbàmì ẹ wọlé ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí kẹ́ẹ̀tì ẹ̀ pé gangan ni o 08026298190 08026298190 láàrin ikọ̀ belgium àti spain tí wọ́n ń gbá tíkítàkà kí la lérò pé ó máa ṣẹlẹ̀ kí la àbájáde èsì ìfẹsọ̀wọnsẹ̀ náà láṣàlẹ̀ ìlàgò mẹ́jọ tí ò bá ní tẹ́wàá sọ fún ní kéèyàn yóò kéré jù àbáníká fi ṣeré nìyẹn káàdì ìpè ẹgbẹ̀rún kan náírà èyíkéyìí nẹ́tíwọ̀kì tẹ́ ẹ bá ń lò kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tàbí kẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn 08026298190 lánàá àárí bó ṣe lọ ọmọ mi jáde tán bẹ́ẹ̀ ló dá gọ̀jọ̀gọ̀jọ̀ Kylian Mbappe nínú ikọ̀ France pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ góò tó ti nílẹ̀ ní sáà tó ń lọ nínú World Cup àgbáyé yìí tó yẹ pé tabáníkàwò pẹ̀lú ìrànlọ́wọ́ tó ti ṣe tá a mọ̀ sí assist ó ti di mẹ́sàn-án ńlá papọ̀ ta ló fẹ́ dá a lẹ́dúró ta ló fẹ́ dá a lẹ́kun pé kó má gba ife ẹ̀yẹ náà ṣé spain ni àbí ikọ̀ belgium torí pé nìkan ràn án méjèèjì náà ni wọ́n máa pàdé lẹ́yìn ẹ̀yìn ọ̀rẹ́yìn tó bá bọ́ sí ìpele semi final lánàá morocco jẹgba ta lè pè ní kòmókò méjì sódò ni france lù wọn o ìjọ ẹja bẹ́ẹ̀ ni bóyá lọ nìyẹn ní ti qualification ní ti ìpele europa league láwọn tó máa gbá ìfẹsọ̀sẹ̀ náà wọ́n ti ń gba àrọ́lọ́ba yìí o lẹ́ni gangan àwọn ètò ti wáyé kọjá máa kà á fún yín tó sì máa padà lọ́rùn máa sọ fún yín ṣùgbọ́n ìkan lọ́ba ìtẹ́pẹ́ a mọ̀ sí ọlọ́rọ̀ sọ̀rọ̀ a mọ̀ sí international club friendly láàrin ikọ̀ ajax àti aek lamẹ́ka abala àkọ́kọ́ sọ̀rọ̀ sí halftime ọ̀mì òdo làwọn méjèèjì ń ta tí ò sí àníàní ń bẹ̀ ṣùgbọ́n ṣe ṣe o káyí padà wà lábalẹ̀ lẹ́ẹ̀kejì ta wọn sí second half tó bá ṣe máa jẹ́ a máa gbé sétì gbọ̀nyìn bó ṣe lọ ní abala bẹ́ẹ̀ àwọn èèyàn ti ń pè wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹjẹ́ kan gbé ìpè iná kí n gbọ́n tí wọ́n fẹ́ sọ kí lè rọ́ǹgbà yín bá mi hello sir hello ma hello sọ̀rọ̀ àríwá fẹ́ o ẹ̀rọ sọ̀rọ̀ lóhùn tó láti ìjọra bájíà bàbá ọgọ́nà àsìkọ́lá yìí a wà pẹ̀lú yọ̀bá spain ma win 2-1 spain ma win 2-1 láti owó dé ó dá àkọọ́lẹ̀ ó bá ìjẹ́ lẹ́yìn ètò a mọ̀ owó ṣe ń lọ ṣùgbọ́n ó ṣíwájú gbogbo ẹjẹ́ kọ́kọ́ dẹ́ka àkúlọ̀ ìjà iléeṣẹ́ bs media broadcast torí pé àwọn náà ṣe onígbàwọ́ ètò yìí sábà padà dé a fún àmú ìtura kan lọ́kọ̀ọ̀kan ìjẹ́
1: Nobody did it for me. So I stopped waiting for them too. I put everything on one bet. Not on luck. On me. On the knife nobody saw. On the work nobody clapped for. On me, my game better than anybody in the room. And the same way football will teach me. You know the winner hope. You the winner on the knowing. And I showed them. And the same thing they did they doubt me. Now they don't have every word. This not the crown. Warrior thing, back yourself, even when you stand alone, especially when you stand alone. I don't place my bets. And you don't pay, we are you. Place your own. Back yourself on speed.ng, and you can use my promo code, BigCarla.
2: Not for persons under the age of 18. Play responsibly.
3: My brother, are you still a fat? Don't change me.
4: Yes, now.

ma ja fun laarin wa ta mori bi ati mori be abi laarin awon tele mi ko jo e je ko ye gbogbo aye pe to ba saanu wa ara anu ile osin ni o wa nbe pe to ba ti fili wa sile ijo sin o to sin olohun o da ida mewa to a fe riju ile olohun koda eni to fe sin olohun to yaun ni bi ida mewa yi ko le ronu abayo afi ko da wa enu islam leyin to lohun ba da leyin to lawo to fe na wo si to lohun opolopo elomi afa a je ko yi won ina awe nikan le yi elomi a je kan mo ipe leyin awe na afi ko tore afi ko shanu afi ko se sahara to ba po wa ara anu olohun an saba nabi lawon tan ninu won won pada njo wu awon to ni ti wa so fa nabi yo gba zaba al-dufur bil ujur awon to nuwo ni wa ese olohun ba so fun ere ben je lodo olohun o ma pogu ti won na lo o ma pogu ta won ta won je nsin lohun ilo eri won le pa won je nkin awon je ngbawe awon je se gugu na ja ile yi awon tun yo zaka en jo lo lo ma yo zaka ko to di pe anabi wa fi ta won tasbihat ka ma sha fo mo ka ma se la ilaha illallah anabi ni tun won lo gbin to ra ile ma se la ilaha illallah won sha fo mo won na sha fo mo awon gba ta anabi je pe awon yin o ni e je ki ti yin po ko won na le ba gbe to ni won je olohun oda anabi ba de lu pe ki kan akin e ma sumo ya we gan soda kan amo ibi ta lo ni pe won ni e se pe siwaju ti gba first ni la won tun tore ore yi oni musuni wa ta pupo ju ninu awe yi to lowo ten ti oni ni o ba tara ti e oun na se amo ko wa ye ko pin ninu awe nikan ko ma continue be ninu ore to da ju lodo olohun oun na ni ke eyan ma tore ke eyan ma se sara en to lohun so fun wa ni pe hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim olohun ba ni e je n toka yin si bi owo to se pe te ba se yun la yin eyin egbo owo yin lu ni ilayan nibi iye meta iloru ki akoko tuminuna billah gbo olohun ba egbo ma kirun ma se dada iyen ni pe ma je ara agwe kirun ma je ohun to ra agwe se na fila ma file ma je je gba ẹnikan ẹyin igba naa ma tore ma ṣaanu dada ma fihan lounjẹ fihan laṣọ wọ ṣoro fihan ma ọna ore fihan tori pe gbigbọ ọlọrun gbọ atanabi wọn tun ja iduna fi sẹbi lila ibi ami wa alekun afosikom gbiyanju soke ọna ọlọrun ẹ pẹlu owo to ni atẹmi ẹ naa ẹlòmíì o kan gbọ pọnpọ nikan ni fọláwiyọ fọláwiyọ ti lọ alọma lọtan ni baba yi alọma bẹyin wọn jẹ lójú ayé wọn ò ń ṣe dáadáa lẹyìn wọn náà wọn tún dáadáa yẹn wọn dè mọlẹ látòjú ayé wọn pé kí ni ìyẹn ò fẹ kó tán lẹyìn tí bàbá yìí jáde láyé nínú owó ọlá tán fìlẹ tán yọ ọlẹ pé kí wọn fi ṣe tọlọhún ní ọtọ nínú ìtàn tó wá fìlẹ yìí pé tó àyíbá ọmọ yẹn ọmọ fèrè bá ń wà ó ẹ tún máa fi ṣe dáadáa wọn tún ti sí ilé iṣẹ mi lẹyìn bàbá yìí lẹyìn tó ju tí bàbá yìí ní lójú ayé ẹ lọ àlùmọ lọfíà bí bàbá yìí yẹn gbà tán àráyé ajọ ń kírun ní central mosque lẹkùn nílò náà lè ṣe àmọ ọwọ gbogbo ayé lọmọ kan fowó ṣe tán lọhùn òun náà ní òtún lẹyìn wọn yìí wọn tó bá fẹ kó tán lọ olójú tó fẹ kó tán lẹyìn wọn náà máa ṣàánú wọn tún jẹ àṣẹbí náà fi ṣẹbí lílà máa ṣàánú sójú ọ̀nà ọlọ́run ṣé tiẹ má jẹ káwọn àáfàá kan kó ẹ mọ róga ọ̀dọ̀ wa ni ó ṣe é sí má ṣe sọ́dọ̀ ẹlòmíì má jẹ kán ba tẹ tí ò ṣẹ jẹ tí ò ṣẹ má jẹ bá tiẹ gẹ lójú ẹ torí tán bá sọ bẹẹ tó bá lòun fún ọmọ ń bẹ yẹn ọlọrun gbé lè ní òdìdí tí yóò máa ṣe dáadáa ju tó ń ṣe lọ́nbẹ má dà wọn lóhun tí yóò máa ṣe dáadáa sójú ọ̀nà tọlọ́hun ó bẹ̀rẹ̀ láti ní ilé o tọ́jú ìyàwó ẹ tọ́jú àwọn ọmọ tó bí tọ́jú àwọn ẹbí ẹ tán bá wá bí ẹ fún wọn àdàpọ̀ yín ẹ mọ́ṣáláṣí ẹ kọ́ mọ́ṣáláṣí kìíní kankankan ọlọ́run ti parí iṣẹ́ àmọ́ àwọn mọ́ṣáláṣí kan súnmọ́ tó di mọ́ṣáláṣí ìta lọ òun náà làwọn tó bí òun náà làwọn tó gbélé òun náà làwọn tọ́lọ́wọ́n bá pọ̀pọ̀ mọ́ ẹ wọ́n tún jà ìlú náà fi ṣẹ́bí nílá ibi àwọn àlékún wa fún síkùm ṣe dáadáa sí wọn ó kì í gbà tọ́lọ́wọ́n bá ti ń kẹ́ ẹ ìwọ náà máa fi kẹ́ ẹ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní irhamu man fi al-ardi yarhamukum man fi as-samaa'i

0: 지도이고고요나이지지도나에게아와라시와주
1: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم ìpèsè ọ̀nà mọ́gìrì tí ẹ fẹ́ tẹ́tí sí yìí ni ẹrú ọlọ́run ọba kan ṣe onígbàwọ́ rẹ̀ tó máa jẹ́ okùnfà lékún àforíjì ìkẹ́ àti ìyọnu ọlọ́run fún àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kó sì jẹ́ sábàbí aljanna firdaus fún àwọn méjèèjì lálẹ́ kíámà aláhùnmá àmì bismillah

ìpèsè ọ̀run mọ́gìrìbì yẹn tẹ́tí sí yẹn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ kí a tara ṣàṣàjì dé nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́jọ̀ mọ́ láti kí ọ̀run mọ́gìrìbì náà ìrun jọ̀ mọ́ ní kíkí lọ́lá ju ìrun àdákí lọ ó sì dára kí a kí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà ní ìjọsìn fún wa àmì ẹ̀rọ ọlọ́run ọba tó fi ìpèsè ìrun náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀san rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ ládá tí ń bẹ nínú ìpèsè ìrun náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìkẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí àlùjọ́nà firdaus lálẹ́ kìyàmọ̀ aláhùnmá àmì wàjẹ́sà hùn bímọ.

0: lago méje alẹ́ lù kalẹ́. Ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka ti rédíò Nàìjíríà táwà ní Onígbòǹgbò nílùú Ìkẹjà. Àmọ́ ṣáájú, àwọn kókó tó jọ nínú ìròyìn ọ̀hún. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ti buwọ́lu ìwé àbádòfin ní ìpele kejì, eléyìí tí ó kò fi ààyè gba sísọ̀rọ̀ owó ní ojú òpópónà. Àjọ Pharmaceutical Society of Nigeria bèrè fún àtúnṣe tó nípọn lórí ètò ìlera mádàndófò lórílẹ̀-èdè yìí. Ìpínlẹ̀ Zamfara pín ajẹ́lẹ̀ àti àwọn ohun èlò fún ètò ọ̀gbìn fún àwọn àgbẹ̀. Wọ́n ti taari ọmọ orílẹ̀-èdè Ghana kan Frederick Kumi lọ sórílẹ̀-èdè America látàrí ẹ̀sùn gbígba owó lọ́nà àìtọ́ lọ́wọ́ àwọn arúgbó. Wáyé ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fauzia Salakọ tán ni. Lójú náà láti rí dájú pé àwùjọ wá ní ìmọ́tótó kí àlàáfíà sì wà, àwọn aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ti gbé ìgbésẹ̀ ẹ̀fin láti lè sọ àbádòfin kan di òfin láti lè jẹ́ kí òpin dé bá dídalẹ̀ lọ́nà àìtọ́ àti bí àwọn oníbàárà ṣe kún fọ́fọ́ lórí àwọn òpópónà ní ìpínlẹ̀ yìí. Lára àwọn tí wọ́n fẹnu sí ọ̀rọ̀ ọ̀hún nípa ìwé àbádòfin náà, òun náà ni ọ̀gbẹ́ni Desmond Elliot tó ń ṣojú sùúrù lérè tù. Bákan náà ni akẹgbẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Bonus Solomon tó ń ṣojú ẹkùn Badagry kínní, láìpàgbé ọ̀gbẹ́ni Nahim Adams tóun náà tí wọ́n jọ panupọ̀ sọ wípé àsìkò ti tó láti gbé ìgbésẹ̀ akin lórí àwọn ìwà ìbàjẹ́ wọ̀nyí. Abẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó lóyè Mudashiru Obasa nínú ọ̀rọ̀ tirẹ̀ ó ní lóòótọ́ ni pé ṣíṣe àánú fún àwọn tó nílò rẹ̀ ṣe pàtàkì, àmọ́ àpọ̀jù àwọn tó jẹ́ pé oníbàárà ni wọ́n, eléyìí tí wọ́n pọ̀ lórí òpópónà, ó jẹ́ ohun tí ó kanni lóminú tí ó sì jẹ́ pé ó ń pa ètò ààbò lára ní ìpínlẹ̀ yìí. Nídìí èyí, àwọn aṣòfin náà gbọ́dọ̀ wọ́rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ ọ̀hún. Alága ìjọba ìdàgbàsókè ìfẹ́ lọ́dún Olúkú Council Development Area Mẹ̀yọ́ Olúfẹ́mi Ọ̀kẹ́ Owó ti ṣe ètò ìrànlọ́wọ́ owó àti oúnjẹ pínpín olóṣooṣù, eléyìí tó máa ń wáyé tí wọ́n ti máa ń pín fún àwọn olùgbé ìjọba ìdàgbàsókè ọ̀hún. Ètò ọ̀hún wáyé ní kánsù ọ̀hún, eléyìí tí wọ́n ṣẹlẹ̀ pé pátákì ètò yìí ni láti mú dájú wípé ètò ìgbáyégbádùn àwọn olùgbé ibẹ̀ ó wà ní àlàáfíà, àti wípé ètò ọ̀hún ó ti bẹ̀rẹ̀ láti ọdún 2021 táwọn ti ń gbìyànjú láti nawọ́ ìrànwọ́ sáwọn olùgbé agbègbè yìí. Wọ́n ní 3,300 ìyẹn 3,300 àwọn olùgbé yìí ni wọ́n ti jẹ àǹfààní owó àti oúnjẹ náà, léyìí tí wọ́n pín sí ìpele mẹ́ta tó yẹ̀ jẹ́ wípé àwọn tó jẹ́ ọlọ́jà kéréje-kéréje wọ́n gba àtìlẹ́yìn fún àwọn ọjà wọn ni wọ́n gba 100,000 náírà láti fi kún ọjà wọn. Bákan náà làwọn ọ̀dọ́ gbẹ̀yìn níbi tí àwọn náà ti gba àtìlẹ́yìn ọ̀dọ́ kọ̀ọ̀kan tó gba 7,000 tí wọ́n lé ní 200 ni wọ́n gba owó tó jẹ́ 10,000 lẹ́yọ kọ̀ọ̀kan. Táwọn arúgbó tí wọ́n sì ti náwó ìrànwọ́ táwọn arúgbó náà, táwọn náà gba 10,000 lórí kọ̀ọ̀kan tí wọ́n lè fi ṣe ìtọ́jú ara wọn. Níbi ètò ọ̀hún ni àwọn olùgbé náà tí wọ́n tó 2,500 tí wọ́n ti jẹ àǹfààní àti oúnjẹ àti owó ni wọ́n ti jẹ àǹfààní ẹ̀ látàrí ìpèníjà eléyìí tó ń kojú àwọn aráàlú nípa ètò ọrọ̀ ajé tó jẹ́ pé ọ̀wọ́ngógún nǹkan wà níta. Ìdí rèé tí wọ́n fi ṣe ètò yìí ó ti bẹ̀rẹ̀ láti ọdún 2021. Mẹ̀yọ́ Ọ̀kẹ́ Owó lákòótán ọ̀rọ̀ wọn ṣàlàyé pé ní ọdún 2021 tí ètò náà bẹ̀rẹ̀ ni àwọn ọlọ́jà kéréje-kéréje ti jẹ àǹfààní 7,500 náírà ìyẹn 50,000 náírà láti sunkún ọjà wọn. Wọ́n ní àmọ́ lọ́dún yìí owó náà tún lọ di ìlọ́po méjì látàrí bí gbogbo nǹkan ṣe wọ́n gógó. Àwọn ọmọ ẹgbẹ́ àjọ tí wọ́n po oògùn lórílẹ̀-èdè yìí ìyẹn Board of Fellows of the Pharmaceutical Society of Nigeria ti pe ìpè kan lọ sọ́dọ̀ ìjọba láti fi kún ìgbìyànjú wọn lórí ètò mádàndófò lórí ètò ìlera. Lójú náà láti lè jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí lè máa kópa níbi ètò mádàndófò ti ìlera, kí wọ́n sì mú kí ètò ìlera rọrùn kó wà ní àrọ́wọ́tó gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ọmọ àwọn ọ̀rọ̀ náà jáde níbi tí wọ́n ti pe àpérò pẹ̀lú àwọn oníròyìn níbi tí wọ́n ti ṣiṣọ́ lójú àwọn ètò ti ẹgbẹ́ náà máa ń ṣe lọ́dọọdún pàápàá jùlọ àkànṣe ètò eléyìí tí wọ́n ní tó ń bọ̀ ní iwájú ìyẹn mid-year meeting àti 8 public lecture tí wọ́n palẹ̀mọ́ rẹ̀ tí ó wà ní Anthony Village Lẹ́kọ̀ọ́ ẹni kéje alága fún ìgbìmọ̀ ọ̀hún ìyẹn pharmacist Uchenna Udoma Apakama eléyìí tí pharmacist Ignatius Anuku ṣojú ẹ̀ sọ wípé ẹgbẹ́ náà ṣàgbékalẹ̀ ètò ọlọ́dọọdún náà láti lè jẹ́ kí àwọn tọ́rọ̀ kàn nípa ètò ìlera àti nípa pípo oògùn kí wọ́n lè máa mójútó ohun tó ṣe pàtàkì pàápàá kán máa fojú ṣàfún ọ̀rọ̀ wo ìlera ní pàtàkì àti pé ní ti ètò ìlera tó péye kó lè bá wà fún àwọn aráàlú ó ní bí ọdún mẹ́jọ ni àwọn ti máa ń ṣe àgbékalẹ̀ ètò ọ̀hún láti rí dájú pé ìdàgbàsókè àti ìlọsíwájú ń bá ètò àti ìlànà oògùn púpọ̀ fún ìlera àwùjọ ìpàdé tọdún yìí wọ́n ní yóò wáyé lọ́jọ́ 15 oṣù keje tá a wà yìí pẹ̀lú àkórí tí wọ́n pè ní kíkówó lé ètò mádàndófò fún ètò ìlera ọ̀nà kan gbòógì láti ṣe àṣeyọrí lórí ètò ìlera eléyìí tó ní ṣe pẹ̀lú bí ètò ìlera ṣe wà ní àgbáńlá ayé wọ́n ní àwọn mú àkórí náà láti wòye ẹgbẹ́ náà wípé ètò mádàndófò fún ètò ìlera kò tí ì fẹsẹ̀ múlọ̀ tó bó tilẹ̀ jẹ́ wípé òtítọ́ bí 20 ọdún ni ètò mádàndófò náà ti bẹ̀rẹ̀ àmọ́ kò tí ì fẹsẹ̀ múlẹ̀ tó lórílẹ̀-èdè yìí làwọn ti fẹ́ gojú wo àkórí ọ̀hún ó ní àwọn ìṣòro tí ó máa ń bá dé òun náà ni bíi àwọn oògùn ọ̀wọ́n gógó oògùn àti níní ètò ìlera eléyìí tó péye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó jẹ́ pé àwọn èèyàn ń kojú ohun ló ṣe fà á tó jẹ́ pé àwọn ń wòye láti rí i pé káwọn wo ohun yìí káwọn lè wo ibi tí wọ́n máa ṣe é sí kó lè bàjẹ́ torí tẹlẹ́mù yóò gbádùn ètò ìlera ilé-ìwòsàn st ives specialist hospital ti ṣe ayẹyẹ 30 ọdún tí wọ́n ṣe àgbékalẹ̀ ilé-ìwòsàn ọ̀hún pẹ̀lú àfojúsùn àti ìtẹ́npẹlẹmọ́ pé pípèsè ètò ìlera eléyìí tó péye fún àwọn obìnrin àwọn ọmọdé àti ẹbí lórílẹ̀-èdè yìí oṣù kókó oṣù pàtàkì nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi àpérò pẹ̀lú àwọn oníròyìn ní ìsàmì ayẹyẹ 30 ọdún ọ̀hún adarí àgbà nílé-ìwòsàn náà dókítà babatunde ọ̀kẹ́wálé ṣàlàyé pé 30 ọdún tí ó dàbí àpèjúwe akitiyan tí ilé-ìwòsàn náà ti ń pèsè ètò ìlera eléyìí tó yọrantí fún àwùjọ wọ́n ní ilé-ìwòsàn náà ni wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù keje ọdún 1996 ní 34 Aromire Avenue Adeniyi-Jones ní ìlú Ìkẹjà ni wọ́n ti bẹ̀rẹ̀ lẹ́yìn ọdún náà pẹ̀lú àfojúsùn pé àwọn yóò máa pèsè ètò ìlera tó pójú òṣùwọ̀n fún gbogbo àwọn obìnrin àwọn ọmọ wẹ́wẹ́ àti gbogbo ẹbí ní àpapọ̀ wọ́n ní ilé-ìwòsàn ọ̀hún tó bẹ̀rẹ̀ ní ìlú ọ̀pẹ́bí ló ti lẹ́ka káàkiri dé Ìkòyí Àkówọ̀jọ Festus Èkó Atlantic Abẹ́òkúta táwọn sì ti máa ṣí ẹ̀ka mẹ́ta mìíràn láàrin ọ̀sẹ̀ yìí ní àìpẹ́ dókítà ọ̀kẹ́wálé ní yàtọ̀ sí ìlera táwọn ń pèsè fún àwọn ẹbí àwọn tún pèsè ètò ìlera ìgbàlódé kan eléyìí tó máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn obìnrin tí wọ́n ní ìdojúkọ àti lóyún tàbí bímọ ìyẹn IVF ó ní àwọn ṣe eléyìí fún wọn nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gá lẹ́ka iṣẹ́ ìyẹn omidan Olúwàbùsọ́lá Ajíbọ́lá ní ètò ìsàmì ayẹyẹ 30 ọdún náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ẹbí àti ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ wọ́n ní eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà kò ní gbẹ̀yìn nínú gbogbo ètò tí wọ́n làálẹ̀
1: iye st ives àti bẹ̀rẹ̀ láti last week agbábọ̀ láàrin clinical àti admin a tún ti ṣe medical outreach ní àdúgbò tí wọ́n rílì ní hospital ní ìjẹ́dọ̀dọ̀ ní èkó yìí àwọn tó wà bẹ́ inú wọn dùn lẹ́yìn là ń ṣe press conference kò í sì kéèyàn di 30 years láti délé ní àdẹ̀mọ́ pé àwọn èèyàn tó ń wá àwọn lọ́n support wa àwa náà dẹ̀ ń gbìyànjú láti ṣe púpọ̀ sí náà la ṣe ní quality improvement
0: ìròyìn àgbáyé lẹ́ ń gbọ́ láti ilé-iṣẹ́ Bond FM 92.9

0: padà ìròyìn àgbáyé ń tẹ̀síwájú. A dúpẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí bá lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, kí wọ́n sì jìnà sí ẹ̀ṣẹ̀, kí wọ́n mọ̀ pé ìrántí Ọlọ́run àti ìfẹ́ rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ti kókó nínú ìgbésí ayé ẹ̀dá. Wọ́n ní gbogbo ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè yìí yóò di ohun àtìsẹ́yìn ségun alẹ́rìn sísọ. Òjíṣẹ́ Ọlọ́run kan Reverend Father Peter Anugolu ló gba àwọn ọmọ orílẹ̀-èdè yìí lámọ̀ràn náà nínú ìtàkùrọ̀sọ pẹ̀lú iléeṣẹ́ Bond FM ní ilé ìjọsìn St. John the Evangelist Catholic Church tó wà ní Ládípọ̀ Oṣòdì. Nínú ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọ̀hún Reverend Father Onulogu wọ pé orílẹ̀-èdè yìí nílò àwọn ìgbésẹ̀ akin lórí níní ẹ̀mí ìfaradà, ìkóra ẹni ní ìjánu kúrò nínú ìwà àwọn ìwà ìbàjẹ́ tí kò dáa, eléyìí tó ń mú kí orílẹ̀-èdè yìí máa ja àjà kúrò lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tó ń ṣọṣẹ́ níbẹ̀. Sáàsì fún orílẹ̀-èdè yìí ní ìlọsíwájú tó pọ̀ tí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí bá lè fi ọwọ́ ìbàjẹ́ náà bọlẹ̀. Àṣepípọ̀rọ̀ Yorùbá Fáyọ sọ ẹ́ jábọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run náà tún rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti múra sí àdúrà, kí wọ́n sì ní ẹ̀mí sùúrù, kí a sì ní ẹ̀mí ìfarajì fún Ọlọ́run. Bákan náà ni wọ́n rọ gbogbo àwọn ìjọba ní gbogbo ìpele láti ṣiṣẹ́ rí i dájú pé wọ́n ṣe ètò tí yóò mú orílẹ̀-èdè yìí gòkè àgbà sí ní gbogbo ẹ̀ka tí wọ́n bá wà. Ilé ẹ̀kọ́ Nigeria Academy of Science NAS ti pe ìpè sí gbogbo àwọn aláṣẹ lẹ́sẹ̀kùkú láti gbọ́ ìkìlọ̀ eléyìí táwọn onímọ̀ sáyẹ̀nsì ń ṣe lórí ìyípadà ojú ọjọ́ eléyìí tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Wọ́n ní yàtọ̀ sí pé ìyípadà ojú ọjọ́ ń ṣe àyíká lọ́ṣẹ́ tó pọ̀, bákan náà ló jẹ́ ohun tó ń fa ìbẹ̀rùbojo fún ètò ìlera àti ètò ọrọ̀ ajé tó fi kọ ètò ààbò orílẹ̀-èdè. Ọ̀rọ̀ náà wáyé lásìkò tí ilé ẹ̀kọ́ náà ń bá àwọn oníròyìn ìtàkùrọ̀sọ, eléyìí tó wáyé ní ọ́fíìsì rẹ̀ tó wà ní Akọ́kà, níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ìyípadà ojú ọjọ́, ìlera àti bó ti ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀, Ọ̀jọ̀gbọ́n Babalọlá Àlàó ṣàlàyé pé ìyípadà ojú ọjọ́ ni ó ti ṣe àkóbá tó pọ̀ fún orílẹ̀-èdè yìí látàrí bí àgbàrá òjò, ìṣẹ̀lẹ̀ ìgbóná àtàwọn àrùn tó ń ṣẹyọ lọ́lọ́kan òjọ̀kan tó ń pọ̀ sí, tó sì ń fi ìdínkù bá oúnjẹ àti ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá tó ń fà sí àyíká. Wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ kò ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan bí kò ń ṣe pé ó wà káàkiri àgbáńlá ayé. Wọ́n ní àmọ́ ó ṣe pàtàkì láti gbójú wo kí ni àwọn ọ̀nà àdán àbáyọ tí ó lè kojú ẹ̀. Ṣáájú ni alūkkóró ilé ẹ̀kọ́ náà Ọ̀jọ̀gbọ́n Chinzem Babalọlá ti ṣe àlàyé pé ṣíṣàgbékalẹ̀ ìpàdé náà ni láti lè dí àlàfo tó wà láàrin iṣẹ́ ìwádìí sáyẹ́ǹsì àti àwùjọ. Lákòótán ọ̀rọ̀ rẹ̀, ó ní lára iṣẹ́ tó yẹ kí ìmọ̀ sáyẹ́ǹsì máa ṣe òun ni láti máa jẹ́ atọ́nà fún àwọn ètò àlàálẹ̀ ìjọba àti àwọn ìpinnu tíjọba bá ṣe kí ó lè máa jẹ́ ohun tó rọrùn kí aráàlú lè máa gbọ́ ọyé yékeyéke. Ó ní tí wọ́n bá ń ṣe eléyìí á lè ṣe àdínkù sí àìgbọ́ra ẹniyé eléyìí tó máa ń ṣẹlẹ̀ lórí àwọn àlàálẹ̀ tí ìjọba bá ṣe àgbékalẹ̀. Gómìnà Dauda Lawal tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Zamfara ti bẹ̀rẹ̀ pínpín báàgì ajálẹ̀ ìyẹn fataláísà fún àwọn àgbẹ̀ àròkò Bọ́dúndé ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìbámu pẹ̀lú àwọn ètò tíjọba náà nílẹ̀ fún àwọn àgbẹ̀ lásìkò yìí, wọ́n ní báàgì ajálẹ̀ bíi 1,292,000 ìyẹn 17,000 ni wọ́n ti pín nílẹ̀ ní ìpínlẹ̀ náà. Gómìnà Lawal ní pípín àwọn báàgì ajálẹ̀ yìí jẹ́ ọ̀kan lára àwọn irinṣẹ́ tí ìjọba ní ìpinnu láti fi máa ran àwọn àgbẹ̀ lọ́wọ́ kí wọ́n lè máa pèsè ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí yóò mú kí aráàlú ní nǹkan láti jẹ, nítorí wọ́n ní tí ẹbí bá ti kúrò nínú ìṣẹ́ kúrò ìbéke ni. Lára àwọn ohun iṣẹ́ fún àwọn àgbẹ̀ tí wọ́n tún máa fún àwọn àgbẹ̀ tí wọ́n ní yín wàwà bíi 100 maṣíìnì eléyìí tí wọ́n máa fi máa ṣọ́ko. Bákan náà lọ máa fún àwọn ní ọ̀kadà ìyẹn maṣíìnì alùpùpù láti lè máa fi rìn láàrin àárín ọkọ̀ wọn. Bákan náà lọ máa tún fún wọn ní maṣíìnì eléyìí tí wọ́n máa fi máa gbin ohun tí wọ́n bá fẹ́ gbìn, tó fi kan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi máa bá àwọn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ sọ̀rọ̀, gbogbo eléyìí láti lè ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ wọn. Wọ́n ní ètò ìrónilágbára fún àwọn àgbẹ̀ yìí yóò kan gbogbo àwọn àgbẹ̀ ní gbogbo wọ́ọ̀dù tó wà ní ìpínlẹ̀ náà, tó fi kan àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìdàgbàsókè tó wà káàkiri ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n máa jẹ àǹfààní ẹ̀ lójú náà láti lè jẹ́ kí oúnjẹ pọ̀ nílùú. Ṣáájú ni ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ohun ọ̀gbìn ní ìpínlẹ̀ náà Yahoo Haruna Gamji ṣàpèjúwe ìpínlẹ̀ Zamfara gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó ń léwájú nínú àwọn tó ń pèsè ohun jíjẹ tó ń kan tó sì ń jẹ́ kí ohun ọ̀gbìn àti òsìn ohun ọ̀sìn kó lè máa lọ síwájú lórílẹ̀-èdè yìí tí ìjọba sì ń ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn àgbẹ̀. Ìròyìn ilẹ̀ òkèèrè ọmọ orílẹ̀-èdè Ghana kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abutika ṣùgbọ́n tó jẹ́ pé orúkọ rẹ̀ gangan jẹ́ Frederick Kumi ẹni tí wọ́n mọ̀ ní Abutika lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti fà lé ìjọba orílẹ̀-èdè lọ́wọ́ báyìí látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ń ṣe agbátẹrù fún àwọn tí wọ́n ṣe iṣẹ́ nọ̀bì lórí ẹ̀rọ ayélujára tí ó sì tún ń lọ́ni lọ́wọ́ gbà pàápàá ń lo ọgbọ́n àti ọ̀rọ̀ àlùmọ̀kọ́rọ́ yìí láti gba owó lọ́wọ́ àwọn tó jẹ arúgbó ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní ó dín ní $8 million sílẹ̀ owó ilẹ̀ Amẹ́ríkà eléyìí tí ọkùnrin náà ti gbà lọ́wọ́ àwọn arúgbó yìí. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni Kumi ní owó kò jẹ bí ìkọ̀kan nínú ẹ̀sùn tí wọ́n fi kan òun. Àwọn agbẹjọ́rò orílẹ̀-èdè Amẹ́ríkà ní níṣe ni Kumi ń lo ìlànà AI láti wo àwọn ìwà ìbàjẹ́ tó wù yìí tó sì gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti kó sí ọwọ́ rẹ̀. Ní báyìí wọ́n ní ẹjọ́ náà ń lọ lọ́wọ́. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lálẹ́ ètò ni àmọ́ bí a kí a tó máa lọ ìgbà àwọn àkórí tó jáde náà lẹ́ẹ̀kan sí. Àmọ́ a ṣe ètí ìgbọ̀nyìn pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ti dúwọ́ lu ìwé àbádòfin ní ìpele kejì eléyìí tí yóò tún ní fi àyè gba títọrọ owó ní ojúnà pópó náà lórí ní ìpínlẹ̀ yìí. Bákan náà ni àmọ́ ṣe tí ìgbọ̀nyìn pé àjọ Pharmaceutical Society of Nigeria ti bèrè fún àtúnṣe tó làmìlaka sí ètò ìlera Madandofo. Bákan náà làmọ́ ṣe tí ìgbọ̀nyìn pé ìpínlẹ̀ Zamfara ti bẹ̀rẹ̀ ajẹ́lẹ̀ pínpín àti ohun èlò fún ètò ọ̀gbìn fún àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Àwa mọ̀ á ṣe tí ìgbọ̀nyìn nípa ìròyìn ilẹ̀ òkèèrè pé ọmọ orílẹ̀-èdè Ghana kan tí wọ́n forúkọ rẹ̀ ní Frederick Kumi ni wọ́n ti taari ẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà látàrí ẹ̀sùn gbígba owó lọ́nà àìtọ́ lọ́wọ́ àwọn arúgbó eléyìí tí wọ́n fi kàn. Ọ̀pẹ́ lọ́wọ́ olóòtú ìròyìn yìí Adéyẹmí Adésanya pẹ̀lú àtìlẹyìn Mutíùlá Abdullah tí wọ́n kó ròyìn náà jọ. Fauzia Salako sọ́nà lórúkọ tèmi tí mo tú tí mo sì mú wá sí etí ìgbọ̀nyìn. Ẹ ṣeun bí ẹ ṣe ń jẹ́jú sí wa.
1: Ìdìmọ̀ rẹ̀ lójú rí ẹwà pákúkọ. Ìdìmọ̀ rẹ̀ lójú rí ẹwà pákúkọ. Ọba òkè lójú rí ẹwà pákúkọ. Ìdìmọ̀ rẹ̀ lójú rí ẹwà pákúkọ. Níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́ kò wá ṣe ròyìn. Báńdẹ̀ FM àwa máa lọ bá.
2: Band FM.

wa la siwaju bo lo pe e n gbadu awon oniloko ojo kan eleyi ta mo wa ti eti igoyin e ri pe ba se n lo le abata ti jade lataro e ba se n pada ti le yen ka ma rohun fi e se je lo ka ma gbadun e lo ba se n lo le e a ma so ni ro kiri bi o pe won ni asure tete kan ko ni koja le a rin gbere ni die die lo na na ko ni koja bi to n lo bi ka ko la ma dele e je ka fi suru gbogbo ta ba papa loju popo ta wa bayi je ka di suru funra wa ka ma lo gbegbe ti o ye ka gba ka ma lo gba wo bi ka ma tu wa ko ego ara po don't eat my car bore pete je ka bi suru si gbogbo wa lagbara olohun ba je kuro le laye tela sado la pada sile layo ati ala e bo ko se lati bere ise e pale mo weekend leleyi je ka ni suka le lo se weekend wa ni 991 nile adupa lo gbogbo yin se ti ba darapo lori awon eto lati eka edomelu abi lata go mary abo ta ti bere isa ta wa yi ile to ti lo tede de ko bayi e mo ko lodo wa nbi ani fun oni gba na ni bawo ko se nlo ninu ko se nlo ninu ko na tu mo wa awa ti pari ibi ta ye ko e to ti di ton gari e sere ati sere bayi adupa folo la be be awon na to wa won ti ma te si waju ma gbe ko nbe tori practice yin ti di lọrun gbọ̀ngàn báyìí lọ́la láti máa tẹ̀ máa tẹ̀lé wa táà máa mú yín lọ sí oríṣiríṣi ọ̀nà tẹ̀ fi máa gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbádùn orin lẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó máa tún ayé wa ṣe tí ó máa rí rọ́wọ́ létí tí ó máa ṣe oríṣiríṣi fún ọmọ kó lè ṣe bọ́ńdẹ́ sọ́nà títí táì ikọ́ tẹ́ fẹ́ tó máa ṣàlàyé lórí òun náà la ṣe wà ń bí adúpẹ́ lọ́wọ́ yín ẹ bí a ṣe ń palẹ̀ mọ́ láti máa lọ báyìí kọ́lọ́wọ́ ọba àlékẹ́lá kò sọ gbogbo adélé láyọ̀ àti àlàáfíà ẹni tẹ́ gbogbo lọ́wọ́ ọ̀gá yẹn wa adúpẹ́ lọ́wọ́ yín o báyìí gẹ́gẹ́ ni aago mẹ́jọ lù lórúkọ iṣẹ́ àtijọ́ ń ṣiṣẹ́ láti aago mẹ́rin ààbọ̀ yẹn àfiọdún fọlọ́run ṣọ́ ọmọ gbòǹgbò àkàlà ẹ̀mí náà fauzia sàlàkọ́sọ́ ní alájàlá liga ni mò ń tú wa pé ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe yàn wá láàyàn rédíò eléyìí tí ẹ ń tẹ́tí gbọ́ ẹ má yí kúrò bẹ́ẹ̀ o nítorí pé lágbára láwù àwọn ètò wa wọ́n ń tẹ̀ tí wọ́n nígbà bí ìdá tún pàdé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ bá dalẹ̀ sí tó yẹ ká dá sí ọ̀rọ̀ kójú owó àǹtá ń sìn yìí ọlọ́run jẹ́ àríjà omi o ó dìgbà kan náà ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa.

I'm not going to be able to do that.

0: Boston, Mädchen zu das Main.
1: Ọba mímọ́ sọ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Fọ́nrán abìtà ní kí n gbà aláṣúra fún gbogbo apé kí ọba mímọ́ sọ ọ̀rọ̀ wa dayọ̀. Ẹ̀yin èèyàn mi ò ṣe wà pa bóò ni fọ́nrán abìtà mà ló tún rọ́mí sí yín o. Wọ́n kéèyàn àti yín wá sọ ọ̀rọ̀ ọmọlúàbí ká sọ ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. Fọ́nrán abìtà àwọn ni wọ́n ní bóò ni o ṣe ń fẹ́ lọ déédéé ọlọ́run ní fi wá sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀ kò tí wọ́n bá ara wọn sọ tí wọ́n rojú. Òótọ́ ọ̀rọ̀ nìyí tí wọ́n bá ara wọn sọ tí wọ́n lẹ́ni jáde irọ́ bẹ́ẹ̀ ni o. Fọ́nrán abìtà wọ́n láwọn olóòótọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ẹ́ bá sọ lálẹ́ tòní. Fọ́nrán abìtà tó gbọ́ ara mọ ọtí tá à ń sọ yìí pé ọtí gbogbo òní ti gbà báyìí pé òní bàbá ńlá bàbá kú bàbá bìtà. Fọ́nrán abìtà wọ́n wá ní kí wọ́n jẹ́ iṣẹ́ yìí fún gbogbo ẹ̀yin òní bàbá. Atọ́kùnrin àtobìnrin tó mú fọ́nrán abìtà pàápàá jùlọ láwa tí a mọ̀ pé ó pọn dandan kí a tó ọdún méjìdínlógún sókè ká tó fẹ́ nǹkan fọ́nrán abìtà. Ìwọ́n tó ń ta má ta fún ẹni tí ò bá sí ìpè sí iye ẹ̀ sókè. Ìwọ́n tó bá sí ìpè sí iye ẹ̀ ìkìlọ̀ pàtàkì rèé láti ilé iṣẹ́ tó pọn fọ́nrán abìtà náà mú torí ọlọ́run kò bá òfin mu. Fọ́nrán abìtà ló wá ní ìdí ọjọ́ mọ̀ pé fọ́nrán abìtà kì í ṣe ọtí tó jẹ́ pé ó wá láti pa àwọn èèyàn lára. Ìdí ìyẹn tá a fi pọ́n lọ́nà ìgbà lóde lọ́nà tó tọ́ tó fẹlẹ̀ lẹ́nu. Ìfẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu kò wá túmọ̀ sí pé kó mú mukúmu kó mú àmupara. Fọ́nrán abìtà kò fẹ́ kí ìwọ́ tó mú òun kó wá di ìdàkudà torí pé o fọ́nrán abìtà. Ìgbádùn ni fọ́nrán abìtà wà fún. Kódà àní fọ́nrán abìtà kò dìgbà tí mo bá mu fọ́nrán abìtà tó wá di ohun tó wá ń ṣe kíni tó wá ń ṣojú bàlá bàlá tó ń dijú tó ń lajú tó wá ń tàkì tó ń ṣubú tó wá ń sọ fún àwọn èèyàn pé ẹ dákun ta ló jẹ bàtà ni mọ́tò mi kí ló tẹ́ ẹ gbé mi. Àwọn ìbéèrè òdì ìbéèrè tí ò bá dààmú ìbéèrè tí ò borí pípé gbé tí ò borí pípé mu. Fọ́nrán abìtà ìwọ́n tó bá mu ó mọ̀ pé ó gbọ́dọ̀ bá débi wípé ọjọ́ ọ̀la rẹ ti ń polúkúmuṣu rárá o. Fọ́nrán abìtà sàtẹ́nu ẹ̀ fọ́nrán abìtà wà fún àwọn tó mọ ìtumọ̀ ká gbádùn ara wa ká ṣayé ká ṣe fàájì ká tẹra wa sí afẹ́fẹ́ tó gbádùn. Afẹ́fẹ́ ìgbádùn túmọ̀ sí pé ṣe fàájì mọ níwọ̀n mo wọn náà mọ tí mo sọ olólùfẹ́ fọ́nrán abìtà tó jẹ́ olùmú fọ́nrán abìtà ó gbọ́dọ̀ mọ̀ kó o gbọ́dọ̀ mú fọ́nrán abìtà pẹ̀lú ìlàákàyè ni o gbọ́dọ̀ mọ̀ gbà tó ti gbá ẹ lára mu dé ibi tó ti tó ìgbà tó ń gbá láti dáwọ́ dúró. Ẹwà fọ́nrán abìtà ló tó kó o mú kó o lọ sílé ìgbọ̀nsẹ̀ kó o ṣe gbọ̀nsẹ̀ lọ́wọ́ kó o jẹun dáadáa kó o lọ sùn gbólóhùnfẹ́ bá wà nítòsí láì fipá mu kò ṣeré ìfẹ́ kó gbádùn ẹ kó ṣe ìkíní èkejì ẹkẹta ẹkẹta ẹkẹrin ẹkarùn ẹkẹfà ẹkẹjẹ. Fọ́nrán abìtà yẹn ẹni bá mu fọ́nrán abìtà kò yẹ kó máa wá sọ wípé mo lánàá yẹn mọ́tò fẹ́ gbá òun tó wọn tí rárá. Fọ́nrán abìtà ò sí fún yẹn o. Fọ́nrán abìtà ó gbọ́dọ̀ mú fọ́nrán abìtà kí wọ́n bá ẹnu kò tó dá mi nínú gọ́tà rárá o kì í ṣe ẹni tó jẹ́ olólùfẹ́ fọ́nrán abìtà yẹn rárá o. Fọ́nrán abìtà kò gba kí o mú ọtí tán kó wá jẹni tó ń ṣẹlẹ̀ yà táwọn wá wò láwò rẹ àwòsúkú tó ra ìláwò rẹ rìn wọ́n á wò dání ẹnu rárá o. Torí náà fọ́nrán abìtà jí ọtí tó rẹwà àwọn arẹwà ọkùnrin àti obìnrin ló sì mú ọ̀nà tí wọ́n gbàgbé kalẹ̀ sínú ìgò omi ike ẹ̀rọ mọ̀ pé fọ́nrán abìtà ọtí àwọn tó yááyì ni ó máa jẹ́ kí ọpọlọ rẹ pé àlàáfíà rẹ á múnádóko ọ̀pá ìní á múnà dáadáa ọkùnrin á dúró bẹ́ẹ̀ bí ọkùnrin obìnrin á dúró bẹ́ẹ̀ bí ọkùnrin bí omi wàá ronú tààràtà sọ́nà tótọ́. Fọ́nrán abìtà kò máa bẹ̀ pé ta ló yá mi ní bàtà báwo mo ṣe débí adákun ta ló wa òrùn léyìí ta ló wa sílé yìí rárá o ti kọjá ìwé ìyẹn. Fọ́nrán abìtà sì fẹ́ bẹ̀ fọ́nrán abìtà sì fẹ́ kó o mú ẹ̀rọ níwọ̀n ẹ̀rọ lásìkò tótọ́ mímú fọ́nrán abìtà tó bá lọ́wọ́ ọkọ̀ o nígbà ọkọ̀ fẹ́ àmójútó tó péye fọ́nrán abìtà tó fàyè gbá tó kó o mú ẹ̀rọ tó bá máa wakọ̀ tó bá ti mú fọ́nrán abìtà fún awakọ̀ tó bá máa wakọ̀ má mú fọ́nrán abìtà torí pé fọ́nrán abìtà fẹ́ ìgbéyà fọ́nrán abìtà fẹ́ àlàáfíà fọ́nrán abìtà fẹ́ ààbò four habitats won fe iwa nipo to da papa yes class lawo ojidi four habitats ni jo e fi olohun da jo e to ba mo four habitats fi ya kai ni o fi opolo ni mo mo ni o ko le ba ri to la mi mo te mo ni o ko ma ba fe ko le ba mu to la ni mi ni go ni mi four habitats e to ba mu ko ni so mo ko ni tabi e wa mu no wa transforma o apolo nbe four habitats we fe ah fe nje ma ju ju hore kiri la la la la four habitats ko fe o jo e ni four habitats ni mi ni o ni pe ni la kayi ni pe ni e po kon bale ni o ni di ke je pe wo bo le ni yo go pe ni four habitats o se ti ba la pe ala ni ya la mi ki ni o four habitats ni bi go ti ki ni o four habitats ni a yo pe ni se pe ko na mi four habitats ni ku ri a ni le ka jaka kri to da ti pe ni o di di le di na mi four habitats ko si si si ma la bo ni ki ni o four habitats ni o ti ni o a ni o di di o ku ni a ki ni o ti ki ni ki do di ni di four habitats ni do a di ke na mi four habitats ni pe bi opolo ni o ni o ko si mi pe bi la ka ipe ni

Oh, my God.

gbọdọ̀ yìn wọ́n nù o gbọdọ̀ yìn wọ́n nù lábẹ́ bó ṣe wù kó lè rí o gbọdọ̀ yìn wọ́n nù àwọn wo ló gbọdọ̀ yìn nù ẹbí tẹ́jọ́ jìyà kó tó di pé o kúrò nílùú òkè kó tó dékò kọ́lọ́run tó gbàdúrà rẹ àwọn ọ̀rẹ́ tó fi ilẹ̀ sábà yín kó tó wá sẹ́kọ̀ọ́ tàbí kó tó wà lórílẹ̀‐èdè london america torí kò síbi tí wọn kì í ti gbọ́ ètò ọmọ kwara àtàtà o gbọ́dọ̀ yìn wọ́n nù gbogbo àwọn tẹ́jọ́ jìyà lánàá kó tó di pé ọlọ́run gbàdúrà rẹ lọ́jọ́ ti tèmi o gbọ́dọ̀ yìn wọ́n nù àwọn alábàáṣe rẹ nígbà tí ò sí nǹkan kan lọ́wọ́ rẹ o gbọ́dọ̀ yìn wọ́n nù lábẹ́ bó ṣe wù kó lè rí kí làwọn bó ṣe wù kó lè rí yẹn bóyá lọ́jọ́ tó fẹ́ kúrò nílé gbogbo àwọn tó yajúlé wọn lọ tọrọ owó tí wàá fi wọkọ̀ ẹ̀sìn ni wọ́n fi ọ́ ṣe ìyá àti bàbá tiẹ̀ ti papòdà látọmọ ọwọ́ àwọn tí wọ́n tọ́ ẹ wọn ò tọ́ ẹ lọ́nà tó gbà tẹ́wọ́ lọ́rùn kó tó di pò rápálá sá kúrò nílé àbí ọ̀rọ̀ kan ló gbọ́ bí ìtàn bí ọ̀rọ̀ ìṣítí àbí bóyá ká pè ní ìpeni sákèèsí pé sọ orílẹ̀ ọ̀kan yẹn bàbá wọn àti bàbá wa wọn jọ ṣọ̀tá kú ni lọ́wọ́ bó ṣe wò ó lè rí òun náà ni wípé kí ènìyàn kó dàbí ẹni pé kò rí ìkamù kọ nínú ẹbí ọlọ́run sì gbà fáwọn kan ó délé wọn tọrọ owó láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn ò fún ó délé wọn tọrọ owó láti ra irinṣẹ́ kọ iṣẹ́ tó kọ́ wọn ò ràn án lọ́wọ́ àti àwọn ọ̀nà míì bẹ́ẹ̀ tó wà lábẹ́ bó ṣe wù kó lè rí àníṣẹ́ ò gbọ́dọ̀ yìn wọ́n nù ò gbọ́dọ̀ yìn wọ́n nù torí ìwọ kọ́ ló wà nípò tó wà lọ́jọ́ títì ní ọlọ́run elédùmarè ló gbé ẹ síbẹ̀ mélòó èèyàn tí ń tójú wọn rí tójú tiẹ̀ rí lọ wọn lù kò dún wọn fà kò fà wọn tiraka ọlọ́run ò gba ìtiraka wọn ìgbìyànjú wọn ọlọ́run ò ṣàmì sí bọ́lọ̀ bá wa ṣàmì sí tiẹ̀ ọgbọ́n rẹ kọ́ ló gbé òye rẹ kọ́ ò gbọ́dọ̀ yìn wọ́n nù lábẹ́ bó ṣe lè wù kó lè rí o gbọ́dọ̀ yìn wọ́n nù ẹ káalẹ́ sà ẹ káalẹ́ mà gbogbo ẹ̀yin olùfẹ́ ètò ọmọ kwara àtàtà jákèjádò gbogbo àgbà ńlá ayé yálà òjò bí ìpínlẹ̀ kwara wọ́n bí ẹni kwara wọ́n tó ẹni kwara ọ̀rẹ́ kwara ni wọ́ kwara ló gbé dàgbà àwọn èèyàn bíi alàgbà abẹ́wà jínísì baylord limited mọ́rọ̀ lẹ́ sọ̀rọ̀ kwara ni baylord ẹ bá sọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó nípa àwọn ìlú bí ọfà bí òjòkú ilẹ̀ mọ̀nà létí baylord tó fẹ́ lè gbaṣọ lọ́rùn yìí bẹ́ẹ̀kẹ́ ilé ṣàní bàbá ọgbádùn kwara lọ́pọ̀lọpọ̀ ni ọgbádùn kwara lọ́pọ̀lọpọ̀ ni kwara gan ló fẹ́ jẹ́ bí home lọ́dọ̀ baylord limited so akínyín ẹ̀ka àlẹ́sà àwọn ọ̀rẹ́ ń kọ́ àwọn ọ̀rẹ́ mínú táwọn ẹ pé àwọn ò gbé kwara ọmọ kwara ni wọn bá ṣe wọn wá bára wọn ṣe nídìí dáadáa wọn jèrè ara wọn lọpọlọpọ àwọn alábàárìn àwọn ẹni eré ẹyẹ eré tí wọn ń jẹ eré fẹyẹ tí wọn jẹ olólùfẹ kwara ńkọ alájí láti káàdà lọdún ẹka àlẹ́sà àbí bọ́ọ̀lù ògbéyẹlé ẹka àlẹ́sà alájí káyọ̀dé odùnnáwọ̀ ẹka àlẹ́sà bẹ́ẹ̀ làwọn èèyàn jankan bẹ́ẹ̀ ní ìlànà fẹ́ẹ́ kàánú yẹn nígbà alágbà sam olúbọ́dún bíúlà glorious villa farm company limited ọba anásọba tó dé ògbóró bí akínlọ́wọ̀ one oníṣàṣọ́ ṣàṣà kingdom ẹka àlẹ́sà ọba olú aṣọ́gbadé ẹ̀mí àjàsà ẹka àlẹ́sà yàwá òye folúṣọ adé ògún ọ̀gá ẹka àlẹ́mà káwá bọ́ sọ́dọ̀ àwọn èjìká tí ò já ṣó bọ́ àwọn tí ò jẹ́ kójú ó ti wà nígbà kọ̀ọ̀kan àwọn èèyàn tọ́lọ́run rán sí wa àwọn tọ́lọ́run ò ní jẹ́ kí tí wọ́n fẹ́ẹ́ bàjẹ́ débi tí ó bàjẹ́ àwọn tábùkù ò ní kàn tẹ́tẹ́ ò ní wuyalé wọn láéláé alájì kan rọ̀dé ìbàbá tó dé yáyá banusọ ceo banusọ ventures alága
Sambara Descendants Union, National Chairman New. Boki yo, Alhaji Kwadi Obadri Abadu so Sambara, e ka le o, e ku gugu gba. E be se da wa dara wa, Olorun ni de ina da bukata yin. E ta ni koko ta, ko me ran ko yoku tu ta. E gugu nti e ba nda wole, Olorun a jo mo yori se re. E ni po fe ni ropo. E ni je baje, be le ni mo koro. Wa Alhaji Rashid. Opo yemi ti yo ni ta. E ni mi se yin ta ngba njo. E agbana ko ni wole yin lagbara Olorun ni dubare. E ka le o. Ni gbagbe baba wa bas ilu of your kingdom Alhaji Chief Tajuddin Sani ele le ban toju Alhaji baba Olajide Bajide Alhaji Bajide Olabanji Akanbi are ta isegbe onipaku ni e ban toju dada egbon mi atata alagba akowe taju ugo eyin omo laduba ban toju Alhaji Ahmed Saro, si yo Saro Med Oil and Integrated Services Limited. Alaga Amatu niye. Leba buye Alaji, brother Abdada niye. Kamaru Ji, Uri Yomiya ila, Deputy Chairman Amatu, Lagos, Natu, Lagos State. Alaji Abdurraziu, Ibrahim, Eba Antoni wa Daru Falai, Daru Falai, Daru Ji, Kugwala Kwako, Laki. Anything about what you like to Daruko, a month below to Bantes, what you are, my Daruko, Arawa, Lokoka, Legacy, Balaji, what do you have on Samara? You do it, you Samara, you too, I've got a low in the Mari. Coron, you know, who could be fast, you are lie. But now, I just should have played me, but lie, Coron, Coron. And you could have come along, and you could have, you won't quarrel, I went Jack and Jacob for, get to you by my face, why do you, and never back. Ya baba won yi erugba yi won ka erugba yi won ka olohun ko je ko subu wa ko re wa Alhaji Owodo ni ojoku e ka le sa now loruko gbo awon te won je keto yo du oba nu asalaudin yusuf shuaib lo wa bi won binu ko ni wa lori facebook lago gbo Alhaji Prophet Adeje Olu Eje blessed aluko gbo awon to ku lapapo oju oni ti wa o oju ki ti iyawo osege lori de oko e abdul wasin salahuddin omo to ko loruko ti je adeje yema ko le yoruba peru won aya wa bele o be si ise ibi ta ti bere futa le ti ta lawon oroyin ja gaja ko ti lati kule ku ara adupe adupe olodun ti nfun wa ni aseyori ga bi iroyin kan ile ti arika pe pelu fowo sowo po awon eso alaabo ati awon ta mo si local vigilante won ma gbianju won gbe pereji nla kana pelu awon afemisofo ni ijoba ibile ifelodun ni ipele kwara won ni agbe baba sogo to fe sumo bi bibi odu oro won ni opolopo awon ara bi tan ni won sun loju ija bakana ninu oro ti e to je alukoro olopa ti ipele kwara ade to ejire adeyemi won ni owo ti te awon odaran afurasi meji ti won ko fi pe won mo nipa ijinigbe awon eniyan meta kan eleyi to waye ni agbede ti won pe ni ogele fulani nitosi igbaja ni ipinle kwara nijoba ibile telugu niyan na won ni enikiri nu awon ti owo te na lati ri shehu sani ani gbagbe bala won ni awon mejeji ni owo won ti awon lubala ni owo ti te bayi ti won tin ka buruburu ni waju olopa won ni won foju won bale ejo lati le so nti won ri lobe ko to dipe won wa iru sowo o bakara ninu awon iroyin to jade ni ipinle Kwara Yoruba won ni duro ba ti jade o kuro ni a nwo ijoba ipinle Kwara won ti so pe ise takuntakun lo n lo lowo lati ri pe iruja to peye fun eto ilera ni ipinle Kwara gbogbo e ni ijoba yi ni won moju to gege bi Malam Abdulrazak Abdulrahman si ode ele iroyin ayo ni iroyin idunu ni lopolopo awon mo Kwara won tun se bebe o won jawe olubori nitori ikan ninu awon omo Kwara to se muyanga omo to se toka si na kasi to lekun ninu awon mo ta ti ni daada ta n baba riri ta ti ni Israel Adekunle Adeniyi omo bi ilu Ofani won ni ohun lo gbogbo oroke to gbagba sun lo ye
ti won pe ni the best overall graduating student of Nigerian law, of Nigerian law school 2026 ko tuba won ni o bi ipinle Kwara to je omo ilu Ofa yi o lo se daada julo won da se ori yi o ti bere ni atodun 2024 nigba to se tan ni juni ilorin pelu best student yi na ni ti a mo si CGPA 4.83 ni won so pe o gbe jade lele ti o sele ri ninu itan aseyori ni law department ni uni ilorin.

ṣe bí ètò ọmọ kwara ìgbàgbọ́ ṣe tẹ̀síwájú lẹ́nìí náà ni wọ́n wé láwàdí fún ìmọ́mù tuntun ìlú ìlọrin ìmọ́mù bashiru dasuki àti ẹ̀ lálejò lórí ètò labalà tí ó ń bọ̀ bó fẹ́ sáré dá tómi ìlú ẹ̀ sí ìdílé.

0: olóògbé ìyàwó arùkáyà bá ṣe mọ olúwa sí náà nìyẹn ètò ọmọ kwara ìtàlẹ̀ ń gbádùn ní ìkànnì bond fm 96.3 rédíò alára àgbà yìí dá bí wọ́n ṣe sọ fún wa pé òní yìí ni wọ́n wé láwà ní the grand chief imam of ìlọrin imam muhammad bashiru dasuki lọ́jọ́ tèmi ìlú ìlọrin ó mì tìtìtì ẹgẹ́ bí a ti kọ́kọ́ rí àtẹ̀sọ́lẹ̀ pé gbágbágbá ni ọba ìlọrin àti àwọn ẹlẹ́wà wọn ni wọ́n dúró tán láti fi láwà nílé ìmọ̀mù tuntun lórí mo ti wá nínú àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ṣe ètò náà lórí ètò fúnta lẹ́sìn ní ọba wa ẹ̀ka lẹ́sà o orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn ọmọ bíi ìpínlẹ̀ kwara ọmọ orílẹ̀ nàìjíríà lápapọ̀ wọ́n ń gbọ́ yín nìkan ní bond fm náà bàbá a mọ̀ kú oríire afú ayẹyẹ ti tèmi a ní kẹ sáré ní wa níran ni báwo ni ayẹyẹ ìwéláwà ní ìmọ̀mù tuntun fún ìlú ìlọrin ti ṣe lọ alhamdulillah ami
1: ẹkú ìgbé ìlú lárugẹ
0: ẹ ṣeun sá
1: ọlọrun ni dẹyìn náà padà sẹyìn
0: aláma ami
1: ẹ tẹ ogun àti wájú lágbára ọlọrun
0: ami
1: àmì
0: àwọn àgbà ayẹyẹ abánusọ ìlú sọmọra nìyẹn alájọ àti ìdẹkọ ẹbí wà rán.
1: bàbá ìmọ̀ mọ̀ lọ́rin ìjọba lọ dáadáa ó dùn gbangba kásì.
0: alhamdulilayi.
1: ọgbà alamin bí a ti hàn pé kó rí ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́nà ní orí kódà ó tún gba àkọjá bá ti lérò.
0: aláhu akbar alhamdulilayi rabbi alamin. bàbá wa jẹ́ kí a wò ìmọ̀mù bashiru dasu gẹ́gẹ́ bí ìmọ̀mù ìkẹtàlá ní ìlú ìlọrin àwọn èèyàn sọ pé a ti ń mú ìmọ̀mù ní ìlọrin pé ti tọ̀tẹ̀ yìí tó yẹ àlárọ̀ ọ̀tọ̀ tó pé tá a bá ń sọ nípa ìwé tá a bá ń sọ nípa ẹ̀kọ́ kéwú bàbá wà níbẹ̀ báwo nínú àwọn ará ìlọrin ti ṣe dùn tó lónìí nígbà tí wọ́n rí láwà ní tuntun lórí ìmọ̀mù tuntun.
1: alhamdulilayi inú ará ìlọrin dùn púpọ̀ débi pé àwọn èèyàn jáde tányányá àti titaarọ ní pálásì bàbá wa ọlọ́làwọ́ wa ló lọrin ṣé kàmínà nọọsì àwọn èèyàn túyáyá wọn túyáyá inú tìdùnnú nígbà tó tún di tìrọ lẹ́yìn náà níbi ìwẹ̀jẹwẹ̀ mú
0: níbi
1: tí bàbá wa mú tíngèrè àpapọ̀ láti ṣe kàtó tó suleiman farouk oníkìkìpá alimuskin bela tí wọn ti ṣe wá sí.
0: aláhu akbar.
1: àwọn èèyàn tún yáyá débi pé ó bù háyà.
0: aláhu akbar.
1: bí wọn ti wá pọ̀ tó ó rí pé ìfẹ́ ló gbé ẹnì kọ̀ọ̀kan jáde kì í ṣe pé bóyá àárín oúnjẹ jẹ́ ń bẹ̀rẹ̀ àárín nǹkan mọ́ àbí àárín nǹkan mọ́
2: ìgbọ̀n
1: ẹ̀ ó lágbára.
0: tí a bá wá dúpẹ́ káwù àwọn èèyàn jankan-jankan wo ni wọ́n wá láti wá gbé ìmọ̀ọ́mù ìlú ìlọrin lárugẹ.
1: tí a bá ń sọ nípa àwọn èèyàn jankan-jankan àwọn èèyàn pọ̀ buhaya tí wọ́n wá láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ the executive governor of Kwara state

0: Dos. ọlá ọmọta ọpọpọ ọlá àwọn ni a tún gbà lálejò tí wọ́n jẹ́ bí àlejò kejì lórí ìtọ́mọ pàrọ̀ àtàfútà lẹ́sẹ̀ ní ẹgbẹ́ fún ìṣẹ́ sọ fún ilé ẹ̀kan mo ní overall law student ọmọ sọ pé ìlú ọdún máa ń fọnù fọnù ẹ̀kọ́ ara lápapọ̀ wọn ìyẹn ò ṣe ní bùgà nígbà yẹn bá lọ́mọ àwọn ọmọ tí wọ́n gbé yẹn níyì bóyá ìyẹn ò ṣe ní bùgà pé ọlọ́wà dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ kwara àti gbogbo orílẹ̀ nàìjíríà lápapọ̀ wọn ń gbọ́ yín báwo ló ṣe rí ní ọkàn gbogbo òdìyù lápapọ̀ nígbà tí wọ́n gbọ́ ìròyìn ayọ̀ ẹ̀ wípé ìkan nínú àwọn ọmọ òdìyù náà ni ó gbégbá orókè tí a bá sọ nípa ìmọ̀ ẹ̀kọ́ òfin ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ nígbà tí wọ́n ń kọ́ tó bá lọ́dún 2026 eléyìí tá a wà yìí.
1: Mo jẹ́ nǹkan dùnú tó lékun kan dùnú fún wa ní ìlú Ọfà, Kwara State àti Nàìjíríà ní àpapọ̀. Orí pé àwa bílẹ̀ pé nǹkan kí nǹkan tí ọmọ bàbá ti ń ṣe. Gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo Nàìjíríà ló ń ṣe. Àdáyanrí pé tiwa nìkan ni báwo kì í ṣe alájẹdí. Èyí kan dùnú ló tún jẹ́ fún wa torí pé kò ṣe irú ẹ̀ lákòókò tá a máa rí ní Ọfà. Ní Nàìjíríà lénìí atọ́kùn sọ̀rọ̀ kanlẹ̀ kan ni wọ́n ní ọ̀fà ń fọ́nu Kwara ń fọ́nu kínní kan ń fọ́nu ọ̀rọ̀ ìfọ́nu kọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n ní ìdárò gíná mínà ṣukri orí tọ́lọ̀ ń bá ṣe fún wa ká máa fi dúpẹ́ àwa fi dúpẹ́ fọ́lọ̀ ni pé ìkánná ọmọ wa ó tún gbé ògo wa sókè irú ẹ̀ ti pọ̀ ńlẹ̀ ní the same University of Ìlọrin àti rí ọmọ ọfà tó gba the best overall medical student léraléra ní Kwara wa yìí kan náà láti rí first female pilot tó jọ ọmọ ọfà fún ọfà kọ́kọ́ ní female àmì Kwara kọ́kọ́ ní female pilot láyé ọmọ ọfà ni tó ilé tó wá kún nǹkan dùnú fún wa lábẹ́ bàbá wa kábíyèsí wa ọba muftau padàmọ́sí olóyèdè òkìkíọlá
0: kábíyèsí o
1: bá ṣe kábíyèsí
0: kábíyèsí o kábíyèsí o
1: ó tún wá jẹ́ nǹkan ìwúrí fún ọ̀gá tèmi alhaji dr muhyiddin aziz ọlaniyi salako ìmáyégún ọ̀fọ̀fà tó tún wá jẹ́ global president gbogbo ọmọọfà káàkiri àgbáńláyé pé lásìkò táwọn ọmọọfà tún gbogbo ọfà yọ
0: kí wá ni yóò jẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn nítorí pé ẹlẹ́kọ̀ọ́ lẹ́yìn náà tọ́wọ́sọ nípa ìmọ̀ ìwé ká ṣe òwò ọlọ́run kọ́ ẹ̀yìn náà lọ́pọ̀lọpọ̀ kí ni yóò jẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn àti ìwúrí fún àwọn ọ̀dọ́ Kwara yálà àwọn tí wọ́n kọ́ṣẹ́ àwọn tó wà nílé ìwé àwọn tó wà nílé ẹ̀kọ́ mìíràn tàbí òmíràn náà ni o kí ni bí ọ̀rọ̀ ìmọ̀ràn yín fún wa.
1: Ìmọ̀ràn mi fún gbogbo wa ni pé nǹkan kí nǹkan tá a bá ti yàn láyò ká wà dedicated ká wà committed lórí bí mẹ́rin kan wà téèyàn bá ti yọ mẹ́rẹ̀ẹ̀rin kúrò nínú ìgbésí ayé èèyàn nínú nǹkan téèyàn bá fẹ́ ṣe ọ̀nà àti ìlú yọ èèyàn máa tight
0: ṣáàwò
1: di alákọ̀ọ́kọ́ fíyàn wá
0: determination
1: di ẹlẹ́ẹ̀kejì dedication di ẹlẹ́ẹ̀kẹta kó wá dìvóòtì gbogbo nǹkan tó ní kó dìvóòtì ẹ̀ sórí ẹ̀ ètò wa jẹ́ pabambari inú ẹ̀ téèyàn ò gbọ́dọ̀ mú kó nu ìgbésí ayé rẹ̀ ní di ẹlẹ́ẹ̀kẹrin discipline.
0: tó yọrí ìwọ́n mọ́
1: discipline kò sí bó ṣe lóòótọ́ láyé tó bá ti wà discipline
0: tó yẹ kó wà níjànú
1: níjànú ní gbogbo ọ̀nà ọ̀nà àti ìlú yú ẹ̀ ó máa tight torí pé tí wọn bá ńlá bàbá wa fi lé wa lọ́wọ́ nípínlẹ̀ ọ̀fà ni education ni priority wa ni legacy wa òun ló ṣe jẹ́ lénìí ní nàìjíríà as a whole pẹ̀lú ògo fún ọlọ́run ó rí àkátó rí ìlú bí ọ̀fà ní nàìjíríà tó ní tertiary institution bíi mẹ́rìnlá tó ní secondary school bíi 114 agboolé tó bá dé ní ọ̀fà ìwé tó kéré ju tó máa bá nu léyẹn ní first degree torí ẹ ló ṣe jẹ́ pé ó máa ń dàbí pé wọ́n ní discipline. So in man and even bo awa yeah bo awa auto nick mile of nile of any nick mile kwara nipe e je ka ni afoju sun
0: e show
1: kwa determine
0: e show
1: mo fe da laye mi o
0: e show
1: e gboro rise
0: e show pupo alagba taufik o motayo popo ola o ma ri ba e je ka ma lo fun talent temi eh kinu ni du si lopo lopo o na le pe ti aba so nipa ojo ola rere olohun fun ipinle kwara generally awon to ku na ta nbo ta jodo ka mo lori ta won baba yen ti won ti fi sile ege bi alagba popo ola won ti se so toruko alaji kan de wa tun de me ko si gba ta jojo sise lale tinti to tere fi dun o ti bo so russia bi 003042813 lale fi so leyin eto to ba fe ka so npa lo ko buruko baje 3042813 003042813 Abdul Hassan Salahuddin omo to mo call oruko ti ni je omo kwa tata eni

mọ́wọ́. Níbi ayẹyẹ ìfinijẹyẹ àti ìbúra inauguration and signing ceremony ti àwọn Gola Channel ni wọn. Lọ́jọ́ Tuesday, ọjọ́ kẹrìnlá oṣù keje, 14th July 2023, ní No. 4 Creek Road, Àpápá ìpínlẹ̀ Èkó, bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀, 11 o'clock. Ìdúró ti búra fún àwọn aṣíwájú aláfojúsùn rere tí ó mú ìṣọ̀kan àti ìtẹ̀síwájú bá ìgbòkègbodò. Iṣẹ́ àwọn ọlọ́pàá afàyàfà lábẹ́ ìṣàkóso alága ìpínlẹ̀ Èkó lápapọ̀, Alhaji Ahmed Saro Abdelwasi Salahudeen Omotowo Kọ́lọ̀ ni MC tí ó máa tukọ̀ ètò lọ́jọ́ náà. Ẹ má gbàgbé, ọjọ́ Tuesday, 14th July 2023 ló máa wáyé. Ọjọ́ Akọ̀láyọ̀, Up Amato Progress, No Amato.

Yeah, but if you want to have a

0: الحمد لله رب العالمين اقوم بالصلاه وبعثت الشيء وعلى قديم لي التوحيد من اتجاه
1: بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أفيق فلوه بار الله أسير كيد فمسوجد نبي محمد ilé wọn ìdá lẹ́kọ̀ọ́ tí a ń bá lọ orí ibi ta ti ń sọ̀rọ̀ nípa láwò ni a ti sì lè jìnà sí àwọn dídáhùn àwọn àdálẹ̀ kádálẹ̀ tí wọ́n ń dálẹ̀ lójú ọ̀nà pé a fẹ́ sin òkú wa ẹni tí ra wa fatḥul mujīd sharḥ kitāb at-tawḥīd ìyí pé a gbọ́dọ̀ pa nǹkan kan yàtọ̀ sí ibi tí ọlọ́run bá ní kápá sí ìrọ̀lẹ́ adébí àwọn dídáhùn àwọn àdálẹ̀ kádálẹ̀ tí wọ́n máa ń dálẹ̀ nítorí pé a fẹ́ sin òkú tàbí tó kù bá kú ibi tá a ti dúró ni ibi ká máa pariwo tàbí ká máa kéde àìnítẹ̀lọ́rùn sí kádàrọ̀ náà bá lẹ́yà ń kéde dúró tàbí èèyàn pariwo tàbá ń gbára ẹni lójú ìyẹn ni ànábìwọ muhammad sallallahu alaihi wasallam sọ fún wa wípé laysa minna man daraba al-khudud wa shaqqa al-juyub wa da'a bi da'wati al-jahiliya kò sí ní ọmọ lẹ́yìn ni ànábì tòótọ́ ẹni tó jẹ́ wípé nígbà tí èèyàn kó láyé fún ọ bẹ́ẹ̀ sì máa ń gbára ẹni lójú fún pé kò ní tẹ̀lọ́rùn sí kádàrà tó lọ́n kádàrà ọ bẹ̀rẹ̀ sì máa ń paṣọ ya mára rẹ̀ la èyí kò ní tẹ̀lọ́rùn sí ní sọ àwọn nǹkan tó ipá àwọn aláìmọ̀kan ní sọ jáde lẹ́nu bóyá ló ń bẹ́ lọ lẹ́bi tàbí kọ́ máa kí ẹni tó fi kú pé wá jàbàlá ibi ìrẹ́wó òkè ṣubú òkè yẹ gbogbo àwọn kan bẹ́ẹ̀ ara wa àìmọ̀kan tí islam gbé tọ́parẹ́ ni nínú ẹ̀ ni anáhíhà hadith anábì wa sọlọ́lá ọ̀sán tó sọ wípé ẹni tí ó bá ń pariwo ilé tàbí ń pariwo àìnítẹ̀lọ́rùn àní ìṣòro irú obìnrin bẹ́ẹ̀ pàápàá lọ́dọ̀ àwọn obìnrin lọ́pọ̀pọ̀ sí irú obìnrin bẹ́ẹ̀ ìyá lámùtà tó kọ́bìlà mọ́tìhà tí ọba tí ó bá kó tó kúrò láyé tọba dídú àlìkèyàmà tó kọ́ ọmọ yọ ọmọ àlìkèyàmà ti wà á léyà sìrìbáàlù ní nkọ̀tọ̀rọ̀ ní wàdírẹ̀ ọ̀hún ní járàbì ó sì ọlọ́run sọ fún akíkí àti ọlọ́run kọ́ máa bá yí pé wọ́n wọ̀ ní ẹ̀wù ní obìnrin bẹ́ẹ̀ wọ́n wà gbé ẹ̀wù ọ́ ẹ̀wù tí wọ́n gbé wọ̀ ní ẹ̀wù òjò tí iná ń jò lára rẹ̀ ẹ̀gbẹ́ òjò tí a bá tún ti bọ́ná yóò tún jò sí yóò máa jóná lára rẹ̀ tí ó jẹ́ wípé ẹ̀wù yóò wà máa jò yóò máa iná ni yóò máa jáde lára ẹ̀wù náà kọ́lọ́ba kọ́ sànú wa ṣé ìdí èdè ìjọba ẹni tí ọlọ́run bá dánwò pẹ̀lú kẹ́nìkó kú láyé ọmọ ni ọkọ ni bàbá ni aya ni ìyá ni àtẹlẹ́lùfẹ́ inú àwọn ọ̀rẹ́ ìdí islam fẹ́ni ká ṣe sùúrù ká gba kádàrọ̀ ọlọ́run ọba ká fi ọ̀ràn mọ́ ọlọ́run ọba ká lè gbaládà lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tí wọ́n bá ṣe eré lọ́lọ́run ṣàdéhùn fún alukur'an tọ́lọ́run sọ wípé alẹ́dínà ìdá asọ́bàtì mùsùlùmí kọlu iná ìdáhì wà iná ilé ìrọ̀jẹ̀ ọ̀hún ìláyìíká àníyàn sọláwà tó ń rọ̀jú yìí wọ̀ ráhánà wà ìláyìíká ìhùn mọ̀tàdé Ọlọ́run ti ba se leyi ife won Ọlọ́run ati gbe on be fun wa. Owo si se nkan ti oda ni ti a ku fun lo owo se fun wa. Ti na ka se fun ti nkan kan ba de. O ju awon hadith lo po. Ti anabi wa sallallahu alaihi wasallam fun wa nipa ka se fun. O ni asabru inda sadmatil ula. Inu riwaya mi inu sahih Bukhari asabru inda awwal sadma. Oko da lodo obirin kan to ma ku fun anabi won ro sallallahu alaihi wasallam obirin o dama si lo so yi pe safi ni le so yi pe won lo si oba ma bi ara re oba ti ri anabi o si wa si fo si lo na won je mele gbe obirin ta wi ba so fun pe ah ina wo rasulullah sallallahu alaihi wasallam o mani anabi mani to ba lo wo ma ngba to sun kun dari lo ba lo ba anabi sallallahu alaihi wasallam lo ba lo so fun ijo won mo pa anabi olodun yo ba ku ma bi ni anabi ni n ta so fun ni pe nto lo nti gba lodo re ekun re to nso o ni da pada afi ko se suru ko lohun o tun le fi nto da julo ko le o ro ko fo lo wa so asabru inma asabru inda asadma aluda suru to mi yesi o ni gba ti o ba se suru la koko ti o si gba to ti so nti o da jade leye lo wa to se suru to ni gbogbo nto so na o ku se suru leye ni ti wa ni nkan to fe dare laamu si to ipile ko je pe suru ye gaga oni oja kokko nto ko se to fi balada to ba ti so nti o da jade lenu lada ti kokko lo tori o wa won je on pa se suru pada ni ko si nto le se si ti na nti o je ni olohun yo je nto ni suru nto ito olohun ni hadith mi ti imam bukhari ati muslim ba wa lori o ti ade anabi sallallahu alaihi wasallam on so fa yi pe olohun ba gan so yi pe ma li abdi al mu'min indi jaza eru emi olohun ba to gba mi gbo ko se esan ti mo fe san fun lodo mi ida ko ba tu so fi yahu min ahli dunya si mo gba en to ni fe si o ma ni yawo ni oko ni aya ni ti mo gba abi baba ni abi obi ti mo gbe en to ni fe si abo re ti mo gba lodo re ni awon te jo ngba yi ti ma ihtasabu le na to fo ma mi yan olohun ba ila janna esa re ni ko yi wa janna lo bi olohun ba o je pe suru o se pataki ti a ma so kun ka ma pariwo to ku ba ku fun wa ko je pe gbogbo en si nbe lati gbe ni badun ke se ti islam yo ni si ke se tolo ba fe kìí ṣe nǹkan tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń pè pé lọ fún wa sọlọ́lọ́wọ́ àlewọ̀ sálámà ṣùgbọ́n ẹkún tọ́jọ́ yí pé ká da omi lójú pẹ̀lú ìbànú tọ́jọ́ má bànú jẹ́ tàbí kí ọkàn bàjẹ́ kò ṣe wọ̀nbẹ́ o kò ṣe wọ̀nbẹ́ ìsáàmù ọ̀fẹ́ kí ọkàn wó lé bí ẹ̀yẹ tó bọ́yá àkàn bí asẹ̀t bá jù lọ́wọ́ ẹnìkan ní ìṣe gan yọ ọ̀mọ̀lá ká tó sọ wí pé èèyàn kú fún èyàn ó dà mí lójú kí ọba mi jẹ kọkàn ọba jẹ kó mi ọ jáde lójú ẹni láyìí tí ò ní páńfì ń sọrọ nú kò ṣe wọ bẹẹ ní ẹsìn islam o tó ní àwọn bàbá wa ní bá ti pa bì káyà káyà bìbí ẹ káde máa ń tọ́ da àti tí ọ̀dà ẹ̀rí ẹ̀ sì wà nínú hadith anabi wa muhammad sallallahu alaihi wasallam inú ẹ̀ ní hadith wa anas kí ọlọ́run bá di ọdún sí gbogbo wọn ọjọ́ ká mọ̀ yìí pé nígbà tí ibrahim ọmọ anabi wa muhammad sọsọ nígbà tó kú láyé anabi ó gbé ibrahim ọkọ̀ balẹ̀ ó kì í ṣe ẹ̀ ó sì gbé ohun ẹ̀ ó lọ wá rí ojú anabi sọsọ ojú rẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa ń dá dídí omi gbé lójú ẹ̀ sọlọ́lọ́wọ́ alayhi wa sallam fàkọ́lọ́ láwọ abdulrahman ibn awf abdulrahman ọmọ awf kọ́lọ́ bá dìbọn sí ọwọ́ sọ fànàbí pé wà á ń tayá rasulọ́lọ́ ìwọ náà iwọ òjíṣẹ́ ọlọ́run omi mà lè lójú ẹ̀ ànábì wa sọ yìí pé ya ibn awf ìwọ abdulrahman ibn awf ina rahma ìkẹni àánú tọ́lọ́run fi sáàrin bàbá sọ́mà ni ànábì wa tún sọ̀rọ̀ tó tẹ̀lé yìí pé iná lè àyìnà tàbí máa wò wọlé kọ́lìbà yahzanu wọlé ànàkúnú ilà máa yàgbọ́ rọ̀bùnà iná lè àyìnà tàbí máa wò ojú olùdámẹjẹ wọlé kọ́lìbà yahzanu ọkàn sí ìbànújẹ́ ṣe tó ń ti bẹ́ẹ̀ tí kíní ìdún wà lọ́kàn tó fi ń dani lójú òun tó wọ́n lá nàkú ní ilé amáyá bọ́rọ̀ bùnà ní rìwáyà sahih bukhari àti muslim yẹ rìwáyà míì ní àwọn tíra míì wọ́n lá nàkú ní ilé amáyá yorùbá rọ́bà a ní sọ nǹkan míì rìwáyà aláwọ̀kọ́ ni pé a ní sọ nǹkan kan àfi tí ọlọ́ọ̀ba wa bá yọrí sí rìwáyà lẹ́ẹ̀kejì ni pé a ní sọ nǹkan kan àfi tí ọyọ ọlọ́ọ̀ba wa nú wọ́n iná bífi ọ̀rọ̀ kíkà ya ibrahimu lamahinu nípa pàríwọ̀ ibrahimu ma abanujẹ sí o àbí ìbànújẹ ó fẹ́ràn pé ìbànújẹ ọkàn kò sí èèwọ̀ ń bẹ́ o imam bukhari ni ọgbà wa àti imam muslim ilé ẹ̀ ni hadith abdullahi ibn umar kọ́nà ọba ni ó ń sí gbogbo wọn àti bàbá àtọ́mọ àti gbogbo àwọn ọmọlẹ́yà níbi sallallahu alaihi wasallam ọjọ́ ká mọ̀ yìí pé àmọ́ ń ba nílé ní ìbànújẹ́ kó mi ló dànù jẹ́ kọ́kàn rẹ̀ ọ̀bànújẹ́ ṣùgbọ́n tí aláàfẹ́ òun ni kọ́ máa pariwo ebí hadith yẹ ọjọ́ mọ̀ yìí pé sa'ad ibn ubada ìkànnì ọmọlẹ́yà níbi wa muhammad sa'ad ara rẹ̀ ọ̀yàjọ́ kan ó sáré àárẹ̀ yẹn le àníbi wa bá wa síbẹ̀wé abdulrahman ibn awf àti sa'ad ibn abi waqqas àti abdallah ibn mas'ud wọn sì wà pẹ̀lú ànàbí wọn jọ lọ ní wọn jọ lọ síbẹ̀wé ẹ̀ bàtà ànàbí wọlé tí ó ní pé ó dàbí ìgbà tí ara rẹ ti tutù díẹ̀ ara rẹ tutù ó yẹ pé wọn da nǹkan bò lórí àní wa sọ wípé kọ̀dọ̀kọ́dọ́ ó bèrè pé ó tún ti kó ìlàyé bí fakọlu láyà rasulala wọn ni ara wo kò tí ì kó ìlàyé o wà ní yóò bàbá ká níbi sọlọ́ọ̀sà níbi sọkún ìsọkún nígbà táwọn èèyàn rí pé sọkún àwọn tí a jọ lọ àtàtà bẹlẹbẹrẹ anábà bẹrẹ sí sọkún fakọlu àní wa sọ fún yín pé alátàsímàhún ẹgbàgbọ yìí o ìwé ẹkú fẹfẹ sún o iná lọ́ha láàyò àdìbò ìdámù ní àyè wọ́n lè bẹ̀ ọdún lè kọ́ lù ọlọ́wọ́ bá wa kò ní fi ìyà jẹ ẹni tó bá sunkún ojú tàbí ó sunkún ọkàn wọ́kàn rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n wọ́n lè kiri yóò àdìbò ní hàdà wọ́n aṣáára yìí láti sáàlì ẹni tọ́lọ́wọ́ fi ìyà jẹ yàn ẹ omi yóò fi ìyà jẹ ọwọ́ ìnáwó sí ahán rẹ̀ ọwọ́ ìrọ̀hàn tàbí kọ́nà ọkẹ́yìn pẹ̀lú ahán ẹni tó bá sọ ni ọlọ́run ọkẹ lélórí tàbí ọlọ́run ọjẹ ìwé àlélórí ó wà ní ìwà ilẹ̀ ìmọ̀jútà yóò àdàbò gbogbo káyé àhìnyàlẹ́ dájúdájú òkú tó bá kó làyé wọn máa jẹ́ ìwé àánú sàárè nítorí fáwọn èèyàn rẹ̀ sun ẹkún pé orí àwọn burú tàbí wọn sọsọ kúsọ lẹ́nu ìmọ̀ bukhari àti muslim ni wọ́n gba àdéhùn náà wá tó náà ló fi bí ọ̀rọ̀ yẹn fún àmúwá tọ́nà ọba mú wá fún wa àti kádàrá ọlọ́run ọba tó mú wá nínú àwọn nǹkan tó yẹ ká fi ra sákéjì tí ìsìláàmù fẹ́ ká jìnà sí tó sì wọ́pọ̀ láwùjọ òní ká máa kójọ ibi tá a bá ti fẹ́ lọ pé ẹni tó kùkú fún ká máa sọ pé àǹtà tẹ́ǹtì à ń lọ kájí kájọ gbogbo wájọ jókòó pọ̀ tàbí kẹ́ ẹni tó kùkú fún kọ́lọ̀ máa ṣe ń jẹ fún àwọn èèyàn tí wọ́n wá kí ẹni tí ìlẹ̀ gẹ́gẹ́ la ń lọ kálọ̀ máa kó jọ láti máa fi òkú kẹ́nìkan ọmọ bẹ́ẹ̀ nìkejì ẹnìkejì bẹ́ẹ̀ nìkejì kẹta títí tí wọ́n fi pọ̀ tí wọ́n fi á ń jókòó ìsìláàmù fọwọ́ sí o tí wọ́n fi tí ò bá dé tó bá ti kẹ́ni tó kù kú fún máa lọ ní tí wọ́n rán wa gbogbo tá a ti ń sọ láti ilé ẹ̀kọ́ wa tó ti kọjá òní ká kí òun sókù la ká sì jọ bá dé gbogbo nígbà òtẹ́ ta bá sí ta kò ká lóko sì padà dé àtàzíyá tù táàzíyá oníká kí ọ̀ọ́ká sọ̀rọ̀ tí yọ ọ̀rọ̀ àwọn tó kù kú fún ọ̀rọ̀ tí ó yọ wọn nú ká sọ fún wa táàzíyá nìyẹn ní tí ìsìláàmù mú wá nìyẹn ká sọ kódà nínú sẹ̀ríà àwọn àfáà ya pẹnu gan yí pé ṣé táàzíyá ṣé kọjá pé kó tó di pa gbókù lọ gbó tẹni àbí tá a bá padà dé wọn ní kò sí ọfẹ ká ọmọdé òkú kó tó di bọ́ọ̀lù gbogbo lọ wíwé onìkan tọ́ba jẹ pé ń bá tẹjọ gbogbo dé bó jẹ ọba wọn lọ ọ̀nà ọgbọ́dọ̀ àjò fún wa yọba ní foríjì o kò ní bẹ́ẹ̀ yẹn rẹ jẹ oṣù kọrí yẹn ìdí sáàmù wa nìyẹn. kama wa kojo ka so yi pe asadua an kojo tabi en to kuku fun wa to wa nse onje fun awon ti won lo ki isan fabili ninu awon asa islam to de to je asa imakani isan fabili kabu awon eri e jarir ibn abdullah al-bajali kono ban yonisi ikano amale ya nabi muhammad sallallahu alaihi wasallam oni kunna na'uddu al-istima' ila ahli al-majlis wa sami'at wa sami'at at-ta'am lahum min an-niyaha wala wa amale ya nabi sallallahu alaihi wasallam to ba si so pe kunna na'uddu in tawaka kama kujo bi to kuku kalo kujo sodo awon to kuku fun ka kujo le won in ta kashi ati ki awon to kuku fun o se o je fawon eyan na ni ya ha akasi nu ese pe eyan pariwo pe in to lo won se o te lorun ori ohun ni in ta ni won ni ese ni ta ti gbo iya ti ani eyu en to ba se be won ni eyin na ni o gbo oju ani kiyama ka wa kojo kuku fun bi to lagbara de te gbo ka duku abara awalo kojo ka duku wa joko wa to wa jo nsoro ati ki en to kuku fo ma so pe un soku iru ya ti nbe ina ni ya hati iru ya awon omo le nabi sallallahu alaihi wasallam ni iru ya n ta wa kasi ngba ya nabi sallallahu alaihi wasallam ni pe iru ya n ta nabi ni on pari ti won je ya ti won fi na je ya jo ali kiyama o na ni o je won se na o kia wa sahih o tan ti kiri ye lo ba ti awon baba wa allama se ti lima koja ile yoruba ti gbogbo wa ti gba pe afa ni won won so lori ni awon to po npa nkan bayi lo tira won ki soro baba wa asheikh adam abdallah al-alori allah yarhamu kono ba ni ke baba agbogbo awon oku musulmi ati awon afa wa ti koja o won so nu tira won ti won pe ni al-islamu wa taqalidul jahiliya tira nani al-islam wa taqalidul jahiliya Talif Adam Abdullah Al-Alori won so nu tira yi ni igba ti won soro ni pa to je ma ru ada yi ni page 63 woni ninu awon ke so pe e soku tabe eyan kede ti kede ni pe ori o buru woni kana nasu yashma'un ala ahli al-majlis lita'ziya awon eyan won kojo káwọn èèyàn máa kó jọ lọ́dọ̀ àwọn tó kùkú fún wípé àwọn náà kí wọn fàyíjálì sí ìlú ayé àmàlù wàlàyà ni kọ́ wá jẹ́ wípé wọ́n wá ń gbàgà fún wọn ló ń kálukú wá jókòó ẹ̀tọ́ wá kí wọn lónìí ẹlòmíràn wà fún wọn láàárọ̀ ẹlòmíràn lọ kí olè tó kùkú fún lálẹ́ ẹlòmíràn tó wá ń jọ kejì wọn ó tó wá ń jọ kẹta wọ́láyà ń sọrí fún ilẹ̀ hawaii wọn ò ní lọ bí bùkátà wọn láti lọ ṣiṣẹ́ oúnjẹ ìjọ wọn ele ifa sheikh adam allah yarhamu oni fa yaqum ahli almajlis bi wajib diyafa min taqdim at-ta'am lil mu'azzin ele wa fa nti awon ti o ku wa ku fu to wa so pe je apule se nje fa awon eyan yi ile won bi gbali jo wa fa yazidunahum musibatan ala musibati wa wa tun wa lekun musiba adawo wo to ko ni ra ba won to ku ku fu lori musiba to ti kan wa wọ́n jẹ́ dídú nínú àwọn ilẹ̀húnnà wọ́n tó wá tó jẹ́ kí ìbànújẹ́ wò tó máa di ọ̀tún ọ̀tún fáwọn tó kùkú fún wọ́n kàn lè fún ọmọ alìmọ̀húnnàta wọ́n tó wá máa kó wọn sínú ìnáwó wọlé àdá bàbá nítorí olóyìn jẹ́ àfilẹ̀ hadith and jerir bàbá wa mú hadith jerir ibn abdallah al-bajali wọn a mú wáyé pé irú olóyìn àwọn sàbẹ́ hànàbí ẹ̀kọ́ kuna na'uddu al-shima'a ila ahli al-majlis wa sami'at at-ta'am ba'da dafni min al-yaha ikuni li esenti kebe to n tolo nti hotel lorun inu e ni won kasi ta ba lo nti rai ke 63 re gbangba ni won ti so fa nibe e to ba nti ana kolo oka ro pe ni o di falasi ni la ilaha majabu sheikh adam Abdullah Al-Alori Allah yarhamu e tori ni eyi ko leto ka so pa nsoku en to ti ku laye ko si ni Islam
2: Assalamu alaikum.

sí ìjẹ̀ṣà tẹ̀lósún lérè ìpínlẹ̀ Èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáńkọ́ gbé níbi táwọn ti máa pàdé àwọn àáfáà lọ́rọ̀kọ̀ òjọ̀kan tí wọ́n gbọ́ súnà lọ́bí Muhammad sallallahu alayhi wa sallam yé fáfà ní ẹ̀yìn tẹ́ ò lè wá àwọn wáàsí wọ̀nyí ti wà lórí rédíò ọjọ́

0 2 6 7 0 4 4 2 color code orange or rainbow.

olódodo ilé ìlú mú ẹbí ayọ̀dẹ́lẹ̀ àti agbọ̀ọ́lá gbogbo ń gbìyànjú ọ̀ síbi ayẹyẹ ètò ìsìnkú great elder dickness silbert ayọ̀ká ayọ̀dẹ́lẹ̀ ní agbọ̀ọ́lá tí wọ́n jáde láyé ní ẹni àádọ́rin ọdún 17 years báyìí ètò ìsìnkú wọn yóò ṣe lọ thursday july 30 ní wake ní agbọ̀ọ́lá ìrọ̀lẹ́ ní 44 alawade street opposite nnpc station láfẹ̀wá ìtìlẹ̀ adéodò ọ̀tà ìpínlẹ̀ ogun lẹ́yìn state ló máa tẹ̀lé lọ́jọ́ friday 31st july 2026 Ìsùnba road lọ́fẹ̀ wáìtì ní ọ̀tà ayẹyẹ ìgbàlejò láàgùn méjìlá ọ̀sán ní grand ovation event center plot 471 fourth avenue gowan estate mọ́ṣáláṣí bus stop ẹgbẹ́dá ìpínlẹ̀ èkó lady evangelist esther ìgbẹ́kẹ̀lé ní ẹlẹ́rìí ọjọ́ náà white and purple ní dress code abdulwasif salaudeen ọmọ tó mọ́kọ́lọ̀ àti cousin fàfúnni ní ẹ̀mà tukọ̀ ètò lọ́jọ́ náà fún àlàyé kíkó ẹ máa fi alàgbà sunday ayọ̀dẹ́lẹ̀ 081-34-59-25-05 àti sister sekina tìbúni 081-21-40-99-68 late ẹ̀dà dìkìnnẹ silipat ayọ̀ká ayọ̀dẹ́lẹ̀ ní agbọ̀ọ́lá ọmọ ẹbí aráàlẹ̀ ló ń ṣe lékè lẹ́yìn rẹ̀ o.

Evangelical Committee, only today, just to

0: láti ọ̀dọ̀ Alhaji Mujahideen Ogunbọ́nà Balgam.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
0: Tí ó wà ní títí láyọ̀ Egbè nípínlẹ̀ Èkó. Ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Imam Sulaiman Mujahideen Akànnì, lẹ́gbàgbé oníṣẹ́là Aji Ashiru Ganiru Oriyomi. Wọ́n sọ wípé iná ọlọ́ àtọ̀yìnbà lọ́mí ọ̀pẹ́lúṣe ilé àtọ̀yìnbà. Ọlọ́run ọba ọba tó mọ̀nì bẹ́ẹ̀ ní gbà kọ́kọ́ lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àti nǹkan tó mọ́. Ẹjọ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà. Torí pé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́lẹ̀ ṣe ń borí orin. Ká tó lọ sílẹ̀ o, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Pé a bá tún sílẹ̀ ń tán, ó wà ní ìmọ́tótó. Lọ́jọ́ káwọn ìjọba wà ní mímọ́. Ọlọ́dẹ á ṣèbàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ. Nítorí pé àjàkálẹ̀ àrùn á máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ó lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú wá láti ọ̀dọ̀ Alhaji Mujahideen Ogunbọ́nà Balgam.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
0: Egbè nípínlẹ̀ Èkó.
2: Àwọn àmọ́bìnrin sọ pé ìdí gbogbo

0: fò mọ́. Tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ, tètè sọ síta láti lè jàjàbọ́. Tó bá wá níbẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Osuna Herbal.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rè é

ìfúnàgbà ìkọ́ṣẹ́ èdè ìkẹ́kọ̀ọ́ jáde bó ṣe ayẹyẹ ìṣúná oyè jíjẹ ìdọ̀pá àṣẹ wà ní lọ́tì quran ayẹyẹ nìkan ìfilọ́lẹ̀ tí a mọ̀ sí lọ́ńtì àti bẹ́ẹ̀ lọ ìbá ìjọjà alẹ́ àdúgbò sọ ẹ̀yìn wá nínú àbò tó péye lórí ẹ̀mí àti dúkìá ẹ̀ ṣe kọ̀ sí.

Ẹ jẹ́ ká máa sọ bẹ̀ẹ̀tù aláàrin gbókèlè.

ẹnì kan ló gbogbo ìfẹ́ rẹ̀ tó ń pàdé tí ó ti lè fẹ́ bẹ́ẹ̀ bẹ́ fẹ́ wọ́n bó ti rò kílé tí wọ́n tó kọ́ ẹ̀dẹ̀ sílẹ̀ ẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ ní níbi abẹ́rẹ́ náà wàárí nígbà wọn ti fẹ́ lọ́jọ́ tá a ti ń tóbi jẹrẹ lọ àti pé ọmọ ìlú ìfẹ́ iléeṣẹ́ yìí tẹ̀ sí ètò ìṣẹ̀lẹ̀ ìyálé ọjọ́ fàìdé ó ti aago mẹ́wàá kọjá ọ̀sẹ̀ bí gbẹ́rẹ́ kọjá ìṣẹ́jú àwọn ti di àsìkò tó ń gbà wá láàyè owó yọ k

보는 것을 나도 남아놓고 앉아서 누가 제가 내일 말이에요. 응, 뭐야? 스파이라. 저는 돈을 내지.

0: solo. Desde ese no me sino solo. Ese no como paga abo. Desde ese no me pero dagueri. Mi si yo ya le paga yo que o coi el no me sita o se me ando coi. O si tú le das yo que le vale ya. Y coa ojo. Le iré si ya le di ojo de coa. Pero yo si ya le di. Sí. A la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de la capa de
1: 08094471143 08094471143 Baba oke o ele ko bi de be de be
2: ade bi a se nde ade bi a se nde o e da kun eya e wa gbo wa ade bi a se nde ele ni mo fi ki gbogbo eyin ololufe ikanni te tin gbo wa yi ka bo sori eto wa gege bi ise wa e ti mo pe te ba ti gbohun wa bayi a fe soro nipa alafia nitori pe won ni alafia ni ogun oro ni mo bi ki baba wa ogbon tarigi onisegun bile baboke o kaabo sori eto gege bi ise won ejo e ba mi daruko yin ke ba mi ki gbogbo awon eyan
3: mo ki okunrin be ni mo si ki obirin emi omo yin ololufe yin taufik ajiboro ti gbogbo awon eyan mo ni baboke o lo nki wa pe alafia olohun koni ti gbogbo wa sile
2: ami baboke o ejo e ma binu oro kan wa ti e ma nso ti e pe ko fi gbogbo ara ko kin ye mi e ma nso wi pe isan ni waya isan ni waya won wo pe isan waya bawo ni isan to wa nu ara se papo mo nkan ta nso mo le ta npe ni waya ejo e ba wa yanan ne ki gbogbo araye ki won le mo ituma oro
3: e seun atokun lori pa da npe ni isan ni waya ninu ara gbogbo wa na la mo pe ni nkan kan lo so gbogbo ara papo isan un lo so gbogbo joint wa papo mara won on lo fa ti a fi mo daada pe re pe isan ni waya ninu ara ntori pe waya re ka so kan mo bi kan ka jo e mo kan mo bi kan be na ni oro isan to wa ninu ara on na lo si je la fi npe ni isan ni waya ninu ara so iwo to ba wa ni ipenija nipa isan inu ara iwo na ko didile ko gbo nta nso ko teti bele je ko si joju si wa pa la je olohun yo ku nbe
2: ase o sese wa ye mi wa yi ohun na leyin na ti gboyan e kokan niyan o fe ni ti o ba mo isan ni waya ninu ara e je ma binu aifan isan ara yi kini awon nkan ti yin ma ma ri bi ipenija ti o fi mo yi pe lọmọkùnrin o ohun ti lu igbadi aisan isan ara
3: e seun atokun lori aisan isenu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isunu ara fun omokunrin to ma fa idakole fun omokunrin ti ko ni je ki omokunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri tan pe ni ato si egbe elekeji oni eni to nba obirin sere lasiko to nse alada re lowo abeni to je pe a ma se yo bi e meji bi e meta kile to mo abeni to je pe yo ti o ni jade dada ti o ma jade sere sere abinta papa de latara ile igbonse gbogbo awon nkan woyi a ma se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipeneja ti okunrin le ri a ma fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ji pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abi wo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se ojuse re mo ni to ba ti mo po ti ni ipeneja ntan pe ni dakole mo ni ko dide le ko mo bo wa baba boke o ni top number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isoloro ibe ni baboke wa ero ba ni soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti parise ni mo ni to ba dodo baboke o iwo nu mo ipe ni olohun be led me baboke o to si n ba wa se lati dogba lori idakole ti mo n soro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo setojo arun idakole ifun mi lori isan ara ti mo so mokunrin dole yi baba yi lo setojo re fun mi o lo bi je si pe ni gbogbo eni to nwa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si n ba wa se lati yori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nibe mo nigba o pe ti enu ni soro se ero ba ni soro baboke o 08094471143 08094471143 08022613442 08022613442 pelu ase lodo olohun titi e na ni soro se ti isara yi to ba wa pe lara a ma damo okunrin be na ni a tun ma damo omobirin gbogbo to je si pe ni o le rin dada o rin laarin seju kan si meji o ti bere si ma mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silese re ki se ese ko ma fani so ka rin mo le ara gbagbe ka mo rese gbe dada abi ko dabi gba ta tegun mole ka teleze ko ma gan ni gogo ko ma dabi gba ti yan tegun mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe ope yin ni o mo fa so elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe ojuro o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yo da mo ni to ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni ba kan na mo mo ni ko mo bora e mo le e mo bora yin pa e dide le mo bo wa papa baboke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo ni Eko ibe ni baboke o wa pelu ase lodo olohun ti e na ni soro se
4: ami o baboke o ta o foga ta o foga kirin ise ma lana olohun ni je kirin ise gbogbo awo okunrin te n gbo mi lasiko yo olohun ni jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe den lo to ba ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe leyi
3: e seun atokun te ri awon nkan te daruko hun a n pe kan ni idakole oto ni dakole oto ni arabeku oto ni ojura oto ni teso sugbon mete ta nkan omokunrin na na ma da laamu idakole le n to n ba obirin re sere yo se n dede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji elekeji la n pe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la n pe ni ojura ara re o dide kẹniyẹn fẹ bobirin rẹ sere yóò dàbí gbà tó rántí nǹkan kan ara rẹ ti wálẹ tó bá ti wálẹ ò ti parí sẹnu ṣùgbọn tó bá dọdọ baboke o a ní ẹrọ ọgbàlódé èyí tá a máa fi ṣàyẹwò tí wọn náà máa fojú gbogbo nǹkan ti ń ṣe nínú ara pẹlú àṣẹ lọdọ ọlọrun tó bá dọdọ baboke o wàá gbà pé ní ọlọrun bẹ lọdọ baboke o.
4: ọlọrun bẹ lọdọ baboke o ẹyin tẹ ń gbọ nílé lóko ẹni t'ọlọrun ba ti fun ni ase t'ọlọrun de fun ni anfani lati ma fi tewe te gbowo yan san aiwo na mama ronu pe ma fe ni dollar mama fola dotun la tore lomi bo se ngbo wa bayi nisi aisan yi o ti pe lara re o e ma binu iyen gaga ni o mu mi lo bi bere ti mu fe bere yi to ropolopo elomi ania ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba sasun ko na lo nja si mu o gba lodo babo ke o olorun ti gbadura gege bi won se ma nso opolopo awon ti won lo ni won fun babo ke o elomi bayi to ba gbe soro lo t'olorun ba bi are yo ti wa dupe pelu awon ebun nla nla mo ni ah lo sodo babo ke o ohun to wa tenu mo na ni pe ah ati lo gba ati lo awo ati lo koko baba sasun ko na ni kini n to fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
3: ah esun atokun opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo olorun nikan ma saba wa sodo babo ke popo olorun si ma fun wa lase yori nitori pe ani ajegun kan ti an pe ni ajegun adayeba ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won ngbati won wa bi omokunrin baba won so yi pe ni omokunrin to ba koko bi oni ko gbe ajegun ni lowo on lo bi je si pe ni gbogbo eyan ton wa sodo wa Olorun ba wa se sugbon ajegun adaye ba ta wa npe gbogbo ani ta ba fun ko se ni ti o lo ti so pe ni Olorun gbadura o
4: e tun ma nso nkan kan pe eni orisirisi ona ati ogun te fin koju aisan isanu ara e mo fe ke tun bo ba wa salaye
3: be ni e seun atokun ogun ta wa fin se iwosan fun anu ara 60 ati 5 ni ta npe ni 65 on la ma fin se iwosan fun ara sugbon elodo ti baba oke o emi ologun eyo kan to ma wo gbarun tori be to ba dodo oke o a so fun dede ba se fe fun ologun igba to fi gba lase lodo olohun ti wo na ba lo wa gba pe olohun be lodo baba oke o tesi si se bi bo se ko se
4: seyin na ti wa ri yato bayi opolopo eyan lo wa lori ere sugbon esin to siwaju ohun lo gba po kini baba oke o won ti pe ninu ka se ogun iwosan fun awon eyan lori aisan isanra to nda olomokunrin la mu ko wa pin lori olomokunrin nikan olomobinrin na ti won na ba nri orisirisi awon apere boya elomi ti alada re gan ti wa dede ma fi igbala re dola kan si baboke oni shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life Church mo ma nsalaye lore kore pe to ba je pe ona isolo ni won gbabo to ba ti de jakande bayi ka tori shop kini shop keji e ti ri plaza yen o tobi bayi ni waju Deeper Life Church ni ibe ni shop number 10A wa iwo sha ti bere baboke o eye meji o kin je asha baboke o ilu mo nka ni won e le pe won sori ero bani soro lati mutali nle tori ro ma npo nitori pe ibi to lo nba tin gbo adura opolopo eyan lo ma nfe lo be baboke o ki le fe so nipa ero to ma npo se ko se pe boya e ma nsoju saju pe eni to ba gbo ko boloku wa abi nkan kan
3: gbogbo abakan na jo ni wa ndogbe to ba de meka aya to sira wa be yan ba se de ona la se mo se idane lo pa won yan so ra won yan ma po popo iwo na to ba fe wa tete dinde le ko ni ba de ti wa laaro ati wa nbe latago mejo aro dagun me paro le
4: awon akose mo se yin
3: be ni gbogbo awon akose mo se wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa ti re ni kaluko na si lo mo ise ara ngba to ba dodo wa o gba pe olodum be lodo wa boke o tun si ba wa si
4: ame yi to da juju ni pe bi baba oke o bi awon akose mo se se nda yin lohun odo baba oke o na ni e pada lo fi adaba eto ro si to rawon ni won pada da yin lohun finally so ma ni ifoya pe akose mo se na ma ti mi si baba oke o gangan fun ra won awon ni won da awon eyan lohun gba oju opo baba oke o ko ma pe won lese kese 08094471143 08094471143 tabi 08022613442 08022613442 a o ni saisan taisan fi tanle lase olorun oba edumare shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life ohun la mi e o digba kan na
5: ari ke ri ke emi lo de to roju koko bayi ojú lo ṣe yìí ṣé mo ti máa bọ̀ ẹ́ bẹ́ẹ̀.
6: Ah, èmi ni mo ṣe.
5: Ẹyin bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé o lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀gùn fún. Yóò rò pé iléeṣẹ́ kìdí ló ń kó lọ séde eré lánàá ni. Bẹ́ẹ̀kẹ̀ òkété rẹ̀ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yìí?
6: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
5: Ṣé èmi ni màá ṣẹ̀rọ sọ pé pé kẹ lọ mójútó rárá yín? Bọ̀dà tó fọ gámà kárí o. Lọ́wọ́ egbògi bàbá òkè ihò.
6: Kí ló wí mi? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gbójà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. Ọ̀pẹ ìgboro ni gbogbo. Ara títa jẹ, ara títa ara yúyún. Kí bàbá ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́dọ̀ máa ṣẹ̀yọ́ séré-séré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó gbin so. Bàbá òkè ò lélẹ́ kò gé atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí Shop 10A, Oyèkọ́lá Shopping Complex, Ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Egbòro, Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ̀pẹ̀ 08094 7114 08094 7114. Bàbá òkè ò elégbòbí débẹ̀ débẹ̀.
0: Àwọn olùkọ́ ìpè ẹ̀ tó ní àtìtú bí ká bá tó sọdún lásán ìlàsí sọdún múláwà láàrin àwọn àjọ lọ́balọ́ba náà ló jẹ́ pé a ti yọ ìjọba. Bàbá jùlọ àwọn kábíyèsí àwọn ọba aláyé ló wà tó kọ́ wọn fi fún àwọn tó wá sí ilé-iṣẹ́ bọ́ọ̀lù ọ̀fẹ́ ká sí màá lórí fún wọn. Ọba jẹ́ ìdájọ́ tó dá ìpinnu ní èkó gbogbo afuwaad lágbàgbé ọba bíi oní olúwa kẹ́yìn wọ́n ṣẹ́gun àjàsá lásìkò gbọ́n tó sọ pé ní gbogbo káàkọ́tà ọba lè kọ́ àwọn olè láàfin o tó ń ṣiṣẹ́ yìí lórúkọ ní egbòrì adébíkú àjàsá àkẹ́yò. Lákùnrin náà gbọ́dọ̀ gbàgbé lóyà kí ilẹ̀ níbẹ̀ wọlé ọtọ́ bá ti gbọ́dọ̀ ṣe owó ti sọ̀sán. Pàápàá jùlọ ìṣúra májèṣì kábíyèsí aláwíyà ọba bàbá tó dé àkàdé lọ́wọ́ àdégbére bí vidam vidam gbọ́dọ̀ òkú nínú àkó kàkà ẹ̀rí àgbèrè akẹ́lẹ́wọ̀n fún nífẹ̀ẹ́ kingdom àti lọ́pọ̀lọpọ̀. ìyálẹ́gbẹ́ àti bí ìkọ̀ tó adé sórí ilẹ̀ àwórì ọba tó níkọ̀ tó ń gbàgbà bí ìsọ̀lá aṣíwájú láìsísì àgbàgbọ́. Bákan náà gbọ́dọ̀ gbàgbé olóyè ní kyle akérékòrò ewé ńlá agbábọ́ọ̀lù ti ìwé-tẹ́lẹ́tẹ́lẹ́ ti lè sẹ́yìn àti lọ́pọ̀lọpọ̀. àti bẹ́ẹ̀ yàgbé aládìẹ sọ́là wà bó ba gbọ́wọ́ àti ìgbẹ́ àgbòdò ìyàgbẹ́gbẹ́ ti bí bàdájì gbàgbọ́ ọjà ìgbẹ́rẹ́ mọ́tí pọ́pọ̀ àti lọ́pọ̀lọpọ̀. aládìẹ kàbí ìmúyánú kàmọ́ pure water èmi arígbà bàbá àdéhùn arígbà àkúrò gan sí lọ́dọ̀ọ́lá ni aládìẹ wà ń adéọ́lá àgbáríkà property ìyẹn náà ní gbìmù àti ṣoṣoṣo ọ̀nà ìṣẹ̀lẹ̀ ìwà padà apàgbẹ́rẹ́ dandan náà kọ̀ tó ṣe.
7: kéèrè o ìyẹn ẹgbẹ́ àpèdè yorùbá ẹgbẹ́ gbọ́ba níyì mẹ́ran àti happy people's club alájàgbẹ́misọ́lá ọláàánú kan aláṣẹ twins mother food canteen akówọnjọ ṣàṣà lẹ́kọ̀ọ́ kí gbogbo oníbàárà wọn tí wọ́n ń bá wọn ra oúnjẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà. bákan náà ni wọ́n ń kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba níyì mẹ́ran land láìgbàgbé ìbàdàn pillars club lọ́mọdé lágbà happy people's club ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣe ọpọlọ. a ò ní tọ́sájò a ó kó èrè òkò délé ẹgbẹ́ yín ó máa lékún a ò ní tọrọ jẹ a ó máa ríná rílò a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gba o. àmì
8: ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí kò sí kékeré akàn tí kì í nílé lórí abálájọ tọ́pọ̀lọpọ̀ àwọn olùgbé àlímọ̀ṣọ́ ìgọ́ndò ìkọ̀tún ìjẹ̀gùn ìjẹ̀dòdò ìjẹ̀agẹmọ ìṣẹ́rí àti gbogbo agbègbè rẹ̀ fi ń dà lọ́gọ́ọ̀rọ̀ lọ sí iléeṣẹ́ àpamọ́ venture tí wọ́n ń ta ojúlówó ilẹ̀ ilé dúkìá land houses and assets. bákan náà ni wọ́n tún jẹ́ developer tó ń báni kọ́lé ìbẹ̀rù ọlọ́run níléeṣẹ́ olóyè múrísíkù àpamọ́ fi ń báwọn oníbàárà wọn ṣe àwọn tí wọ́n ti dán iléeṣẹ́ àpamọ́ ventures wò gbogbo wọn náà kan sára sí òótọ́ ọ̀nú tí wọ́n fi ń ṣiṣẹ́ ńbẹ̀ láti bá wọn dòwò pọ̀. ẹ̀yin náà pé alade alhaj múrísíkù àpamọ́ abúlé ṣowó 08032751648 lẹ́ẹ̀kan sí 08032751648 ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lẹ́nìí kẹ́ ẹ gbà pé ìkànkì sẹ́sẹ̀ ràgbó.

0: fi bọlọwọ ilà ìlú ayé ewé àtẹgbò ni olódùmarè wa fẹnìkan jẹ nìkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nínú ewé àtẹgbò tí ọlọrun fún ṣe ni bàbá pápá anímọ káyé ọkan pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ olóhùn fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọlọwọ ìdojúkọ ayé ìmọṣẹ ti tọ sí bàbá pápá anímọ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹgà tàbí kẹ máa pe 08033735570 lẹ́ẹ̀kan sí 08033735570 anímọ káyé bàbá pápá òkú méjì ọ̀tọ̀.
1: Ọwọ́ bí wọ́n ọwọ́ bá bẹ lára ènìyàn bí wọ́n bá pè é sí nǹkan re bọ́ bá ti ń débẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé wọ́kọ́ làwọn pè yóò la pè ọ́ bàbá tí ń tún bàtà ṣe tí ń wọ bàtà yìí ọba sì farabalẹ̀ gbọ́rọ̀ yìí o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú mọ́tò ẹ gbọ́rọ̀ yìí ọwọ́ ọ̀lẹ́ a máa dani lágbòdo bàbá tí ń sùn tí ń yẹn yìí ọwọ́ ọ̀lẹ́ a máa tilẹ̀kùn mọ́ mo ológo òbí a wá jìyà lórí ọmọ wa sọdà sán kì í sàwọn ọmọ òun ìwọ́ ló ń múra sọ̀rọ̀ ara rẹ̀ àwọn ọmọ kọ́ ni ò fẹ́ ràn ọ́ lọ́wọ́ ọwọ́ ni ń bẹ lára rẹ̀ àwọn ọmọ kọ́ ni ò fẹ́ dìde sí ọ́ ọwọ́ ni ń bẹ lára rẹ̀ àbí ìwọ́ ló kíyè sára àǹtí rẹ̀ relé ọkọ̀ padà ọwọ́ adání padà àwọn àbúrò rẹ̀ méjì náà relé ọkọ̀ wọn padà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ wá wà nílé bàbá yín ẹ wà lábẹ́ àkàtà ayá yín ẹ sì ń pé no problem ẹ mọ̀ pọ̀wọ́ ń bẹ lára yín àbí ọdún wo lo ti wọlé ọkọ o ọ̀gbọ̀ pa ọ̀gbọ̀ po ẹ mọ̀ pọ̀wọ́ ni ọwọ́ kan ti bá yín lọ ọwọ́ abánirinrin àjò ẹ̀yin ò ní wọ́n máa ń pè ní ọwọ́ abọ́dó yípo ọwọ́ ọba kan náà yọ̀dà fún yín ọwọ́ ọba kan náà alọ́wọ́ ọba kan náà ṣé bákan náà sì ni ẹ̀yin tí wọ́n ń kí pé ṣé bákan náà sì ni ẹ múra o ọdún yìí ò tún gbọ́dọ̀ rí bí tèsí ti rí ẹ múra o ìyànjú làágbá o ká lè láṣeyọrí ọwọ́ ilé a máa tẹ̀lé ní kiri ọwọ́ ìyá ẹni ọwọ́ bàbá ẹni a máa tẹ̀lé ní kiri ẹ múra o ọwọ́ ń bẹ o ọwọ́ àwọn àgbà ọwọ́ ń bẹ ọwọ́ ilé ìyá ẹni ọwọ́ ń bẹ ọwọ́ ilé bàbá ẹni a máa dáni dúró wọn a máa gbé léni lórí wọn a máa gbé léni lẹ́sẹ̀ wọn a máa gbé léni lọ́wọ́ ọwọ́ ọ̀tún là fi gbà nǹkan re wọn a wá dá dúró ọwọ́ àìrí ni wọ́n ń pè é ọwọ́ a máa síwájú ẹni gbáre ọwọ́ a máa dá olóore dúró ẹni bá lérò àtiranilọ́wọ́ a máa tiru wọn mọ́lé ọwọ́ àbí ẹ̀yin ìrírí ọwọ́ ni a máa tìní mọ́lé a tìní mọ́ yàrá òsì yàrá kò sí irú ọwọ́ báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́bí ni irú ọwọ́ bá mọ́ ń bá rìn ìlòfirọ́pọ̀ àkọ́bí tí mọ́ ń ṣẹrú ọ̀pọ̀ àkọ́bí torí àkọ́bí ni mọ́ ń rẹrù ilé àwọn ẹni àkọ́kọ́ bí àwọn ní rẹrù ìdílé ẹni àkọ́kọ́ bí àwọn ni wọ́n ń fogún òforí kógun ẹni àkọ́kọ́ bí àwọn ni wọ́n máa ń gbọ́wọ́ lé lórí jù ẹ lọ bèrè o ẹ̀wọ̀nú ẹbí kọ̀ọ̀kan lọ ọ̀pọ̀ ẹbí lónìí àkọ́bí ní jìyà ohun tí ẹ pé ọ̀pọ̀lọpọ̀ àkọ́bí gan mọ́ sípàdé ẹbí wọn á ní bàbá pàǹtí wa kí ní òrì mọ́lẹ̀ bàbá pe bọ̀dá wa orí kùsí náà ni kí là fẹ́ pè fún tó o sì kíyè sọ̀rọ̀ ara rẹ wọn a máa gbògo ṣáájú wọn a máa gbà fún tẹ̀yìn wọn a máa gbà fún tààrin wọn ní tó gbé wáyé pọ̀ ìran àwọn kan ò ní kòkòkò gun plane rí ìran àwọn kan ò ní rú eléyìí rí ọwọ́ ń bẹ o ẹ jẹ́ mú kéde ètò máa lọ.
2: Orí ẹni a máa gbé ni ẹ̀dá ẹni a máa ṣègbè lẹ́yìn ẹni orí ẹni a máa dáko lo ẹni padà ṣùgbọ́n àwọn adínilọ́wọ́ ògo ń bẹ níta àwọn tí wọn kì í fẹ́ kéèyàn jẹun tó wá jẹ láyé ko se ni ti ko ni ara ninu o ko de se ni ti ko ni ola to dara awon ara batu eni a ma fowo da ni duro sini lara ko number yi sile lekan 08033735570 08033735570 afa ni mo kaye lo npe yen bi ami atago ba ti kuro ninu aye eni agba itura won wa yi number 61 Santos Avenue lekan si number yi 08033735570 adura ni se ti wa ti o amen
1: kuburu ko baje lagbara olohun oba ni pare owo ogun ni jawa o nta gbe waye olohun oba mi edumare yo je ale se nta fe faye se olohun o si ba wa se pelu ase olohun oba ni e mo gbagbe o owo amo de ni o owo amo de ni e wo wa ni tori awijari ke to tan lenu o ibi ari mo lale to ni titi ojo mi ta to fi atayo pade tai wo salami luko aji be n to lawon kan pe mi n duro aye o e mo gbagbe o owo amo mu ni mole o owo amo gbegbe si wole aye ni o owo wo ni n be lara yin owo wo ni oje ka so si obo owo wo lo gba so la gba so en kun yin lorun owo owo ile ama de ni ojo mejo la to fere atayo pade titi igba na ara la mo da ni daran o di wo bi ojo ro orun ayo la so o daro o jo

Alhaji Adeleji Oluyege.

0: yẹ kó ọmọ ẹ̀dẹ́ nìyẹn ní kí àlàáfíà rẹ̀ kó pẹ́rẹ́pẹ́rẹ́ kó bá kúrò lọ́wọ́ kò ní kúkọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòwò ẹsẹ̀, orúkọ èjìká ìbàdí àti ẹ̀yìn. Kí dákú àbírí ro. Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ àwọn ẹ̀mẹ pàkínà òun tó mọ́ ń léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jápara o. Wá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú máa rìn ká máa mí gúlegúle. Bẹ́ bí ìtàtijọ́ ègbè náà ń dàbí ti dání. Olóògbèmọ̀ 8062-72-95-75. Ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. Ìlú ẹ̀sìn ni ọkùnrin ti ń dọ́kunrin o. Gba ìṣẹ̀ ọwọ́ kíkú ẹsẹ̀ kíkú ta ìta ilé ààyè. Láti jẹ́ kí atákọ̀ ẹsẹ̀ kan rẹ̀ bí ọ̀tá rẹ̀ o. Ìwà rẹ̀ ni kì í jẹ́ kí ìṣòro gbàgbé. Ìwé àtẹ̀gbẹ̀ sì lọ́kọ́ wọn. Olóògbèmọ̀ sì mọ̀ dájúdájú.
1: 8062-72-95-75.

0: jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lè o gbogbo fún un ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa ń so ni ẹlòmíì á ní ìbádùn bí n so ẹlòmíì á ní ẹ̀wá àdínú bí jìbá yẹn ló ń
1: bọ́ ṣé àwọn tó bá rí tó ń bọ́ ní ẹ̀wá àdínú tó ń bẹ̀rẹ̀ àbí tó ń bọ́ pé ó ń bá gbogbo ṣé ká tó ń pè ṣe ẹlẹ́yìn ló ṣe
0: ẹsẹ̀ àtọ́kù ìsan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀
1: kí ni kí wọ́n ṣe
0: ìwọ́n tó bá ti ń rí àwọn àpẹẹrẹ tí a dárí kọ náà fi ìgbàlá rẹ bọ̀nà yọjú sí bàbá ológun mi àjọ sọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ gbé ilé iṣẹ́ tiwa lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a wà ṣe àyẹ̀wò fún lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ ká fi mọ kí ni ń ṣe yín gan ìgbàwó ni kí ni èyí ti bẹ̀rẹ̀ ìgbàlódé dó ká tó mọ ògùn táwa fi ṣe ìwòsàn fún
1: yín
0: ọ̀fẹ́ láyẹ̀wò àmọ́ tẹ bá ti dín ẹgbàá káàdì 1000.
1: ìwé òtí pẹ̀jù bàbá ẹgbẹ́ òtí tó ní pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wà tí ibi tí òun lè ṣe ní ọ̀sán. àwọn tó ní sọ máa sọ wípé àwọn ìwé ìrúsùn orí ọmọ aláwọ̀ ẹlòmíràn máa ní

0: fayi ba wole si yen lara a bere si ni ba omi ara isan ara eje ara egungun ara je ni so ti o fayi ba ti wa pe lara o se se ki ara ma ta ni ki nkan ma so ko nuku nuka kira re ni abi awon kan wa wa lawon ti lo si da awon ti lo sawo awon ti lo si buku baba sasun o se se ko ma je sara ni ko je ofa ara olohun ni fe asa ti o gbogun ko ni fe de wa mele o si tin se na to ku ti o mi nusa ni pe ni ni ko gbe wa pade alawo re ni ama ti yan ba gbe de baba ere gbe ni pelu omi olohun ba to nda ere ati egbo ni o ri nusa awa ki se olohun ṣùgbọ́n àfitọ́ ọlọ́run síwájú ọlọ́run lẹ́yìn fún wa sí.
1: ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ní kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní púpọ̀ ládìde. ó fara wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀. òun kú èjìká ìbàdí àti ẹ̀yìn. kí dákú àbírí ro. gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀ lẹ́ẹ̀mẹ òun ẹ̀mẹ́fà kí lóhun tó mọ́ ó léwu díẹ̀. a ò sì gbọ́dọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ já para o. wá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú láàrin ká máa mí gúlegúle. ó ń bẹ bí ìtàtí bí egbò náà ń dàbí sìgáàlì. olóògbé mi 8062 75 75. ìṣàn ara ló ń gbé ẹ̀dá dúró. ilé òsì ni ọkùnrin ti ń jọ́kùn ló ba ìṣàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilé ààyè. láti bẹ́ kí apáta ẹsẹ̀ kan rẹ̀ bí ọ̀tá rẹ̀ wo òòrùn àròrí kì í jẹ́ kí ìṣàn ó gbàgbọ́. ilé àtẹ̀gbẹ́ sì lọ́kọ́ wọn. ọ̀sẹ̀ olóògbé mi sì mọ́ dájúdájú.
0: ilé iṣẹ́ bàbá olóògbé mi wà ní ketun bus stop ládọ́jú kan lórí ìjẹ́ lẹ́sẹ̀ níbi tó

0: láti pẹ́ lára yóò ti kó bá ẹ̀sán wà níbẹ̀ kí sáyé ní agbára àti ilé táǹkì ní ìpọlọ ọmọkùnrin búrú.
1: Àwọn ọmọkùnrin ní ẹgbẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ kéré ju ojú orí wọn lọ́kọ́.
0: Ìsànká wà nínú ìpọlọ ọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀mí ẹ̀dẹ̀ ń dá kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ. Bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa bà sókè ni. Ilé ni bàbá wa ń pè ní àsókè. Bàbá àyẹ̀wò fínífíní wà á ti rí àwọn ọ̀rọ̀ ìyàlódé tá fi ṣe àyẹ̀wò tá àmọ́ ibi tí àìsàn ló gọ sí lágbo ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wà ní ìlàyé dùn.
1: Ẹ̀rọ
0: ìbánisọ̀rọ̀ bàbá eré dòmẹ́rẹ̀ 08062729575 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 08062729575 ilé iṣẹ́ bàbá eré dòmí wà ní kẹ́tù bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹ́tù. Ilé iṣẹ́ bàbá eré dòmí wà ní kẹ́tù bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹ́tù. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá eré dòmí rè lẹ́ẹ̀kan sí 08062729575.

Okay.

pas pouvoir.

moreu, o moreu, e me moreu, o moreu.